ju radio wa fe de fe yo abate de oku fofo agbede amo wi o to ba jora won la wa bi ni won ara won ile se radio ti wa awon eyan to dan to dale mu da lo ni pele ifaso wa ko me jeje 92.9 awara pe de kini elede okun to ba gbo mo sha usa la ba so ko ni sipa sipa yo awala gba ni bi ka so didu lede igbo ọgá ni wọ́n nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yóò bá pọn mẹ́lẹ́ níbi ká má fi pọpọ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sùn lọ́yẹ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmejìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹsọwọ́pọ̀ àmẹ́lẹ́ ètò tó mọyán lórí aṣíwájú eléde ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

Bond FM 92.9 náà láwà tàgbé ń dábí ẹ̀dùn táàárọ̀ bí òwe àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run aláwọ̀ àbí tó ti jí wa símọ̀lẹ́ àlàyé láàárọ̀ tòní tá a gbápa wa tó ṣe é gbé tá a gbẹ́sẹ̀ wa tó ṣe é gbé tá a sì lanu wa tá a sọ̀rọ̀ tọ́rọ̀ náà sì ń bá làákàyè mu àdúpẹ́ lọ́wọ́ olúdayé àṣẹ̀dá ọ̀ràn ọba dání má dání agbé yín ga yìnyín lógo fún ọ̀pọ̀ oore ńláńlá tí ẹ̀ ń ṣe nínú ayé wa torí pé ọ̀pọ̀ omi ló ti gba bí afárá kọjá ọ̀pọ̀ ojú olóró tilẹ̀ ti fi mu aware àmì àmì láàyè wa àdúpẹ́ o ẹ ṣe o àmọ́ lóore o a ò sọ pé ẹ̀tọ́ wa ni a mọ̀ pé oore ńláńlá òun náà ni ẹ ṣe fún wa torí eléyìí náà la ṣe ń gbé yín ga tá a ṣe ń yìn lógo títí láé náà la máa yìn yín títí láé láé lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ. Titi lai lai lo pẹ mi lo do re Titi lai lai lo pẹ mi lo do re lo pẹ mi lo do re lo pẹ mi lo do re lo pẹ mi lo do re Titi aye na la ma gbe yin ga o ba se n dupe lowo Olorun na la n dupe lowo awon ololufe ti le se Bond FM 92.9 to je tosan toru tabi amo fi n foja fun omo e ti ki fi igba kokan fi le náà ni ẹ dúró tì wá tẹ yẹsẹ tẹ yẹgẹ àdúpẹ́ àmọ́ lóore o lágbára ọlọ́run lágbára lẹ́dà ẹgbẹ́ wa tẹ ní wọn ò ní kú àṣeyè tí alákànṣepo náà ni gbogbo àjọ máa ṣe o èyí náà nílé iṣẹ́ Bond FM 92.9 ìkànnì amóhùndúgbàmù tó kalẹ̀ sí 1A Adékúnlé Fájuyè ní agboolé ìjọba ìkẹ́jàjì àrùn ní Èkó àrómi sá lẹ́gbẹ́ lẹ́gbẹ́ lábẹ́ aláìlú ọba Rilíwánú Bàbá Túndé Àrẹ̀mú Oṣọ́lálẹ́ Akíolúdé fọ̀ CFR Ọba of Lagos ọmọkùtìrẹ Sàlógún Bàjá Òmùbò Ṣágìrì Gbágìrì ọmọ ayọ̀pọ̀tọ̀ bí ẹni yànde àyàlágbára ọlọ́run àjíǹde ara wọn máa jẹ́ o Bond láwà 92.9 àbíọdún fọlọ́run ṣọ̀rọ̀ orúkọ tèmi àdìsá ìkọ́ ìkọ́ olókun ọ̀la ọmọgi mẹ́rin ilẹ̀ bájá ṣe lóore wọ́n ní ká ṣe gi orógbó lóore torí olórógbó lẹ̀bẹ̀ ṣọ̀gbó ká ṣe gi obì lóore obì ní bí kú bárùn wọ́n ní ká ṣe gi ata lóore torí ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ béèyàn ń ṣàìsàn tó rẹ̀ sílé tó bá ti lè máa gbéyan gan sẹ́nu báyìí àìnú àwọn mọ̀lẹ́bí máa máa dùn pé àìsàn tó ń ṣe kì í ṣe sí ikú torí pé ata ó ṣe pàtàkì nígbèsí ayé ẹ̀dá ẹ̀rọ jù ẹ fata sẹ́nu bó bá ti wá lè máa fata sẹ́nu báyìí àlàáfíà tó ń díyá àlàáfíà tó ń díyá kí ni bọ́ìsì kú pátápátá àlàáfíà tó ń díyá inú àwọn mọ̀lẹ́bí wọn máa dúpẹ́ àìsàn tó ń ṣe bàbá àwọn kì í ṣe sí ikú o pẹ̀lú ti ń gbé yangàn wọn ni arábọ̀ ọ̀yá ẹ̀kọ́ ń wọlé ìwé jáde bàbá ṣe gbogbo ẹ̀ má jẹ́ àṣekà o béèyàn bá fewé òwúnù dí bí ìgbà téèyàn ṣèkà ni torí bá a bá kú tán aṣọ ni wọn ò fi gbé ni sin kò sáṣọ kò sédìdì èèyàn bá bọ́ rálẹ̀ wọn àjọ màdò kò sáṣọ kò sédìdì èèyàn bá bọ́ rálẹ̀ wọn àjọ bọ́ kò sáṣọ kò sédìdì èèyàn bá bọ́ rálẹ̀ wọn àjà àyá aṣọ lè dìdí ènìyàn ènìyàn tó aboni lára ju aṣọ lọ èèyàn láṣọ yí èèyàn èèyàn ní ń gbéyàn dépò èèyàn ní múyàn níyì lágbára ọlọ́run lágbára ẹlẹ́dà àní tẹ́ àní tí àní bẹ́lẹ́tẹ̀rìn lágbára èdùmàrè yóò máa dùn fún wa ni kò ní kan lágbára ẹlẹ́dà gbogbo ẹ̀dá táwa mú bora bí aṣọ lágbára ọlọ́run ikú tó yáwó ò ní pa wọn ayé ò ní faṣọ yí wáyà lágbára ẹlẹ́dà àwa táwa ń wò kè tá à ń wò yànyàn tá à ń pè àwọn èèyàn ìyọkọlá máa pè ìgbà náà ló máa jẹ wa lágbára elédùmarè ṣé ẹ gbàgbé abiodun fọlọ́run ṣọ́ lórúkọ tèmi àdìsá ìkọ́ ìkọ́ olókun ọ̀la ọmọgi mẹ́rin ilẹ̀ bá jẹ́ àṣelóore yára bí kí a máa pàdé sá fún wa.

0: Bond FM
1: 92.9.
0: Never, and I mean
1: Bond
0: never.
1: Bond FM 92.9.
0: Bond FM.

0: lógorí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Ìjọ Love of Christ Chapel International ló ṣe agbátẹrù ètò. Wòlíì Adéníyí Olópọ̀ kú ni yóò máa fi oúnjẹ mi bọ́ wa. Bàbá ẹ káàárọ̀ sà.
1: Ó gbé màá ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Alleluia.
1: Olúwa ṣeun.
2: Ẹ ṣeun Jésù.
1: Adúpẹ́ o. Adúpẹ́.
2: Kábíyèsí.
1: Adúpẹ́.
2: Kábíyèsí.
1: Adúpẹ́.
2: Kábíyèsí.
1: Gbogbo àgbáyé ẹ̀ sí Ọlọ́run kan. Ẹ ṣe kọ́ sí.

0: ẹkú ojúmọ́ rẹ tó mọ́ wa láàárọ̀ ti tòní ojúmọ́ ìdùnnú ojúmọ́ ayọ̀ lóní máa jẹ́ fún wa òní ọjọ́ bọ̀ ohun rere àbọ̀ sọ̀dẹ̀ kálukú wa láṣẹ ti Èdùmàrè ìwé mọ́ ni ẹni tó tọ́ ọlọ́run wa kò ṣàì nígbàgbọ́ pé ọlọ́run ń bẹ ọlọ́run a sì máa sẹ̀sọ fáwọn tó farabalẹ̀ wa ìjẹ́wọ́ náà látọ̀ wa láàárọ̀ ti tòní kó ṣáájú wa kó kẹ́yìn wa lórí ètò kókó inú ìwé ìròyìn àbí ọdún ọlọ́run ṣọ lórúkọ tèmi
1: orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọnú ẹ wòye àwádọ sáwọnú ẹ láàárọ tòní àmàrí iye orúkọ rẹ ti ní ìtò káàkiri àgbà ńlá ayé kíkẹ ọlákìkẹ ògo kíkẹ agbára fún iye ọlọrun ọba olóore àná ọba olóore òní ọba olóore lọjọ gbogbo adúpẹ lórí ìwà láàyè wa o adúpẹ pé àsínú ogun rọjú jẹ rọjú mu lágbà ọlọrun ọba tó ṣílẹkùn ọjọ òní àní gbẹ kànga níbi tá àti ní kanmi àní rìn ká bá wárí warùn pàdé èyí lọjọ kẹfà oṣù kẹjọ ọdún 2026 ìfà owó ìfà ọmọ ìfà ohun rere àsọlẹ sílé oníkálukú gbogbo wa o ẹka àrọsẹ ẹka àrọmọ ẹka àrọ ẹyìn ọrẹ iléeṣẹ bond fm 92.9 tó fi kalẹ sí gra ní onígbòǹgbò nílùú ìkẹjà láti ń kíni pé ẹkú ojúmọ ganiyat bello ashiru lorúkọ tèmi.
0: kókó inú ìwéèrè náà ló ń tẹ ẹ síwájú àwọn àgbà kan àgbà kan wọn ti ń kọrin fún ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣèlú apc pé ẹni bá fẹ́ sáré kó máa sáré o kó má di ẹni tó fẹ́ sá tiẹ̀ lẹ́sẹ̀ mú ipe lórí bí ẹ ṣe ní kán fòfide àpò ìkówó sí ìpínlẹ̀ ọ̀ṣun wọn ní ìbò tó ń bọ̀ lọ́nà ni kò dáa tó àwọn àgbà agbẹjọ́rò ni wọ́n ń sọ bẹ́ẹ̀ pé ó léwu fún ìjọba àwarawa o.
1: ọpẹ́ o àti dúpẹ́ o ààrẹ bọ́lá ahmed tinubu ọmọ ti gbóyìn fún àwọn iléeṣẹ́ ológun àwọn òṣìṣẹ́ ológun àti àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ lórí kíni lórí bí àwọn tó yẹ kí wọ́n jí gbé tó ń lọ síbi 380 ní ìpínlẹ̀ kwara àti ìpínlẹ̀ míì bí wọ́n ṣe gba òmìnira o.
0: wọ́n ní àgàn tó ń gbé ọmọ ẹgbẹ́ ẹ̀jọ́ ojú ló rọ̀ ó máa ní tí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ ti ogun mọ̀ ṣe jáde tí wọ́n fẹ̀hónú ọ lórí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo ṣe ṣàpàdé tí wọ́n jí gbé wọ́n ní lóòótọ́ ni wọ́n ti rí àwọn kan gbà padà ní ìpínlẹ̀ kwara ẹ bá wọn ṣe o ìjọba ìpínlẹ̀ ogun àti ìjọba àpapọ̀ bí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ogun bó ṣe padà sọ́dọ̀ àwọn òbí àtàlágbà tọ wọn.
1: wọ́n ní ṣìkìṣìkì máa mi owó ti dé ǹjẹ́ sápò àwọn wo ni ẹ lọ máa fọ̀ sásùn yín lẹ̀ o ìjọba àpapọ̀ ti ṣèlérí owó gbogbo owó àjẹ́lẹ̀ tó jẹ́ wage àwọ̀ tí wọ́n jẹ àwọn òṣìṣẹ́ ìjọba ìjọba àpapọ̀ ní lóṣù yìí gan ẹ̀ máa retí owó ọ̀hún.
0: iléeṣẹ́ tó ń fọpọ́rùn dangote wọ́n mọ̀ tún ti yọ bíi 50 náírà lórí epo pẹtiró àti 80 náírà lórí dísù pé bó bá ṣe ń lọ káwọn máa bá yí o.
1: lórí ìgbaradìde ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀ṣun tó ń lọ tó ń kọlẹ̀kùn gbọ̀gbọ̀gbọ̀ ǹjẹ́ jẹ́mọ̀ pé gómìnà adeleke lórí bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé àpò kówó sí ìjọba ìpínlẹ̀ náà adeleke ti ń sọ di mímọ̀ pé ilé ẹjọ́ ni yóò bá wọn yanjú ẹ̀ o.
0: wọ́n ní ẹni tó bá ní a ò ní jẹun yó ṣe la máa ń kọ tiẹ̀ mọ́ka o ó máa ní ọ̀rọ̀ tí iléeṣẹ́ ààrẹ máa sọ lórí ọ̀rọ̀ àwọn bíṣọ́ọ̀bù ìjọ àgùdà wọ́n ní àwọn fẹ́ ṣe ìpàdé pẹ̀lú wọn láti rí pé wọ́n gbọ́ àwọn yé dáadáa o.
1: tẹ́gùn ẹni bá jòrò orí a máa yá atọ́kùn ẹni ǹjẹ́ jẹ́mọ̀ ìpẹ́ nìkan ti gbó ṣùgbọ́n àbàǹdẹ̀ fún ààrẹ bọ́lá ahmed tinubu láàárọ̀ tòní ó sọ nínú ẹ̀ pé ṣé rí ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu ìdúró ṣíṣe ètò ọrọ̀ ajé wọn ni pé ó ti ń wáyé dáadáa lórílẹ̀‐èdè wa nàìjíríà àti pé ọdún 2027 ọ̀ṣẹ́kẹ́bù ni fún ààrẹ o.
0: wọ́n ní abúnilọ́lẹ̀ kò mọ ohun tó ń ṣe ni o ó máa ní ọ̀rọ̀ tí iléeṣẹ́ ààrẹ máa sọ fún alàgbà donald duke tí wọ́n fi ìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ cross river látàrí kíni bàbá náà ní ṣe rí ọ̀nà lagos calabar tí wọ́n ṣe fún làwọn lè fọ ọlọ́run búra kódà ga àwọn àǹfààní bí ṣe rí pé ọ̀nà náà kò ní kọjá ìpínlẹ̀ ogun nítorí pé gbogbo àwọn ìpínlẹ̀ tọ́nà náà fẹ́ gbà bí bayelsa wọ́n ní àbẹ̀tú náà ní bayelsa pé wọ́n bá fẹ́ ṣe wọ́n fẹ́ẹ́ ṣètò ìgbà bíríìjì pé ọ̀nà yìí àwọn ò rí pé yóò dé agbègbè calabar láti èkó.
1: nǹkan tẹ́gbàlagbà rí lórí ìjókòó bọ́mọdé bá gorí pẹ̀tẹ́sì wọ́n ní kò lè rí o alàgbà òye màmá ti sọ̀rọ̀ láàárọ̀ tòní wọ́n ní ṣe rí iléeṣẹ́ pápákọ̀ òfurufú orílẹ̀‐èdè wa nàìjíríà àwọn iléeṣẹ́ tó ń ṣiṣẹ́ bí ó ṣe é ṣe o kí àkùdé bá wọn láàrin 30 ọjọ́ tí ìjọba àpapọ̀ tí ọ̀bá tètè wá ọ̀rọ̀ kan fi ṣàdá lórí wọn.
0: wọ́n ní ojúlóoro bàbá tó fẹ́ fogúnlẹ̀ tó wá ronú pọ̀ ọmọ àjògún ó máa ní ti ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu ti orílẹ̀‐èdè wa nàìjíríà o wọ́n ní ṣe rí owó ẹ̀yáwó táwọn ṣe fún akẹ́kọ̀ọ́ nefon wọ́n ń gbèrò láti ṣe ètò débi pé bó bá ṣe ọdún mẹ́jọ wọn tán kí ètò náà máa tún tẹ̀síwájú káwọn ìjọba tó fẹ́ máa bọ̀ lẹ́yìn wọn kán má bàa parẹ́ o.
1: ìjọba àpapọ̀ ń fà ṣàwòye lórí ọ̀rọ̀ kan wọ́n ní owó rọ̀gùrọ̀gùn kan tó lọ sí bílíọ̀nù lọ́nà 50 dọ́là wọ́n ní wọ́n fẹ́ àwọn iṣẹ́ àkànṣe kọ̀kan pàápàá jùlọ iṣẹ́ àkànṣe tó ń lọ bíi 22 lórílẹ̀-èdè wa Nàìjíríà.
0: Àwọn afẹ̀hónúhàn pàápàá àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn wọ́n ni wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn o lórí àìsí ààbò tó péye àti àìbáraẹ̀ ètò ọrọ̀ ajé ní olúlẹ̀wà Àbújá àti ìpínlẹ̀ Èkó.
1: Ìjẹ́jẹ́ mọ̀ pé lórí ètò ìdìbò gómìnà tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹni tó jẹ́ kí wa gbogbo àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti ń sọ nínú ẹ̀ pé àwọn agbófinró tó lọ síbi 15,000 ló pọ́n ti taari lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí olójúnà àti jẹ́ kí àlàáfíà lè jọba lásìkò ìjọba ń dìbò ọ̀hún lọ́wọ́.
0: Wọ́n ní bọ́lá alẹ́ ẹni bá lẹ́nu a máa lẹ́sẹ̀ ni o. Ó máa ní ti ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ ti Ọ̀yọ́ lórí àríwísí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa ètò ọrọ̀ ajé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe. Àwọn náà ti ń da lóhùn padà pé kò gba ẹnu ẹ̀ o.
1: Àgbájọ wọ́n la

0: 20 essential vitamins, minerals, and nutrients. You promote multivitamin after breakfast every day. Keeps you going.
1: Bẹ̀rẹ̀ fún olèṣàlẹ̀ ìmọ̀pánilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí làbí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò lásán, aròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Spata àti látara ẹ̀wà sóyà, àgbàdo chini àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́, ẹ má wà rárá.
2: Maggi Spata yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dún ara ọ̀tọ̀.

0: tó rí kòkó báyìí.
1: Ojú lo ṣì rí. Ṣé àwọn tí mo bọ̀ jẹ́?
0: Omi ni mo ṣe.
1: Ẹni tí ilé fùrù kọ̀kọ́ bí ẹni bí o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò rò pé inú kìdí ló ń kó lọ sí ìdílé lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀ ẹ̀ ò ní tìtọ́ sàdédàjì ọ̀nà. Bẹ́ẹ̀ ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan rẹ̀.
0: Àìsàn àtàrí yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olùfẹ́ mi.
1: Ṣé èmi ni màá ṣẹ̀rọ sọ fún yín pé kẹ́ ẹ lọ mójú tó ara yín? Bàdá táwọn fẹ́ ká máa kárí o. Ó
0: Ìwọ́n náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ máa ráyé tó gbé alẹ́ rẹ̀ tó nígbò jẹ́ ọ̀pẹ́ yìí tó ń ronú gbò. Ìwọ́n náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ máa ráyé tó gbé alẹ́ rẹ̀ tó nígbò jẹ́ ọ̀pẹ́ yìí tó ń ronú gbòòrògbò. Ara títa jẹ, ara títa ara yíyún. Kí n bàtà ó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò sún ọ. Bàbá òkè o lè nígbò jẹ atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀, bàbá òkè o kalẹ̀ sí Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Igbó Road, Èpè 08094471143, 08094471143. Bàbá òkè o, ìlúpọ̀ kì í dẹ̀bẹ̀dẹ̀ ẹ̀bẹ̀.
2: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídalẹ̀nù lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fòǹtẹ̀lù nìkan ní ká ẹ̀jẹ̀ kan máa kódọ̀ sí yín. Ká ẹ̀ sì máa sanwó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kódọ̀ ti Lọ́mà ló nílò. Béèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. Lẹ́yìn tó o bá gbìyànjú

Sarov.

0: August 14, 2026 laago mẹ́wàá àárọ̀ sáago méjìlá ọ̀sán ní ìtẹ́ẹ̀yẹ àti ìsìndágbére láàyè ìbákan náà tí ìfẹ́rúfẹ́rú fífi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ yóò tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ wẹ̀jẹwẹ̀mú máa wáyé laago kan ọ̀sán ní Bọ́lá Event Center plot 1-2 Abimbola Awoli Estate New Oko Ọba Road after Abatio Agege Ìpínlẹ̀ Èkó. Ọ̀pọ̀ ọmọ ló gbẹ̀yìn màmá wa Senior Apostolic Mother Margaret Ọpẹ́olú Adésanya ní pìtàn gold and white laṣọ ẹ̀yẹ fún ìtọ́ni ẹgbẹ́ Adésínà 08029111807 Ọ̀làríwájú 08033219458 Adéyẹmí 08038631624 Olùkéde Adéyẹmí Adésanya Controller News and Current Affairs Department Bond FM 92.9 Federal Radio Corporation of Nigeria FRCN Lagos Operation.
1: Mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣubú sílé ọba orílẹ̀-èdè Nàìjíríà mú oṣù Ọlálé Akinolódé First Olúwe Kúbọ̀bá Fuad Ọba of Lagos lẹ́ni ọjọ́ kẹfà oṣù kẹjọ 6 August 2026 bí àwọn ọmọ olóríire tó tara bàbá olóríire ṣe ń ṣọjọ́ ọ̀bí lẹ́ni ìyẹn Prince Tajudeen Adégbòyègà Akinolú bàbá àbẹ́ta àti màmá wa Mrs. Bukola Ọmọjàfọ̀ ní Ràhìn Olúwe Kú wá ń fi wú orí tó ń torí adé ṣàdúà fún wọn wípé ẹ ṣe gbọ́ ọdún oníwò ẹ bá wọn ṣe légbèje ìgbàkọ̀ ọmọ ọlá ni yín ilé ọlá láti bí yín ilé ọlá láti wò yín dàgbà Ọlọ́run wá ní ṣílò lára yín lágbára Ọlọ́run ọ̀dá ìtọ́kì ìdẹnu ọ̀dá owó àláfíà ara ìfàyàbalẹ̀ tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ kò ní dá yín nígbà kọ̀ọ̀kan bákan náà lolówó Èkó ń bá gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Èkó àti olùgbé ìpínlẹ̀ Èkó lápapọ̀ yọ̀ torí èní ọjọ́ kẹfà náà ni ọba Dosùnmù tọwọ́ bọ ìwé treaty àlà ilẹ̀ tó sọ ìpínlẹ̀ Èkó di colony lábẹ́ ìjọba British August 6, 1861 tí Williams Macaulay àti Commander N. Beldingfield sì dúró lórúkọ ìjọba Britiko kó tó wá di pé Ọlọ́run sọ pé ẹnìkan kì í bá yínmíyínmí dùn mí a kì í bá tẹ̀lẹ́sẹ̀ dùnà ìran bàbá ta ló jẹ́ gbalé ọmọ lọ́wọ́ ọmọ látìgbà tá a ti gbòmìnira títí di àkókò yìí tí Ọlọ́run fi ọba orílẹ̀-èdè Nàìjíríà mú oṣù Ọlálé Akinolódé First rọ ilé àwọn baba ńlá baba wọn kábíyèsí gbàdúrà pé lẹ́ni ọjọ́ kẹfà ló ní ìfà owó ìfà ọmọ àìkú tí ṣe báàlẹ̀ ọ̀rọ̀ kó máa wọlé wa ẹjọ́ tí ń bẹ nínú oṣù kẹjọ lọ́lọ́rọ̀ wa yóò máa jọ ìmọ̀ tún ìmọ̀jọ ìmọ̀ ẹni ni kì í dọjọ́ alẹ́ ìmọ̀ràn tá ò ní ṣe lórí Èkó àmì ọba orílẹ̀-èdè Nàìjíríà oṣù Ọlálé Akinolódé First bàbá olóró

0: so good.
1: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
2: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídá lẹ́nu lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fò tẹ̀lú nìkan ní kẹ́ jẹ́ kó máa kó dọ̀tí yín. Kẹ́ sì máa sọ owó ilẹ̀ kíkó déédé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kó dọ̀tí lọ́mà ló nílò bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. Àlẹ́yìn tó bá gbìyànjú dídá lẹ́nu lọ́nà àbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko tó bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020 email info@loma.gov.ng ìkànnì àjọlò @loma_gov lọ́mà.
3: Forty years of God's faithfulness, 40 years of grace, Liberty Evangelical Church joyfully invites you to our 40th annual convention and 40th anniversary celebration, a remarkable milestone of God's enduring goodness, faith, kingdom, and power. Join us from Friday, the 7th of August, through Sunday, the 9th of August, 2026, for a life-transforming encounter. Liberty Evangelical Church was founded by late Reverend Samuel Akinola Abegunde, G.O. Emeritus. Kingdom and Power 2026, ministering Reverend Okpayemi Ebenezer.

0: Mo fẹ́ kó tẹnu ẹ̀ jáde Ṣẹ̀san Ṣíámán, ohun tójú ẹ̀ rí ìgbà tó ṣẹlẹ̀. Hello.
1: Hello, sir.
0: Ṣẹ̀san Ṣíámán, ẹ̀yin lè pè mí fún ọkọ̀ tó ṣẹlẹ̀ yìí, bí a bá ọkọ̀ yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Lára nǹkan tẹ́ ẹ̀dẹ̀ sọ mí tí mi ò gbàgbé, ẹni èyí ó wà nù tí ìfọ̀ yẹn, báwo lẹ́yìn ṣe mọ̀ pé èèyàn mẹ́rin ló wà ń bẹ̀.
1: Àbíwájú mi
0: moto yen yo se taya trailer lo yo ni abi taya T4
1: no hello da
0: eh
1: iro taya T4 da ko jo ara ati ko dira emi ke no ta mo ba de gbe de ta diku la ta o ko ara wa abi ara todo e lo re mi eh o ko ja ara todo pa ba ara todo to awa wa gbo ya ara todo awa te le lo ta bi de ba sta pa ta de ba sta bayi moto ti ko ko ti tu wa ti wa ma de jo ti la lati bayi lo nu
0: iye jẹ́ àtúnlá yẹn ló lose control driver container.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Pé bóyá ó ti gbìjà ẹ̀rọ tó bóyá ó ti gbọ́jà bí.
1: Bàbá àfẹ́ pé bóyá gbọ́jà o, àwa rí. Pínlẹ̀ ẹ̀ ti sẹlẹ̀ bọ́ lórí pípẹ́ ojókòó tẹ́gbẹ́ kọ báyìí. Àwa bá kinní tó mu ní
0: ẹ̀.
1: Bọ̀tà ọ̀rọ̀ tá a fẹ́ lọ àtẹ́yìn sí. Bírékì ṣe rí ti ẹ̀rọ ara wíwá ìgbà tẹ́mi kó lẹ́gbẹ́ tọ̀ báyìí.
0: Traffic ko to wa de so ase ni ase logun logun e lo sa ga lo
2: eh o to lo kun yen so e last person to rescue jade yen pada so yen na ni di only commodity ta ni ni bi e sele yen
0: ka dupe fo lohun won ni so
2: thank god awon mo last ma wa nbe to
0: ma ni je so so e ku se
2: e ku se
0: ami ami ami gawa o yes sir oya
2: container te so to ba ni bi
0: ori bridge keja
2: ori bridge keja o si wa nbe bayi be eni to ma gbe to ma blow

0: ṣẹ̀ṣẹ̀ bond fm 92.9 ẹni ọjọ́bọ̀ lágbára ọlọ́run gbogbo rere á sùn wá bọ̀ owó ire ọmọ ire àìkú tí ń ṣe báàlì ọ̀rọ̀ bá ṣe ń jáde láàárọ̀ àmúre wálé àárọ̀ pẹ́ dáńgbà tá a bá délé àní dúpẹ́ wọ́n ni dúpẹ́ ọpẹ́ ìdùnnú ọpẹ́ orí ayọ̀ tọ́lọ́run ó ti ṣe fún wa lónìí òun náà lámàdá ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ kókó inú ìyìn tẹ̀ láti tẹ̀síwájú láti lè ṣe bond fm 92.9 lórí olúwa ògúnnáìkè lórúkọ tèmi abe gbàlẹ́ ẹnu mi kò sọ dètò.
1: kí kì í pọ̀ ojú ibi kíkí náà ni ọmọlúàbí ti bẹ̀rẹ̀ a kí lẹ́ẹ̀kan sí pé ètò àìtó yín kókó inú ìwé ìròyìn lágbára ọlọ́run òní ọjọ́bọ̀ àbọ̀ sọ̀dẹ̀ gbogbo wa abiodun fọlọ́ọ̀ṣọ́ lórúkọ tèmi.
0: àwọn òwe ìròyìn wà ní iwájú wa láàárọ̀ tòní tá a máa mú lọ láti ibi tí àwọn abiodun jáde ní àkọ́kọ́ ìwé ìròyìn new telegraph mi new the nation náà ó wà níbí báyìí ìwé ìròyìn new telegraph mọ́ ọkọ̀ nọwọ́ gan o ṣé yorùbá sọ wípé wí tèmi dèmi onítọ̀ tẹnu ẹ̀ kó tó lọ ni o àwọn àjọ olùkọ́ ti fásitì ẹ̀ asu wọ́n mà ti pariwo jáde láàárọ̀ tòní tí wọ́n sì sọ wípé orí ìdọ̀ba o wọ́n ni pé a kì í wà lórí ìdọ̀bálẹ̀ ká tún níná lójú o bí o ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ èkó pé gbogbo àwọn fásitì àti àwọn ilé pàápàá jùlọ àwọn pòfẹ́sọ̀ tó wà níbẹ̀ wọ́n ní owó wọn kò principal tí ó jẹ́ pé ilé ìwé girama o wọ́n sì sọ pé eléyìí burú jáì nítorí pé gbogbo àwọn pòfẹ́sọ̀ yìí òun náà ló jẹ́ pé wọn ò rí ìgbé ayé ọ̀tún tó yẹ kí pòfẹ́sọ̀ tó ti kàwé a gbogbo okùn kí wọ́n máa gbé àwọn àjọ náà ni wọ́n ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé gẹ́gẹ́ bí ohun tí ó ṣe àfihàn bí ìtọ́jú àwọn olùkọ́ bí ó ṣe ń lọ sílẹ̀ láwùjọ wà pàápàá jùlọ ní ìpínlẹ̀ èkó wọ́n wá sọ di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ wọ́n mà kọ́ wọ́n san àwọn owó kan eléyìí tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti àjọ asuu tí wọ́n fi ẹnu kò sí wípé kì í sí ní taari sí àwọn táwọn jẹ́ lecturer àtàwọn àgbààgbà tí wọ́n àwọn ọmọ níwèé ní ifásitì wọ́n wá pe owó tí wọ́n fún wọn gẹ́gẹ́ bí oṣù ìfebi pani bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé bí ó jẹ́ pé wọ́n fi owó oṣù kó owó oṣù àwọn yìí wọ́n ní àwọn owó orí yọ nínú àwọn owó oṣù yìí wọ́n ní níṣe ló ń lọ sókè gẹ́gẹ́gẹ́ o wọ́n sì ń sọ pé àwọn àjọ ayédáadé àwọn ló bá jù láti sọ̀rọ̀ wọ́n ní níṣe ni wọ́n ń dún mọ̀ọ́run kò gbájà ni wọ́n ń dún mọ́ wọn o wọ́n bẹ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Èkó wípé ní orúkọ gbogbo àwọn àjọ táwọn ṣojú pàdé eléyìí tó yẹ pé ìpàdé pàjáwìrì tí wọn fi bá àwọn oníròyìn sọrọ ìyẹn àwọn àjọ asu ní gbogbo Èkó pátápátá láwọn lásù láti iléèwé tí wọn pè ní Lagos State University of Science and Technology LASUTECH àti iléèwé Lagos State University of Education tí wọn ṣe ìpàdé náà ní lásù tí ó wà ní ọjọ gbogbo òun náà ni wọn ń bẹbẹ o wípé kí wọn dẹkun dábọ kí wọn rí sí ọwúrọ oṣù àwọn eléyìí tó yẹ pé ọjọ kìíní oṣù kìíní oṣù 2026 ni wọn ti ní kán máa san fún àwọn.
1: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ tòní wọ́n ní ebi apagi ajẹ́lẹ̀ o máa ní ọ̀rọ̀ ti àwọn òṣìṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè wa nàìjíríà bí ìjọba ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé owó ọ̀yà kan èyí wọ́n pè ní wage award táwọn ti jẹ wọ́n láwọn máa san owó ìkó tó di ọjọ́ kẹẹ̀ẹ́dógún ti àwà yìí ẹni tó sọ̀rọ̀ lórúkọ ìjọba àpapọ̀ náà ni mínísítà fún ètò àti alákòóso fún ètò ọrọ̀ ajé alàgbà Taiwo Oyedele nígbà tó ń ṣèpàdé kan lánàá òde yìí pẹ̀lú àjọ tó jẹ́ ti àwọn ìjọba tí wọ́n máa ń dúnàádúrà lórí ìgbà ẹgbàdùn àwọn òṣìṣẹ́ ìjọba lábẹ́ ààrẹ wọn comrade kabiru ado mujibru jẹ́bi ṣe sọ dímọ̀ ó ní ẹ̀ sọ pé kò sí kò sí àwọn ọmọ tí yín yóò ká lọ fọkàn balẹ̀ mọ́tò dẹ̀kù láàrin ìdí tí yín o nítorí náà èèlò lẹfẹ fún wa owó tí ò ju ₦100,000 lọ tẹ̀síwá ń dà wá láàmú láti bí ọdún kan sọdún mépélé yìí ò dá bàbá náà ní ẹ lọ fọkàn balẹ̀ wípé gbogbo àmúyẹ buwọ́lù tó yẹ káwọn gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ làwọn ti gbà á pé láìpẹ́ láì jìnà ẹ bẹ̀rẹ̀ sí gbọ́ tóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntóntó ẹgbẹ̀rún lọ́nà

0: ṣàkóso bí ó ṣe jẹ́ pé àtọ́ba àtàwọn olóṣèlú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ló jẹ́ pé gbogbo àwọn àwọn wà ní ojú ni alákọ̀fín ṣọrí gẹ́gẹ́ bí Idris ṣe sọ ó sọ di mímọ̀ pé ó ti tó àsìkò kí àwọn àríwá ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n dìde láti gbógun ti wàhálà ètò ààbò eléyìí tó ń dojúkọ wọ́n ní agbègbè ọ̀hún láì wo ti ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà tàbí ẹ̀sìn tí wọ́n ń sìn wọ́n ní gbogbo àwọn àwọn òjọ ṣiṣẹ́ pọ̀ láti rí pé wàhálà ìdààmú ní òkè àríwá ipe odò wọn àtìsẹ́yìn ti gun ara rẹ̀ fìṣàn.
1: Kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú nínú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ tòní wọ́n ní ohun tí ò bá ṣèyàn rí a máa ṣàgbàyàn o ó máa ní ìrọ̀rùn fún àwọn olùlẹ̀ wa Àbújá àwọn olùgbé ibẹ̀ o látàrí kinní wọ́n ní ọjọ́ ìṣẹ́gun èyí tó kọjá lọ ẹ̀ wọ́n nílẹ̀ má dédé mì tìtìtìtì tó pẹ́ tó wà nílé ẹ̀rù ń bà wọ́n wọ́n rà ògiri mu ni o wọ́n ní ẹlòmíì ilé bẹ̀rẹ̀ sí í pòyì lójú ẹ̀ wọ́n lélẹ̀ náà ni olóyìnbó ń pè ní tremor o gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ o wọ́n ní ẹni tó jẹ́ mínísítà fún ìwakùsà ní orílẹ̀-èdè wa Nàìjíríà alàgbà Délé Aláké ó ti ní kọ́ lọ fọkàn balẹ̀ o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti bọ́ sórí ayélujára bí ajere kọ́lọ̀ kó ṣàánú abéèyàn kúkú ń kú lọ Nàìjíríà báyìí orí fóònù náà la máa fóònù o wọ́n ní ẹlòmíì rò pé ilé fẹ́ máa dorí kodò ni o wọ́n ní ilé yóò dorí kodò ipe ìṣẹ̀lẹ̀ ilẹ̀ mímì tìtìtì tá a mọ̀ sí heart tremor yìí wọ́n ní àwọn apá ibi tó ti ṣẹlẹ̀ ní Àbújá náà ni a ti rí àwọn apá ibi tí wọ́n pè ní wọ́n ní ó ń lọ bí Utako àti àwọn agbègbè ẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ilẹ̀ mímì tìtìtì tá a mọ̀ sí heart tremor yìí wọ́n ní ó ṣẹlẹ̀ níbi aago mọ́kànlá àárọ̀ kọjá ìṣẹ́jú mẹ́tàléní ogun 11:23 a.m. o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló bẹ̀rẹ̀ sí ṣe àríwísí oríṣiríṣi pé àpèkì ni o oríṣiríṣi ni o igba ni o àwo ni o slifónù ni o àwọn èbó bíbìbìbìbìbò ìdí ẹ̀yìn bá bọ́lẹ̀ làwọn bẹ̀rẹ̀ sí jù ní olùlẹ̀wà Àbújá ní báyìí alàgbà Délé Aláké tó fiṣẹ́ náà rán ẹni tí ó jẹ́ akọ̀wé ẹ̀ lórí ìròyìn abilékọ Lára Owó Ẹ̀yẹ Wise wọ́n ní bàbá wà ní orílẹ̀-èdè ti amẹ́ríkà ọlọ́run nílùú washington tó lọ bá àwọn èèyàn jíròrò wọ́n ní ṣùgbọ́n àwọn tí ń bá àwọn àjọ kan sọ̀rọ̀ tí wọ́n pè ní nigeria geological survey agency ipe kan máa fáwọn ní ìsọfúnni wọ́n ti ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ilé yóò ní wo pé ẹ má bẹ̀rù ipò kan máa ń wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n ní bákan náà ni kò ní ipa lórí ẹ̀mí àti dúkìá àwọn olùgbé Àbújá wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà tó bẹ̀rẹ̀ ní Utako wọ́n ní ó lọ jílẹ̀jílẹ̀ bíi kìlómítà kan ó sì wá tẹ́rẹ̀ lọ bíi kìlómítà mẹ́rin láàrin wákàtí àyá náà ni ó lè fi ṣẹlẹ̀ pé ẹ lọ fọkàn balẹ̀ kò séwu lóko àti gìrì àparò gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ mínísítà fún ìwakùsà bó ṣe ń fi àwọn olùgbé Àbújá lọ́kàn balẹ̀.
0: ó kó onúwé ìròyìn tẹ̀síwájú láti iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀jẹ̀ àdọ́jà.
2: Agbe ọfọ payajọ
3: are o lo
2: abiru kiti eni gba
3: eni ugo wa ndi oro mi ori ara re ni o mi ro
4: egbon mi enikan o se yin are ara lo nba yin ja e so bo se nse yin ka gbo
3: egboro mo so mi isoro nfa mi so ori diri je ara ndu mi ibade to wi igbarugo je temi ileri ogbo na tan se keji ma
4: are ara ni ogun teyan le lo koro yin e

0: John Vans 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Àmọ̀pé kí ló fẹ́ràn
2: owó ìsìnkú ni mo fẹ́ràn jà
1: lọ. Owó àbúrò tí olórí kọkẹ́.
2: Owó rẹ̀ kò wọ́n rárá.
1: Ó sì mọ́tún rẹ̀. Àmọ̀pé. Wọ́n ti pè ìfàmù àfanilákòyà o.
2: Òróró wo ló wá fẹ́ kí n rà?
1: Òróró Devon Kings ló yẹ kó o rà. Ó jẹ́ òróró ìsìnkú tó kójú owó. Ó sì kún fún àṣàrà lóore vitamin A.
2: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti mi.
1: Bẹ́ẹ̀ni, ò parọ́. Ó lè rà ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kóun sí. Mọ̀ pé wà á oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
2: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi ju pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dá.
1: Dára bẹ́ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, àtúkọ́ ẹbí àti arámọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀ Nàìjíríà.
3: No, they stand for one place sake of say person get headache, backache, toothache, menstrual pain, or toothache. That's now why millions of people trust Panadol Extra. Them don't prove in combination for clinics, saying they give relief for pain weight tough. If you not be Panadol, enough it Panadol. Make you always read the label before you use them. If the symptoms come out after 3 days, I beg, go see your doctor or physician.
4: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídá lẹ́nu lọ́nà àdìkílà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àjẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí ló máa fò tẹ̀lú nìkan ní ká ẹ̀jẹ̀ kan sí yín. Ká ẹ̀ sì máa sanwó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀ ti Lọ́mà ló nílò. Béèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. Ó máa lẹ́yìn tó o bá gbìyànjú àbófin mu. Ẹgbẹ̀rún lọ́nà 250 náírà lowó ìtọ́jú àwọn oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà 0800 00 LOMA 0800 005 2962 tàbí 0708 01020. Email info@loma.gov.ng. Ìkànnì àjọlò @loma_gov. Lọ́mà wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.
5: Lọ́wọ́ ìsàfinni pamọ́ àwọn afilẹ̀sín ìdèmí já ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajá ègún wà lọ́dọ̀ bàbá àgbà. Bá wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ikogosi. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821689. Lẹ́ẹ̀kan sí 0806821659. De Ronke, ó sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà. Ó náà lè sọ̀pánù.
6: Ire meta ototo lo subu sile obarinu na re mo osu olale aki olodun first olowe ko baba forward oba of lagos leni ojo kefa osu kejo 6 of august 2026 bi awon to tara baba olori relationship job leni iyen prince tajidin adegboye gaki olu baba beta ati mama wa mrs bukola omoja for him olowe ko wa fe wu ori to nitori ade sadua fun won wi pe e sedun oniwo e ba won se legbeje igbako omo ola ni yin ile ola lati bi yin ola lati wo yin dagba olohun wa ni silo lara yin lagbara olohun oda ito ọ̀dá owó àlàáfíà ara ìfàyàbalẹ̀ tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ kò ní dá yín nígbà kọ̀ọ̀kan. Bákan náà lólówó Èkó bá gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Èkó àti olùgbé ìpínlẹ̀ Èkó lápapọ̀. Torí èyí ọjọ́ kẹfà náà ni ọba Dòsùnmù tọwọ́ bọ ìwé Treaty àlà-ilẹ̀ tó sọ ìpínlẹ̀ Èkó di kọ́lọ́nì lábẹ́ ìjọba British ọ̀rọ̀ 6-18-1 tí Williams Macaulay àti Commander N. Beldefield sì dúró lórúkọ Bìtìkó kó tó wá di pé Ọlọ́run sọ pé ẹnìkan kì í bá yín mí dùn mí a kì í bá tẹ̀lẹ́sẹ̀ dùn. Ìran bàbá ta ló jẹ́ gbalé ọmọ lọ́wọ́ ọmọ láti gbà tá a ti gbòmìnira títí di àkọ́tí Ọlọ́run fi ọba rínú wà lára ẹ̀mú oṣù Ọlálé àkí olódò first ro ilé àwọn bàbá ńlá bàbá wọn. Kábíyèsí gbàdúrà pé lẹ́ni ọjọ́ kẹfà ló ní ìfà owó ìfà ọmọ àìkú ti ṣe báàlì ọ̀rọ̀ kó máa wọlé wa. Ẹjọ́ tí ń bẹ́ẹ̀ ní oṣù kẹjọ lọ́lọ́rọ̀ wa yóò máa jọ mọ̀tún ìmọ̀jọ ìmọ̀ ẹni ni kì í dọjọ́ alẹ́ ìmọ̀ràn tá ò ní ṣiṣẹ́ lórí Èkó. Àmì Barilwan, oṣù Ọlálé, àkí olódò first, bàbá olóore mẹ́ta.

Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí gbogbo àwọn ọba wa àsìkò ọba Àríkíọlá ó ṣe hajj àti ní ìrọ̀rùn fún gbogbo wa. Ẹ̀kọ́ nọ́mbà ìsílẹ̀ kí n tó máa sọ ọ̀rọ̀ mi lọ. 08023880944 00 2388 0944. Nọ́mbà tí ẹ máa pè mí sí nígbà tí ẹ bá gbọ́ ìròyìn ayọ̀ tí mo mú wá fún wa. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ilé iṣẹ́ Jimmy Cut Ventures Limited wọ́n ṣe ẹ̀dínwó lórí Umura September àti Umura November. Èyíkéyìí tẹ lọ nínú méjèèjì ₦2,850,000 la máa san. Ẹ̀dínwó ńlá rẹpẹtẹ ni. Ó sì wà fún èrò tí ò pọ̀ rárá. Ẹ̀dínwó yìí yóò wá sópin ní 10th of August. A lè sọ tí a bá tó lá.

0: ànfàní ó ṣeé ṣe kí àpọ̀jù ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́kọ́ pè ó jẹ́ àǹfààní ẹ̀dínwó tí à ń sọ̀rọ̀ yìí tí wọ́n san 2,850,000 naira fún umra september àbí ti november ẹ pè wá sórí 08023880944 èyí tó dájú náà ni pé kẹ fi ohun ránṣẹ́ sórí whatsapp fún wa ẹ má gbàgbé pé ìforúkọsílẹ̀ ń lọ fún jí 2027 kò sì ní pẹ́ tí yóò fi wá sópin ẹ má pàdánù àǹfààní àti lọ sí hajj 2027 ẹ pè wá lè ní
1: hajj mi kọ́t wàbí láì taofik.

0: 9 ẹ̀ma káàbọ̀ sí lúpa ọjọ́bọ̀ tọ́ọ̀sì ọjọ́bọ̀ tọ́ọ̀sì ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n lórí pápá àtàárọ̀ gbogbo ilẹ̀ máa gbádùn àgìrì gan nítorí pé lára àròyìn ayọ̀ tó wọlé èdè nàìjíríà òun ni wípé àwọn ikọ̀ flying eagles wa ìjẹ́ jẹ́ wọn pé wọ́n borí orílẹ̀ tí wọ́n bá takàn gbọ̀ ìyẹn côte d'ivoire ní àná lọ́jọ́ àárọ̀ tòní gbogbo ìròyìn yìí ẹ máa gbọ́ lórí pápá bọ́ náà ìtúdọ̀ náà.
1: bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ láàárọ̀ tèmi torí pé ó kó yàtọ̀ ju àtẹ̀yìnwá lọ láàárọ̀ sọ wípé ikọ̀ chelsea the blues wọ́n ṣe kínní wọ́n lulẹ̀ wọ́n ṣe kejì wọ́n lulẹ̀ ẹ̀dùn kan má jẹ́ kó ṣe kẹta torí pé ojú tó ń jẹ fún gbogbo
0: apátápátá. wọ́n máa ṣe kẹta máa lulẹ̀ ó dẹ̀ ṣe kẹta máa lulẹ̀ wọ́n ti lulẹ̀ ilẹ̀ gan.
1: kí wọ́n máa lu náà sọ nípa pé èlé kọjá bẹ́ẹ̀ alonso bóyá kò mọ̀ pé àwọn olólùfẹ́ chelsea lápapọ̀ wọn sùúrù bíi tí wọ́n mọ ó ń da ó ń dùn wọ́n máa pàtẹ́wọ́ fún ẹ tó bá kò tó èpè yìí pọ̀ jù àfi kò múra ṣe torí pé bó ṣe ń balẹ̀ fọ́wọ́lẹ̀ wọnú líìgì tuntun nǹkan ó ṣe chelsea o láwọn ọtí bẹ̀rẹ̀ sí ní pàdánù lóòótọ́ ọlọ́rọ̀ sọ̀rọ̀ ẹni ṣùgbọ́n
0: ládùúró dáná
1: wọn ragbọn wọn ragbọn kò sí tí wọn rà tán.
0: àkọ́kọ́ wọn jẹ juventus náà tún náà
1: o tún lù wọ́n
0: tó bá tún wá ṣẹlẹ̀ tí chelsea bá tún wá ṣẹ̀sìn àwa ní ibrahim àwa sá lọ.
1: ìgbà yẹn ní ìjà kò ní yọjú.
0: torí ohun tí òṣèré ní àti mọ̀.
1: òde ò tí ì rọ bẹ́ẹ̀ ni ò tí ì sí odò ọ̀kúnlẹ̀ bá. ṣùgbọ́n juwe ẹ lọ ká ní gbọ́ lágboro lágboro ọlọ́run. kódà ká sọ pé
0: jẹ́ ká sáré mú táwọn obìnrin wa yìí. pé èmi èjì ẹ̀ta ẹ̀rin àrùn
1: ẹ̀fà.
0: kódà awo di jẹ́ríkò. àtúwáwo di jẹ́ríkò àtúwárẹ́yìn faraó yìí
1: ti
0: fọkàn fàtẹ́yìn wọn ní
1: jìjì.
0: ayò mẹ́fà sí méjì àwọn ọmọ báyìí orin ti kí ni.
1: orin wọn sọrọ
0: ní wà ń bẹ. ní báyìí gbẹgẹdẹ sí ìpele tó kàn.
1: kódà aláwọ̀ obìnrin yẹn náà ní kí n sọ fún mẹ́lẹ̀ náà pé ní ti bọ́ọ̀lù àjù sínú apẹ̀ tá a mọ̀ sí básíbọ̀ọ̀lù àwọn obìnrin wa náà tún ni o àníṣe ẹni tó bá ní tóbìnrin báwo ó ti lọ tipẹ́ ni wọn ti gbé sí ni bí ẹ lọ pé wọn bá láta àwọn obìnrin náà ní ti básíkẹ́bọ̀ọ̀lù àjù sáwọn nínú apẹ̀rẹ̀ náà ló jẹ́ pé wọ́n ṣe kọ́ bẹ̀rẹ̀ ní pẹ̀pẹ̀ tunisia ló wà kọ́ mú ilé wa lọ́wọ́ àfi làwù làwù làwù pé ó bá di mẹ́rin náà eré là ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ àbí wọn pé odidi tó tọ́ kátó fi kátó fọ̀ ló bá di 54 mẹ́rìnléláàdọ́ta la fi lù wọ́n o lajẹ́ ohun tàn mọ́ tó jẹ́ pé 50 péré àádọ́ta bẹ̀ àwọn rí kan mú dání ìyẹn tunisia aṣáàpáà jẹ́ olówó yàbàlàbẹ̀ náà orí yìí náà ló jẹ́ balàbẹ̀ yẹn o.
0: lórí pápá bọ́ 92.9 jẹ́ ká tó yín létí láàárọ̀ pé ǹjẹ́ jẹ́ ọ̀rọ̀ òṣèlú bọ̀ ọ̀rọ̀ àjọ fífà torí pé lílọ lọ́ọ̀lọ́ ni ọ̀pọ̀ àwọn èèyàn tó jẹ́ alẹ́nu lọ́rọ̀ nídìí bọ́ọ̀lù gbígbá ni wọ́n pariwo lé gianni infantino tó jẹ́ ààrẹ àjọ fífà pé àní wo ìṣàkóso rẹ̀ ò bójú o ò ṣe dáadáa ká má pe panápaná ọlọ́pàá fúnra wa àní lọ lọ́ọ̀lọ́. kódà kan nínú àwọn agbábọ́ọ̀lù tó lórúkọ ọmọ orílẹ̀-èdè portugal ní gbogbo ilẹ̀ sọ̀rọ̀ tẹ́ báyìí méje tí cristiano ronaldo lò lónìí ọ̀gbẹ́ni ọ̀hún ló lókùn fún moses figo. figo ti pariwo síta báyìí pé ẹja dóòlà bọ́ọ̀lù má ba bàjẹ́ tá a bá fi bọ́ọ̀lù gbígbálẹ̀ káàkiri àgbáláyé lábẹ́ jianifa yóò padà bàjẹ́ kò tí ì pẹ́ jù ẹja ayọ̀ infantino. ǹjẹ́ infantino padà lọ́ba àmọ́ ẹ má jẹ́ àgbàgbé òṣèlú tí wọnú ẹ o torí pé jianifantino tẹ́ ẹ wò yẹn ó ní aláfẹ̀yìntì ńlá nínú donald trump ìdí amẹ́ríkà.
1: bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ̀ kí n lè bá kí ọ̀ràn náà lẹ́yìn náà mo ṣe fẹ́ẹ́ lọ padà sí infantino náà torí pé òun náà sọ̀rọ̀ ó fa kò mú òkú ẹ̀yàn lábala bìkan pé àní gbogbo olólùfẹ́ south africa bákan náà ẹ̀yìn ti morocco papọ̀ tẹ́ ẹ bá lè ṣe kóhun tún padà wọlé lẹ́ẹ̀kan sí nínú ìdìbò tó ń bọ̀ fún ti àjọ fifa àníṣe o òun ṣèlérí pé ìfẹsẹ̀ ní tí wọ́n máa host dà mọ̀ sí world cup 2030 ní àṣekọ̀wá final. ikọ̀ morocco ni wọn ò ti gba ó fi hàn kéńdì ṣùgbọ́n ẹ ní ẹ má jẹ́ àtara wa àárọ̀ wọn bó ṣe ń lọ lágbọ́n ìbẹ̀rẹ̀ náà.
0: sísú àyà mi ń já ẹ̀rù ń bà mí torí mo rí kíndìn kan mo gbé yẹn mi torí pé kí n má bẹ tán yẹn jẹ́ mọ́ pé kàn lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ọkọ̀ méjì kan bẹ tí wọ́n ní àní sesco máa bọ̀ lọ́dọ̀ tàwọn o sesco ti bí tọ́fi kọ́ ni kọ́ o rárá sesco èyí tí wọ́n ní ó máa bọ̀ lọ́dọ̀ àwọn benjamin sesco ni bayamuni àti bákà ni wọ́n wáwọ́ sí àmọ́ yẹn gangan tó akọ́ni ìròyìn tí mo wá jáde láàárọ̀ tòní ẹ mú dìrìkì tá à ń sọ̀rọ̀ àbí láàárọ̀ kọ́lá sọ̀rọ̀ àbí jẹta ìdí òtún fẹ́ẹ́ di bá lọ ọkọ̀ chelsea báyìí lẹ́yìn bí ọjọ́ tó lọ sí di ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọjọ́ ó lé 600+
1: tó
0: fi gbá bọ́ọ̀lù lẹ́yìn pé wọ́n fi ẹ̀sùn kan pé ọ̀gbẹ́ni àní ó lọ rọ́kúnlé fún ọdún méjì gbàkó ọdún méjì pé ó padà sórí pápá ni chelsea tún padà ju chelsea kúkú sọtọ
1: ẹnìkan náà ni wọn ti gbọ àníkọ má ṣẹṣin
0: legit wọn wò títí ní tí oníṣẹṣin ṣẹṣin
1: mo ní ṣẹṣin má ṣẹṣin àwọn alẹ́ ọ̀gbọ́n
0: ṣẹṣin sọ́wì
1: ẹ̀fọ́nàmọ́ bẹ́ẹ̀ tó
0: pẹ̀lú bá ní.

0: amukan mo ni anfani ati gba momo sale asoro ni mathematics lo si kokon to lenu to de loruko ni orile de Germany ti ibe se won se won ya kankan ball won ti sare o gba ko agba se ba la bi Bayern Munich abi Bayern Leverkusen abi Dortmund eh amo nigba ti mo wa gbo pe o fe lo sa mo pe se toki le fun e lowo ti Saudi ma fun e ni pe adinde die die lo se so po fe lo si Turkey abi Saudi Saudi wa le je nu Saudi asi Turkey o lo ma fun e loju awon ma se gbo o sala mo me sala o je agba ball kan ti mo sa case pe ogbon o ma ronu o ti lo sa case pe se won fe ohun ni ibe yen o ti lo se wadi pe awon tun wa nbe o won feran ohun o ma ni ipopale amo ise nbe to ma se o won lo so pe isowo ti won fi kan
1: oju
0: be o ko jabe igba keta abi igba keje olohun wa
1: de sibe ni
0: o tun wa ma le ti latodo e o po o re kere de ko won fi ra
1: be ni
0: olohun wa mo
1: be ti ma wo ni
0: be ni ba nu ko to di pe o so oro ki ma ba tu ko sala ebun ni
1: ebuni
0: ohun
1: abinibini ko se
0: ko
1: se ko lo ko no ti mo tele ni
0: lo wo awon ball ti ogbe ni gba seyin mo me sala pe lo se osi yen o n gba ball mo
1: pe pe pe gbe kan so pe
0: oro
1: ka to iwe gba ball bayi ni ka to iwe
0: mo do
1: ma ji
0: mo gbe fun mo
1: na ri pe
0: o gbe fun
1: ti mo be fi kon ra yen ni pe mo ro pe sala to mi lo sibe o ti ri pe o feran adulawo ta ba gbe ninu ko ma yu gole lo e mo wa yu awon so na mo se o ti lo singa lo na lo yaro si yen victor se wa n talking ife so feran si don feran si to si me koja be won bo bi olohun ni te pe o tu agba yi won fe fi mo no won ko tun wa lo sibe na ah ka won ko mo lupo ka fi atun ma lo soke daada ju e lo won so mo pe ife ton ni yen na o to lo pin o to ba ti fe ju bi pe o ti se ti fe gbo lo iya to wa nbe o ti fe no
0: o ri so ri so be ni
1: be se pataki gan
0: o fun ni o te eyan
1: be ni
0: ife ti won ni si yen se pataki
1: o si wa ju be lo
0: ori mi ni paro fun e nkan ko wa labele ni Liverpool ti o ba ku lasiko yen o je ko pada te lo di pe won te si
1: eni ko loju soju e a jo
0: de
1: bench
0: se ni o de da to
1: ta
0: ko de ri pe o de padanu o se ti pale o da ki e club to
1: ja be ni
0: won ati ki e club to ti ara won e club ye wa ja ko mo ba tun mo gbe fun se ori nkan ti sala se fun ni ta gbangba ni to se fun ni ta gbangba o ye ko ko ki da be amo ogbe ni e da ke
1: o ye fun ye ko lo gbe
0: pelu e na ngba ti so ti ma de awa ri pe bo se ni do sala
1: o yo se ra won
0: sala wa ko re a gba to lo lohun ki a to pari ta lo lohun yen te tu
1: tu yo be ni
0: to ba lu ko bo la bi ye
1: a so
0: to ma break di jojo pon we ma nu ro ni
1: to
0: omo brin ti omo bo lu ba yen
1: o ti se wa ba so don wa bi e ko ni
0: city ni
1: e ko daru ko
0: awon yen ka ni boya
1: o je olu
0: mi daru ko da ball meta ni man city ma fun 10000 naira
1: o da to ba ti
0: oruko ma te gugu
2: Àlàáfíà wa pàtàkì ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin ti gbọ́ nípa àwọn ògbógi tó ń lò láti iléeṣẹ́ Tìmẹ́tayọ Tribal Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí? Ọ̀kan lára ìgbógi bẹ́ẹ̀ ni BRC capsule òkìkí rẹ̀ ń kàgìrì kárí ayé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani bí ẹni ń fi ora. Nǹkan tó ń rìn tàbí bí ní jẹ́ káàkiri ara pàjápàjá tó ń ní lọ́wọ́ tẹ̀lẹ́sẹ̀ bí àti ẹyìn bá dín wàhálà BRC capsule náà wọ́n tó ga padà tàbí káyà máa ní pèpè àti àìrọrùn sùn déédé yóò tún ojú mọ́lẹ̀ kedere BRC capsule ni ògògì tó yàn lè lò tí ò yin ẹ̀fẹ́ lè mí ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò ọ̀rẹ́ mi wọ́n lè nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn ara tún máa ń wẹ̀ ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì ìjáfara lè wò.
3: Ọ̀rẹ́ mi jábàjá ń kọ́ iṣan ara fífà so.
4: Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
3: Ó gbogbogbò
4: ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lómi ìbùsẹ̀ dára tó bí àǹsí capsule yóò mú òkun débá ara tó ń àjọ NAFDAC sì fọwọ́ sí
2: iléeṣẹ́ Tìmẹ́tayọ Tribal Medical Nigeria Limited ló ṣe BRC capsule jáde láti mú pharmacy tó súnmọ́ yín ẹ pé 08103369434 bí àyípadà kò bá sí lẹ́yìn méjì kàn sí dókítà rẹ o.
5: Ìgbògi míì ni Morphine capsule tí mo ṣe ẹ̀dá múṣemúṣe bí egungun bá ń sanni tàbí roni ìbàdí tó àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń roni Morphine capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist àdúgbò mi.
6: Agbe ọfọ pàyájọ́.
7: Ààrẹ ò lọ.
8: Àbílú kí tiẹ̀ ní gbà.
9: Ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi.
10: Orí ara rẹ̀ ní omi gbọ́.
11: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Ààrẹ ara ló ń bá yín jà. Ẹ sọ bó ṣe yín ká gbọ́.
12: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ sán mi. Ìṣọ́ra ń fà mí so. Oríṣi ara ń dùn mí. Ìbàdí tòun ìgbàlùkọ̀ jẹ́ tèmi. Ìgbóná kan ṣe kèjì mọ́.
11: Ààrẹ ara ni ogun.

0: àlàyé bàbá ọ̀rọ̀ ń tẹ̀síwájú láàárọ̀ yìí láti lè ṣe Bond FM 92.9 nọ́mbà tẹ́ láǹfààní àti fi dá sétò tẹ́ fi gbọ́ ìbéèrè yín tẹ́sì máa dáhùn ẹ̀ láti lè gba ẹ̀bùn òun ni 0813-237-7749 òkúta òsì lórí fóònù yìí o 0813 ok ẹ jẹ́ kí a gba bíbá yìí 0708749-2118 0708749-2118 ò lè máa láǹfààní láti fi dá sítò àlàyé bàbá ọ̀rọ̀ láàárọ̀ tòní 0708749-2118 mo ṣì ń gbìyànjú 0813-237-7749 ìbùtẹ̀ bá lè gbà wọlé inú nọ́mbà méjèèjì òun lè máa láǹfààní láti fi dá sí ètò láàárọ̀ tòní hello ẹ káàárọ̀ sá.
1: Babatunde Sunday láti bo. Erékùsù Èkó, Lagos Island.
0: Ok, Babatunde Sunday láti Lagos Island. Ìbéèrè ọkàn ṣoṣo lájọ máa yigi yigi mọ́ra wa lọ́wọ́ láàárọ̀ tòní òwe sì ni. Ohun tí a gbá ní wá ta gbá lẹ́yìn ni wọ́n ń pè ní bàtà ẹ̀ parí ẹ̀.
1: Kàmábétòbọ̀
0: ni ó ti dá 0708749-2118 bẹ́ẹ̀rẹ̀ náà ti wá lé o ọ̀gá mi tí jọlá ní kan tẹ̀ máa ń pa owó yẹn dáadáa wọ́n lè sọ̀rọ̀ kan bá pòwé owó èyí ó kọ́mọ̀ lẹ́nu mọ́ bí a ṣe lébò hello.
2: Hello.
0: Ẹ káàárọ̀ ẹ bá pa rédíò yín àbíkẹ́ kúrò ní ẹ.
2: Ẹ káàárọ̀
0: ẹ bá pa rédíò yín. Orúkọ yín àti ẹtí pè wá.
2: Aláàjì ni.
0: Rédíò yín tẹ̀ pa yóò máa já fúnra rẹ o. Aláàjì kí ni.
2: Aláàjì Salman.
0: Ohun tí a gbá ní wá ta gbá lẹ́yìn ni wọ́n ń pè ní bàtà ẹ bá wa parí ẹ̀ bàbá wa.
2: Ẹni.
0: Ohun tí a gbá ní wá ta gbá lẹ́yìn ni wọ́n ń pè ní bàtà òwe ni ẹ bá wa parí ẹ̀. Ẹ̀rín ló bá dé. 0708749-2118 ọgbọgbọ́n ni àgbàlagbà fi ń sá fún màálù kan ni bàbá fi ṣe Aláàjì Salimon ọṣàfẹ̀rin lè ní 0708749-2118 hello.
3: Hello.
0: Ẹ káàárọ̀
3: mọ̀.
0: Orúkọ yín àtẹ̀tí ń pè wá.
3: Evangelist Kolade láti Ayọ̀bọ́ Ìbàdàn.
0: Evangelist Kolade. Ṣé Kolade Alábi?
3: No, Kolade Ọ̀yọ́ ni o.
0: Ṣé Ọ̀yọ́? Kolade Ọ̀yọ́ ló wà lórí káàdì ìdánimọ̀ yín.

0: Báwo ẹ̀tọ́ rẹ̀? O ní ẹ̀tọ́ láti rí iye owó nǹkan kedere. O ní ẹ̀tọ́ láti gba àlàyé tó tọ́ nípa ọjà. O ní ẹ̀tọ́ láti gba owó rẹ padà. Tí iṣẹ́ tí wọ́n ṣe fún ọ kò bá dára tó láti gba àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 0805-600-2020 tàbí 0805-600-3030 tàbí kọjá sí www.fccpc.gov.ng Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyan omi ìbára àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nu lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour á fọ àdùn ara máa ń dà sóúnjẹ. Mo ti gbà tí Tasty Cube Chicken Flavour lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, ẹ já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavour tiẹ̀ lónìí láti máa jẹ̀gbánú oúnjẹ àjẹ pọ́nu lá. Tasty Cube Chicken Flavour. Òun fún wa lóúnjẹ tó gbádùn. Tasty Cube Chicken Flavour. Ó wà lọ́lọ́gọ́rùn-ún gíráàmù, ọlọ́gọ́rùn-ún mẹ́rin gíráàmù, àti ọlọ́gọ́rùn-ún mẹ́fà gíráàmù.

0: kásán àsìkò iṣẹ́ àtàárọ̀ ìròyìn àgbáyé lóńdé ìròyìn ìyálẹ̀tọ̀ ìròyìn àpapọ̀ lóńdé sí etí ìgò ọ̀yìn láti iléeṣẹ́ bond fm 92.9 ẹ̀ka ti radio nigeria ta fi kalẹ̀ sílùú kẹjà nílùú onígbòǹgbò bí amọ́ṣáájú àwọn kókó tó jẹ́ nínú ìròyìn ọ̀hún. Wọ́n gba àwọn ìyá ọlọ́mọ lámọ̀ràn láti máa mú fífún ọmọ lọ́mú ní ìbádà lójú náà láti fún wọn ní ìlera tó péye àti ìdàgbàsókè tí kò lẹ́gbẹ́. Ìjọba àpapọ̀ pàṣẹ ìlànà tó gbókan láti dáàbò bo àwọn òṣìṣẹ́ ètò ìlera. Ààrẹ Tinubu gbósùbà sàdákátà fún ìdóòlà ẹ̀mí àwọn 390 tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kwara àti Niger. Orílẹ̀-èdè Ukraine kọlu ilé ìfọpọ́rùn méjì lórílẹ̀-èdè Russia. Wáyé ìròyìn náà rè lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Fauzia Salako Sanni. Wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ìyá ọlọ́mọ láti rí dájú pé wọ́n fún àwọn ọmọ wọn lọ́mú dáadáa nítorí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà ńbẹ̀ káwọn ọmọ náà sì nílò fún ìdàgbàsókè àti ìlera tó péye. Oníṣègùn òyìnbó kan ní ìpínlẹ̀ Èkó abilékọ Bukola Adeyeye ló sọ̀rọ̀ àmọ̀ràn yìí tó sì ṣàlàyé síwájú sí pé fífún àwọn ọmọ lọ́mú pèsè èròjà tó pọ̀ tára nílò fún àwọn ọmọ náà tá sì fún wọn ní okun tó dáa. Á ṣàdínkù àìsàn tàbí àìlera fún ìyá ọlọ́mọ pàápàá àti àwọn ọmọ náà táwọn ọmọ náà yóò sì jìnà sí àìsàn bíi asthma obesity type 1 diabetes àti childhood leukemia. Ẹja àgbọ̀n.
1: Ẹ̀mí ti ìdàkejì a rí wípé ọmọ tí wọn ò bá fún ní ọmú rárá ó máa ń ní àwọn àìsàn tó máa máa bàgbé tí ó jẹ́ wípé kò sí agbára fún láti lè jà á nítorí wípé antibody tó yẹ kó ń jáde láti omi ọmú kó bá ja gbogbo àrùn yìí kò sí ara rẹ̀. A máa rówó ọmọ bẹ́ẹ̀ pé ó máa bì ó máa máa yàgbẹ́ ní ìṣẹ́jú ìṣẹ́jú. A máa rí wípé ibi ọmọ fún ó máa máa dùn bí àwọn àrùn bí òtútù àyà bí kò máa wúkọ́ tí kò ṣe é dá dúró kó wọ́n ká máa wo ní etí kí àìsàn kò wà nínú etí. Àwọn àrùn tí ó yẹ kó ṣe gbogbo ẹ̀ ló máa máa ṣe àwọn.
0: Abilékọ Adeyeye ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé fífún ọmọ ọlọ́mú yóò ṣe àǹfààní tó pọ̀ fún ìyá ọlọ́mọ tó bá ń fún ọmọ ọlọ́mú dáadáa. Lára àwọn àǹfààní tó ní ìyá ọlọ́mọ máa jẹ ni pé wọ́n ní mímú ipò padà ipò àpò ìbímọ yóò tètè padà sípò á jẹ́ kí ẹ̀jẹ̀ tó máa ń wá lẹ́yìn ìbímọ tètè dúró. Bákan náà ló máa ń dáàbò bo àìsàn jẹjẹrẹ ọmú àti jẹjẹrẹ àpò ìbímọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀sẹ̀ ìfọmọ ọlọ́mú ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù yìí tí ó sì ń lọ títí di ọjọ́ keje oṣù yìí kan náà pẹ̀lú àkórí tí wọ́n pè ní ìfọmọ ọlọ́mú fún ìpìlẹ̀ ayé tó nípọn tó múnádóko fún ìgbésí ayé tó ní ìtumọ̀. Ìjọba àpapọ̀ ti ní àwọn kò ní fojú rẹ wo ìwà kí wọ́n máa kọlu àwọn òṣìṣẹ́ elétò ìlera ní gbogbo àwọn ilé ìwòsàn lórílẹ̀-èdè yìí. Wọ́n ní òfin ọ̀dẹ̀ wá pa láṣẹ wípé kí wọ́n gbé àgbékalẹ̀ àbájáde òfin tí wọ́n gbé wá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lò ní rere ní Wàràǹsísà eléyìí tí ó jẹ́ wípé ẹnikẹ́ni tó bá kọlu àwọn elétò ìlera ní ibi iṣẹ́ wọn lórílẹ̀-èdè yìí pàápàá ní gbogbo ìran ilé ìwòsàn ìjọba káàkiri ni kọ́ rí pé ó fojú wúná òfin. Ọ̀rọ̀ yìí wáyé ní ìgbésẹ̀ yìí látàrí ìjábọ̀ eléyìí tí wọ́n gbé wá tí wọ́n sì fi ṣàlàyé pé ìkọlù àti ìtàbùkù bá àwọn òṣìṣẹ́ elétò ìlera èyí tó wáyé ní ilé ìwòsàn Uyo Teaching Hospital ní ìpínlẹ̀ Akwa Ibom nídìí tí wọ́n fi gbé ìgbìmọ̀ kalẹ̀ pé kí wọ́n ṣe iṣẹ́ ìwádìí ọ̀hún. Wọ́n ní àjábọ̀ ìgbìmọ̀ yìí náà ló mú ìjọba pa iṣẹ́ yìí pé ẹnikẹ́ni tí wọ́n bá rí pé ó tàbùkù bá àwọn òṣìṣẹ́ ètò ìlera ní àwọn ibi iṣẹ́ ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè yìí kí wọ́n má fojú rẹ wò. Ẹni tó jẹ́ mínísítà fún ètò ìlera àti ìtọ́jú àwùjọ ọ̀jọ̀gbọ́n Mohammed Ali Pate lẹ́yìn tí wọ́n gba ìjábọ̀ ọ̀hún ni wọ́n ṣe ìpàṣẹ náà tí wọ́n sì sọ wípé kí àwọn tọ́rọ̀ kàn kí wọ́n gbé àṣẹ náà lárugẹ kí wọ́n rí dájú pé ẹnikẹ́ni tó jẹ́ òṣìṣẹ́ ìjọba ni o àbí elétò ààbò tó bá hùwà tí kò dá sáwọn elétò ìlera kí wọ́n rí dájú pé wọ́n ṣiṣẹ́ ìwádìí tí wọ́n bá dẹ̀ fi múlẹ̀ pé ẹ̀rí tó dájú wà wípé ẹni náà ṣe irú ìwà báyìí kí wọ́n rí dájú pé wọ́n fi iná wina ojú wina òfin ìjọba eléyìí tó gàga rà. Ìjọba àpapọ̀ ti mú dá àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ lójú wípé ètò owó sísan tuntun eléyìí tí wọ́n jẹ wọ́n ti egberun 35,000 naira owo osu osise na won yo bere si ni san bayi lati aarin osu kejo ta wa yi nitori gbogbo eto ni won ti wa nle lati bere si ni san owo na nigbati owo ti o ye ki awon ti ye pe won lo si ipele giga mi sawon na ko ti ri gba won ni won tun ti ngbe igbese lori ohun na lati le je bi pe won ri owo na gba oro yi waye latari igba ti won se ipade kan eleyi ti ajo tun ri si ise awon osise ati igbaye gbadun won ti won ti so wi pe opolopo eto igbaye gbadun ta won osise nilo ni won ti ri lo ti won si gbadun e to fi kan dideye si awon mudumudun eleyi to ye ki won ma je ati pe papa awon osise awon mi won ko ri owo osu won gba won ni idire ti alakoso fun oro owo ati eto oro aje iyen Taiwo Oyedele se soro idaniloju na ni bi ipade won to si mu da won loju pe igbese to gbopon ni ijoba ma gbe lori atejade yi ti won le ri daju pe oro na o ju won afiseyin tegun alare fiso won ni ipade na eleyi ti won se pelu ajo kan ti won pe ni Joint Public Service Negotiation Council Trade Side eleyi ti are ajo ohun Kabiru Ado Minjibiri to le waju iko ohun si bi ipade na ni won ti pa ase yi Ogba ni Oyedele ni ijoba ti buwo lu sisan owo na ni kiakia ati bi pe papa owo ti won je awon ti won ti lo si ipele giga mi na won ti ngbe igbese lori e lati san lakotan oro ogbe ni Oyedele o mu da awon ojo osise na loju wi pe gbogbo ohun ti won gbe ka iwaju ijoba ni awon ijoba yo tun wo yebeyebe lati le tete gbe igbese to ni fun lori won loju na lati la mu lilo bibo awon councilor rorun lenu ise won fun awon araalu lese kuku lati le ma sabewo sawon ise akonse lagbegbe na ti won si ma le se akoso ise ofin daada alaga ijoba ibile agbadarigi ogba ni babatunde unpe ti pin awon oko ayokele fun awon asofin ni ijoba ibile ohun eto pipin awon oko na to je okan lara awon eto lati sami ayeye odun kan ti isakoso ijoba na ti wa lori alefa nibi eto ijosin fun ayeye isami odun kan ohun eleyi to waye ni council ohun ni ogba ni unpe ti selaye pe awon oko na ki se fun afefe yeye bi ki se fun ise lati se ko le tubo ran ise won lowo si ka won araalu le tubo je mudumudun ijoba awa ara wa gege bi o se wa labe ofin ati nipa ti eto iselu ki ijoba si le ri pe lese kuku ijo wa wa lara wo to gugu awon olugbe agbadarigi obo ni unpe ni awon dupe lowo olohun fun itosona ati atileyin re lori isakoso ijoba na lati le ma gunle awon esu lolokun ojokan ati ilana ile to mu ki awon olugbe na ko wa na lafia labe eto kan ti won pe ni Badagry Rising Agenda to je akomona fun ajoba ijoba isakoso ohun won ni isakoso ijoba ohun ko ni tesi lati tubo ma tesi waju lori awon ise idagbasoke eto ironi lagbara eto oro aje eto ilera to fi kan eto abo to peye fun awon araalu lakotun oro re won dupe lowo ijoba ipinle Eko awon lori elesin bale bale atawon osise ijoba ni ibile Badagry to fi kan awon alenu loro fun atileyin ati adura awon lori aseyori ti ijoba na nse asoju koroyin wa temi so pe ajayi jabo pe inu awon councilor yi dun daada atawon araalu fun awon ise orisisi eleyi ti alaga na ti gunle won ni awon ko ti ni 30 lati di daju pe ise na te siwaju ati bi pe awon eto lolopo ojokan ni won ti laale fun eto ajajo odun na iroyin apapo le n gbo lati le ise Bond FM 92.9

ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú adúpẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa mínísítà fún iṣẹ́ àkànṣe lórílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni david umahi ti ní ó dá àwọn lójú pé iṣẹ́ ọ̀nà oògùn òǹdó tó ń lọ lọ́wọ́ nínú iṣẹ́ àkànṣe ọ̀nà lagos calabar coastal highway ni yóò parí lásìkò tí wọ́n ti làálẹ̀ pé ó máa parí ọ̀gbẹ́ni umahi sọ̀rọ̀ ìdánilójú yìí lásìkò tó ń ṣàbẹ̀wò sí àwọn iṣẹ́ náà tó ń lọ lọ́wọ́ ní agbègbè àjẹgìrì níjọba ìbílẹ̀ ìlàjẹ ní ìpínlẹ̀ òǹdó wọ́n ní níbi ti abala ogun section ni wọ́n ní ó tó kìlómítà 32 nígbàtí ìpele òǹdó section náà yóò tó kìlómítà 52 àwọn ọ̀nà yìí ni wọ́n ní wọ́n ti ń ṣe ìpìlẹ̀ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì pé tó máa fi di oṣù kejìlá ọdún yìí wọ́n ṣe parí tí ó tún wá lọ sí ìpele mìíràn tó kàn nínú àárín oṣù mẹ́fà tí wọ́n fi parí ọ̀nà ọ̀hún ó ní ohun tó túbọ̀ mú kí iṣẹ́ náà máa fà sẹ́yìn kò sí látàrí pé agbègbè tí ibi omi wà ó súnmọ́ ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ àkànṣe ọ̀hún ọ̀gbẹ́ni umahi ní ohun tó mú lọ́kàn ìjọba òun náà ni wípé iṣẹ́ àkànṣe náà kò parí lásìkò ìbítan ni kò parí ní gbogbo káàkiri ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ náà ní orílẹ̀-èdè yìí bákan náà ni wọ́n ní pé ìjọba tún ti ń gbé ìgbésẹ̀ lórí ọ̀nà sokoto badagry super highway àti lagos calabar coastal highway àtàwọn iṣẹ́ àtúnṣe míì láwọn ọ̀nà káàkiri eléyìí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ tirẹ̀ olùbánidámọ̀ràn àgbà sí ààrẹ lórí ọ̀rọ̀ ìlú ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí abilékọ mọ̀rẹ́mí òjúdù ṣàpèjúwe àwọn iṣẹ́ àkànṣe náà

Bonny FM.

Chasia walking block over.

0: your shoe. No time to talk. I'm a test of Jen at Odogwu. Only the best.
1: Láti bẹ̀rẹ̀ fún olùṣàlẹ̀ ọmọpanilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó fi ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star ká àti látara ẹ̀wà sóyà, àrùbọ́sà àbí chili àti kòmọ́fù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sì dun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mẹ́nìgbàgbé.
0: Àdúrà àti àwẹ ọlọ́dọọdún wá wọlé wẹ́rẹ́. Ìjọ The Salvation Church of the Lord International. Fiti fẹ́sìfẹ́ pé gbogbo ènìyàn. Síbi 21 days annual fasting and prayer. Àkòrí ti ọdún yìí ni. Ọlọ́run tí kò láfiwé incomparable God. Ọjọ́ kìíní sí ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ. August 1st to 21st ní aago mẹ́fà ìrọ̀lẹ́. Ní ìsọjí alágbára yóò máa wáyé. Olúwa máa ṣiṣẹ́ ìgbàlà. Ìwòsàn, ìtúsílẹ̀ àti ìbùkún láti ọ̀run wá fún gbogbo ènìyàn. Láti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀ bíi Bàbá wa Bishop Dr. E.O. Adéhùnmọ́ṣun, Apostle Emmanuel Sọ́fẹ́lá, Prophet Elisha Koiki, Pastor Ṣẹ́gun Òkìkíọlá, Prophet Prince P.O. Oyewole, Ọlọ́run Lọ̀gá, Pastor Ìdòwú Ọlátúnjì, Prophetess M. Ògúnmiládé, Venerable Dr. E.O. Fábùsọ̀rọ̀, olùgbàlejò ni màmá wa Primate Professor V.O. Fábùsọ̀rọ̀, Founder Archbishop Dr. P.O. Fábùsọ̀rọ̀ J.P. Àwọn olórin ẹ̀mí tí Olúwa máa lò ní Ìfẹ́gò àti Ways of Inspiration tí wọ́n jẹ́ akọrin ìjọ wa. August 21st ni Grand Finale. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ nínú gbọ̀ngàn ìjọ wa. Tó kalẹ̀ sí Road 1 Ìṣẹ́rí Ọ̀ṣun Road, ìyànà Ìṣẹ́rí Bus Stop, Lakunde Estate, Òkè Afẹ́jigbo Lagos, ìwọlẹ̀ ríkà.

0: side moment. It's Kivo Crema. Kivo Crema.
1: So, welcome to the show. Last Ilese, Bond FM 92.9. Most of one even the so you pay any allegiance. Last Ilese, just in the Salvation Church of the Lord International. So, one road one.
2: Sherry Oshun.
1: Road. Me.
2: Jacob the
1: Estate. Okiafa, Ijubo, Leko. So, ṣùgbọ́n lónìí mama wa Elizabeth Fabu sọ̀rọ̀ ọ̀dọ̀ wọn láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ká tó bọ́ sọ́dọ̀ èmi máa ń pè wọ́n ní big money mama wa ẹ káàbọ̀ sórí ètò ayé obìnrin ẹ bá ń dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fáwọn tó ń gbọ́ wa.
3: Orúkọ mi ni Venerable Doctor Elizabeth Olabisi Fabu sọ̀rọ̀.
1: So ọ̀sẹ̀ tí a wà nù rẹ̀ yìí ni wọ́n pè ní àwọn elédè gẹ̀ẹ́sì pè ní breastfeeding week ọ̀sẹ̀ ìfọ́mọlọ́yàn dáadáa. Kí ni àǹfààní tó wà nínú kí obìnrin fún ọmọ lọ́yàn dáadáa? Máàmì kí lorúkọ ti ń?
2: Ìsáìkú Adékọ́yà.
1: Ẹ lè báyìí náà lè bóyá yọkan bí mọ́ ìbáṣọ méjì yìí náà lè sẹ́yọ.
3: A rí wípé fífún ọmọ lọ́yàn ó jẹ́ àǹfààní tó dáa fún ọmọ fúnra rẹ̀.
1: Irú àǹfààní wo?
3: Nípa fífún ọmọ lọ́yàn ìlera pípẹ́ wà fún ọmọ. Bẹ́ẹ̀ ni àti wípé ìfaramọ́ra ìyá àtọmọ
1: àtúgbọ́ kó máa ń jẹ́ kí ọmọ láàánú ìyá rẹ̀.
3: Bẹ́ẹ̀ni
1: ẹ ṣe màámi ohun òní tán lẹ́nu yín. Ìyá mi tó dúró kí lorúkọ ti yín náà? Disciple Adékọ́yà. Kí ni ẹ̀yin lè sọ fún wa nípa àǹfààní tó wà nínú kóbìnrin fún ọmọ lọ́yàn dáadáa?
4: Àǹfààní tó wà nínú kọ́mọkọ́mọ kí
1: ìyá fún ọmọ lọ́yàn dáadáa
4: ó pọ̀ torí ó máa ń jẹ́ kí ọmọ kó ní àánú ìyá ẹ̀ lójú. Tá a bá máa wò ó tí ọmọ bá mu ọyàn ìyá ẹ̀ níṣe ló máa ń wo ojú ẹ̀. Kí túmọ̀ sí àánú
1: wọn ni ìyáwó ojú ọmọ rẹ ọmọ ojú
4: ìyá
1: rẹ bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun púpọ̀ a máa rí yín bá. So ẹ jẹ́ ká tún lọ sínú ilé agbára wa lọ́hùn ká padà wá. Tá a bá ti wá padà dé a wà bọ́ sí ọ̀dọ̀ wọn ni eégún ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀ ọ̀dọ̀ big money là ń bọ̀ báyìí. Ọmọ wa Victoria Fabu sọ̀rọ̀ nínú ilé agbára wa lọ́hùn kí ló wà ńlẹ̀.
5: Ilé agbára wa lọ́hùn kí ló wà ńlẹ̀. Ilé agbára wa
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, mommy.
7: Your kids, Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help root chap win every day. Milo, energy to go further.
8: Milo!
9: Mo ti bẹ̀rẹ̀ fún olùṣẹ́ ọlọ́pàá nílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní òní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́lọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi starter àti látara ẹ̀wà soya, àyìnbọ́sà àbí chini àti kùnú fún mi.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi star

serious, I wanna be rich. Like me, I said, I don't have a dream. You fuck up, so I'm fun. Repair any leak cover with Astinine, a blend of amino acids and multivitamins. Bẹ́ẹ̀ ni o, Lafarge Africa PLC ti porúkọ dàdí HBM Nigeria PLC. Orúkọ ti yí padà, ṣùgbọ́n ojúlówó sìmẹ́ǹtì tá ń pèsè ò yí padà. Sìmẹ́ǹtì tó kójú owó tó ṣe é gbáralé àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland ìgẹta, mọ̀ọ́bọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, afárá Niger kínní àti èkejì, ilé gogoro Cocoa House Ìbàdàn, gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960. HBM Nigeria PLC. Tá a mọ̀ sí Lafarge Africa PLC tẹ́lẹ̀, ó kọjá ilé kíkọ́.

0: Fabusoro, founder, Archbishop Dr. B.O. Fabusoro, J.P. Àwọn olórin ẹni tí Olúwa máa lò ní ìfẹ́ gan àti ways of inspiration tí wọ́n jẹ́ akọrin ìjọ wa. August 21st ni grand finale. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ nínú gbọ̀ngàn ìjọ wa. Kẹ̀rẹ̀ sí Road 1 ní ìṣẹ́lẹ̀ Ọ̀ṣun Road. Ìyànà ìṣẹ́lẹ̀ bus stop. Sekondi Estate, Òkè Abẹ́dìgbò Lagos. Ìwọlẹ̀ Rika.
1: So, adupa lọwọ Ọlọrun Ọba. Fún ètò tó ń lọ lọ́wọ́ ní ilé ìjọsìn The Salvation Church of the Lord. Ẹni àǹfààní láti pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún àlàyé síwájú sí 0806-221-6134 0806-221-6134 tàbí 0809-413-2066 lẹ́ẹ̀kan sí 0809-413-2066 ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run lórí ètò ayé obìnrin ní gbogbo ìgbà. Bákan náà mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa àti bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì àti bàbá wa náà wà ńbẹ̀ fún ọkàn wọnú tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò ayé obìnrin tòní ìyá mi Victoria
2: Oyadadi. Victoria
1: Fabusoro àti màmá mi kejì náà Elizabeth Fabusoro ìyá mi kẹta Apostle Adekoya mo dúpẹ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ayọ̀ àti àlàáfíà ní ẹ̀bàlẹ̀ ìjọ Ọlọ́run tẹ̀síwájú lórúkọ Jésù. Iléeṣẹ́ BS Media number 67 Retiwe Alásẹ̀ Aṣógunlẹ̀ tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ ètò ayé obìnrin àti gbogbo iléeṣẹ́ tó ń polówó lórí ètò ayé obìnrin mo dúpẹ́ ẹ mọ́ bínú òtútù mú ni. Bí ó dé Olúgbájú Grace Fakunlé Orítókè Adéníjì ó ti ń juwọ́ lọ tó ń juwọ́ bọ̀ mo dúpẹ́ púpọ̀ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ìdùmàrè Fọláṣadé producer mi ni ìgbàgbọ́ rẹ blessing Aluko ọmọ pupa bíi táyà mọ́tò Fọláṣadé Kadiri lorúkọ tèmi.

0: pẹ̀lú ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba aláwò rabi tó ṣe wà lọ láti jẹ́jọ́ tá a tún fi ayọ̀ padà sórí ètò tọ̀rọ̀ tó ní lọ́jọ́ ti ní o ní ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ jẹ́ kí gbogbo ẹni tó mú orí ọlọ́run tó wà nídìí rédíò gbogbo ẹ̀yin tmc ìtànṣán gbogbo ẹ̀yin tàjà àdíjálẹ̀ kẹ pàtàkì jùlọ gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ bond fm 92.9 kí a wí nísinsìnyí pé
1: àánú rẹ̀ dúró láéláé
0: ẹ lọ wá nǹkan fìdílé o kẹ lọ fìdílé kan àkọ́tún ètò tọ̀rọ̀ tó rin ló tún gbìyànjú lórí rédíò bond fm 92.9 èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà rèé prince olùgbèǹga àdùbí ẹni tí gbogbo èèyàn mọ̀ sí mc ìtànṣán a tún ti gbòde lénìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹyẹ tèmi kì í fapá kan fo àjàdí jálẹ̀kẹ̀ náà wà bí àjàdí bò ní.
2: adúpẹ́ fún ọlọ́run ire ni o torí pé ire lójú owó rí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwò rabi tó ṣe òjò tó ṣe tó rọ̀ fún wa lénìí tó jẹ́ pé òjò aláyọ̀ òjò ìtura ló máa jẹ́ a tún ti dé sórí ètò gẹ́gẹ́ bí ìṣe tiwa wàhálà ọmọ salaudin lèmi ń jẹ́ mc àjàdí jálẹ̀kẹ̀ làwọn ayé ń pè mí ẹjẹ́ àtijọ́ máa tukọ̀ ètò náà bọ̀ tọrọ tó ní lẹ́tọ̀
0: ètò ní tọrọ tó rẹ pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo àwọn abala tá a máa mú pátápátá gbogbo ẹ̀ náà la máa mú lọ́jọ́ ti ní ṣùgbọ́n kó tiẹ̀ tó jípa tiẹ̀ wá fàjá pátápátá ọlọ́wọ́ bọ́tì ni ìyá àfihàn orí tó kẹ ojú ilé díẹ̀ lé ojú tuntun mú yín ni ẹ má wọrí ẹ mú tí ìka tó lọ lélẹ́ ni ẹ jẹ́ ń dé yàrá agbára lókè lọ́run mú ń bọ̀ mí ti dé.

0: tọrọ tó rin leto ètò ní tọrọ tó rin mo ní gbogbo àwọn abala tá a máa mú gbogbo ẹ̀ náà la máa mú lọ́jọ́ tèmi ẹ̀bẹ̀ látòrí abala ọ̀rọ̀ àgbà ẹ̀kú mọ̀ pé ọ̀rọ̀ àgbà bí ò ṣe lóòrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ títí tá a fi máa dé abala àkókò pẹ̀lú ọlọ́run ìríjọ àtikọ elédùnmarè bàbá oníwàásù àgbáyé ni prophet kọláwọlé gabriel àwọn náà ti wá ní agbára pẹ̀lú wa kí wọ́n la fẹ́ gbé yẹ̀wò ní abala ọ̀rọ̀ àgbà lọ́jọ́ tèmi láti jọ ta ti ń ṣe ètò tọ̀rọ̀ tó rí èmi ò máa ti ẹ̀yà sọ́dọ̀ àwọn ọmọ ìyá mi nídìí iṣẹ́ music èmi ò débẹ̀ o nítorí pé ọ̀gá wa ni wọ́n èmi níyàwó àwọn lọ́kọ̀ ẹ̀rọ pé ìyàwó ò gbúdọ̀ bẹ́ sọ́kọ ẹ̀ ṣùgbọ́n a máa bá ara wa sọ òótọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tèmi nítorí pé àwọn olóyìnbó ní heaven help those who help themselves gẹ́gẹ́ bí artist gẹ́gẹ́ bí upcoming artist kí ló fi ran ara rẹ lọ́wọ́ ẹni tó bá ran ara rẹ lọ́wọ́ lọ́lọ́run á ràn lọ́wọ́ tí ààyè bá gbà wá lénìí mo ní àwọn point mẹ́fà kan tó wà very very important fún ìwọ tó ń ṣe music tó o dẹ̀ fẹ́ kó jẹ́ wípé ibi tó ń wò lọ́ọ̀kan n tó fẹ́ jẹ́ yẹn tó wù ẹ́ lọ́kàn láti ṣe kí ni tó wù ẹ́ lọ́kàn láti jẹ àkọ́kọ́ rèé ó ní dress the way you want people to address you báwo ló ṣe ń múra jáde gẹ́gẹ́ bí wọ́n dẹ̀ ní bá a ṣe rìn òun là ń kó ni kò ṣáà ráwọn tọ́lọ́run ti gbà fún tó wà níwájú òun rí òun ráwọn designer tó ń wọ̀ kì í ṣe páwọn náà ní nǹkan tó ń fẹ́ fowó ṣe o ṣùgbọ́n àwọn náà múra bọ́n ṣe fẹ́ kí àwọn èèyàn kó ṣe kíni kó àdírẹ́sì wọn ni waṣọ tó mọ́ gbé fún dry cleaner jẹ́ kó bẹ́ẹ̀ fọ́ tó bá jẹ́ pé aṣọ méjì mẹ́ta mẹ́rin ló ní débi pé orí eléré ò ní burú títí kó má ní white gbé white yẹ fún dry cleaner kí wọ́n ṣe kíni kán fẹ̀gẹ́ sí kó wọ̀ láàrin ọ̀sẹ̀ má wulẹ̀ mọ́ wọ́n white yẹ káàkiri wá jìn bí mélòó kan náà kó fi máa pààrọ̀.
1: tí n bá ti ẹ pàdé bàmí atóríṣe
0: ó kọjá bẹ́ẹ̀ o
1: gbogbo àmọ́ ni
0: ó kọjá bẹ́ẹ̀ o iwo gẹ́gẹ́ bí artist ẹgẹ́ ni tó jẹ́ pé wọ́n máa ń pe àwọn kan ní márìndọ̀tí gẹ́gẹ́ bí artist tó fẹ́ rógolò níbi iṣẹ́ yẹn má ṣe kí ni márìndọ̀tí ẹlẹ́ẹ̀kejì ni pé keep improving báwo ló ṣe lè improve gẹ́gẹ́ bí artist máa ṣe rìhásà lóòrèkóòrè nígbà tó wọ̀ nígbà tí ó wọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ mọ̀ wípé rìhásà oríṣi mẹ́ta ló wà personal rìhásà general rìhásà màá fẹ́ ọkàn tó kù màá sọ̀dọ̀jọ́ mi ọjọ́ rẹ̀ ṣùgbọ́n ṣé wọ́n ṣe personal rìhásà ẹ personal rìhásà wà very very important
1: ìwọ
0: kan àtọ́lọ́hun kan ibẹ̀ ló ti máa compose ní tí wọ́n bá gbé wá fún ìwà múwẹ̀ àti báírò wà á kọ́lẹ̀ àbí ìyẹn ló máa build ẹ nígbà tó bá fi máa dé general rìhásà wàá present nǹkan fáwọn band boys ẹ pé nǹkan tí wọ́n gbé wá fún mi lélẹ̀ báyìí so ó di mélòó
1: ó di méjì
0: ẹlẹ́ẹ̀kẹta ni pé be active online
1: máa
0: wà lórí ayélujára ẹlòmíì ní upcoming artist lòun ó dẹ̀ ń wẹ nìkan máa ní ta ni mentor ya máa ní lágbájá ni ta mẹ́dọ̀ ni ṣé bóun ṣe ṣe tiẹ̀ nìyẹn lásìkò tá a wà àti gòkè ti rọrùn tó bá wà active online ó ní facebook page instagram page tiktok tó bá possible gan kò ní twitter kò ṣe kí ni kò ní twitter be active online ó di mélòó bẹ́ẹ̀ yẹn ó di mẹ́ta wọ́gùn fọkàn bá mi lọ wàbẹ́ kó ń báwọ̀ náà wí ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ ó ní pé build relationship with radio presenter tv presenter dj bloggers promoter and fellow artists kí ni wọ́n ń gbìyànjú láti sọ ni wípé ní ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin àwọn asọ̀rọ̀ lórí rédíò tẹlifíṣàn kí odìgbà tó bá nídìí wọn kò tó ṣe kí ni kò tó súnmọ́ wọn súnmọ́ wọn gbogbo àwọn dj gbogbo àwọn bloggers súnmọ́ wọn bá wọn ṣọ̀rẹ́ tó bá ní béèrè tí ò yẹ ṣe kí ni bèrè lọ́wọ́ wọn ìyẹn ò gbà wá dáadáa lẹ́nu ó yẹ kí n ṣàlàyé ẹ̀ dáadáa ọ̀rọ̀ ọjọ́ mi-ín ni eléyìí tó tún wá ṣe pàtàkì ń bẹ̀ ni pé interact peacefully with your fans wọ́n ní kó o ní àjọṣepọ̀ tó dán mọ́rán respect your fans wọ́n ní mo ti ẹ̀kàwé kan ó ní character is greater than talent ẹlòmíì àwọn àwọn pé àmúlógo èmi tó yẹ pé kò sí style orin tí mi ò lè kọ kò sílù tí mi ò lè lù ko si ke mi je pe asoro ma so ta na ni mi o ti gbagbe wi pe talent ebun ni o
1: ebun ni
0: iwa to ba nwu lo ma juwe lo ma salaye ibi to ma se kini to ma de ni bi se yen o ni mo fe so fun e wi pe character is greater than talent fun wa se wa to da laarin awon to e jo se music laarin awon fans e laarin ebi laarin ore wa to da se kini wa to da ma gbagbe to ba possible ko ma record ele aye yen o si fun wa leni but e je ki mu kefa ele kefa yen ni invest in yourself invest lori ara e ti o ba mo bon se invest lori ara awon awon fans gun le invest le lori to ba n do le pe o fe se le fans ni ko be se o fe se to awon fans ni ko be se o se orin gidi na wo le re lori ko de ma dajo ma fowo pamo ise gbowo to ba ri na lo ma ma na to ma ma ya le ologogoro ka ke a ni ko ma se faji sugbon se kini invest lori ara waso to da sorun do je to da ko toju emi e asiko to ba ye ko logun ko logun nitori pe won so wi pe earth is wealth earth is what
1: is wealth
0: that is wealth tori pe eyan lalafia le eyan se sare pe loro ile la loro te eyan ba olorun ma je ke eyan wole are le ni yo gbagbe pe ohun ise kan bi
1: tabi
0: yo gbagbe pe ohun fe la kaka kan olorun ma ja rogun aisan ka ma ri nira toju ara iwon bo to ba wa lowo e je to da asiko to ba ye ko logun logun asiko to ba ye ko fowo pamo fowo pamo eni to ba ni 100,000 lowo ti o fowo pamo to ba ni 1 million ko le rowo fi pamo e je nse nu bo se wa ni la bala be yen le ni nitori pe a ni nkan pupo lati se won ni a word is enough for a wise
1: man.
0: It is for him to fill up the gap olorun lo ni ko ri be to rin leto
1: eto ni toro torin
0: e je ka ma je awon ise to se pataki nitori pe kini ipolowo ohun la gumu e je kin de yara gbara loke lohun ka je awon ise ta muwa fun lojo teni mo nbo ni o ti

0: ọta rẹ kò ti sinmi.
1: Ní orúkọ Jésù, àdúrà yín máa
0: gbà. Àmì Jésù
1: Kristi là fún yín.
0: Àmì Jésù.
1: Àwọn tó ti gàn yín, wọ́n máa tara yín yan Ọlọ́run
0: gbogbo. Àmì Jésù
1: Kristi. Ní orúkọ Jésù, àwọn tó ti kọ̀ yín sílẹ̀, tó ti ní kò sí ìrètí fún yín mọ́. Àánú tí wọ́n máa fi padà wá, tí ẹ máa fi fún wọn, àánú yẹn Olúwa yọ̀ǹda fún
0: yín. Àmì Jésù Kristi.
1: Ní orúkọ Jésù, Olúwa wa.
0: Àmì, àmì, àmì lórúkọ Jésù. Dáde, àwọn program wo ló wà tó ń lọ lọ́wọ́ nínú ìjọ
1: Kristi Sọlọ́run? Seven Sundays sì ń lọ lọ́wọ́. Seven Sundays, ẹlẹ́ẹ̀kẹta la fẹ́ ṣe yìí.
0: Àwọn èèyàn wo ló lè wá?
1: Gbogbo ènìyàn ló lè wá.
0: Gbogbo ènìyàn.
1: Kò sí ẹni tí ò lè wá. Gbogbo ènìyàn pátápátá ló lè wá láti wá jẹ orí ọ̀fẹ́ Ọlọ́run. Àwọn èèyàn ní testimony. Wọ́n dẹ̀ ń ṣọpẹ́ lórí ìjọ yẹn. Mi ò tí ì fẹ́ sọ ohun tí Olúwa jáde ń bẹ̀rẹ̀ wọ́n lọ.
0: Olúwa.
1: So ìwọ náà ọ̀rọ̀ ẹ̀ máa já sáyọ̀.
0: Àmì Jésù.
1: Ó máa ṣọpẹ́.
0: Àmì Jésù.
1: Seven Wednesday yẹn náà lọ lọ́wọ́ tó máa parí fún ìkórè. Bẹ́ẹ̀ dẹ̀ ni a tún fẹ́ bẹ̀rẹ̀ 21 days fiji tí ó máa bẹ̀rẹ̀ ní on the 11th, that is coming Tuesday.
0: Okay.
1: Tuesday tó ń bọ̀ yìí.
0: Okay.
1: So o lè darapọ̀ mọ́ wa ní online. O lè wá sí orí ìjọ wa Ọlọ́run àánú.
0: Okay.
1: Ní CCC Kájọlà tó bá ti démòwe. Tó bá ti sọ fún wọn wípé Kájọlà Ọlọ́run àánú ló ń lọ, wọ́n máa mú yín débẹ̀.
0: Àwọn tó bá fẹ́ join ní online, báwo náà ṣe máa join sir?
1: Wọ́n join Facebook wa tàbí TikTok CCC Ọlọ́run àánú Parish Kájọlà.
0: CCC Ọlọ́run àánú Parish Kájọlà ní Facebook. Àti TikTok, Instagram, mẹ́tẹ̀ẹ̀ta. Olá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ni wọ́n lè pè yín sí lẹ́yìn ètò?
1: 080.
0: Ẹ sọ̀rọ̀ sókè sí ẹ̀sán.
1: 080-67-02-8080.
0: Ẹ tún pè lẹ́ẹ̀kan sí sọ.
1: 080-67-02-8080.
0: Dáde ẹ pe fóònù nọmbà kan sí torí nẹ́tíwọ̀kì wa lẹ́nujọ́ mẹ́ta ní Nàìjíríà orí bá kan.
1: 090-161-07921.
0: Ẹ tún pè lẹ́ẹ̀kan sí ká máa.
1: 090-161-07921.
0: Tọ̀rọ̀ tó rí lẹ́tọ̀ ètò ní tọ̀rọ̀ tó rí bàbá wa Prophet Gabriel Kọ́láwọlé àwọn náà lẹ̀ ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu wọn látàárọ̀ yẹn. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n pè yẹn òun ní kẹ́ẹ̀pè kẹ́ẹ̀dẹ̀ lọ sí Facebook, Instagram, TikTok, CCC Ọlọ́run àánú Parish Kájọlà kẹ lọ fọ́lò kẹ lè máa rí gbogbo àwọn post wọn. Lórúkọ Jésù àdúrà ò ní ṣe tèmi tí o. Mo dẹ̀ mọ̀ pé kò ní ṣe tiyín náà tì. A tún pàdé ní ọjọ́ mẹ́jọ àtọjọ́ mẹ́jọ tó ń bọ̀. Orúkọ tèmi ò tí ì yípadà Prince Olúgbẹ̀ngà Àdùbí náà ni. Ẹ ti gbogbo èèyàn mọ̀ sí MC Ìtànṣọ́. Mo kí ọlọ́wọ́ bọ́tìnì mi. Mọ́ mi orí tó kẹ ìyá aláya mi. Mi ì ní wá yín tí ẹsẹ̀ yín ò ní kọ́ lọ́jọ́ final. Orí bẹ́ẹ̀ kò yí padà. Síwájú ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé. Èmi àtàjà àdíjálẹ̀kẹ̀ náà lájọ́ ṣètò léni o. Ire àti àánú ni yóò máa ṣe kí ni? Ni yóò máa tọ̀ wá lẹ́yìn. Ó dàbọ̀.

0: The National Broadcast Academy, Ikeja, Lagos, announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10 to September 18, 2026. Lectures hold Monday to Friday from 9 a.m. for 6 weeks. Prospective candidate must be degree or HND holder, school set holder with credits in 5 subjects, including English language, may be considered. Admission form can be obtained at the National Broadcast Academy, 1A Adekunle Fajiwe Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/mbacademy.ng. Announcer, the management.
1: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹbí tó ń dà yín láàmú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan rèé fún yín. Yẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medical International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn lílò dání rárá, ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀ èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bí cupping, pyjama, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mẹ́rẹ̀ẹ̀rẹ́ mìíràn. Nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Sokoto yín o, ìyẹn ní bí lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendor U-turn bus stop Abúlé Ẹ̀gbá Lagos. Ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0038690104 lẹ́ẹ̀kan sí 0038690104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sunmoni Street off High School Road, Sabo, Ìkòròdú, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582. A kì í gbókèrè ká mọ dídùn ọbẹ̀. Ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medical International Limited. Jáfara léwu àwọn àrètí ni.
2: Everyday money could just a bomb for generator. Oh, no. Where does it say affordable solar power? Where does it use? Anytime, where does it live like?

0: 500 naira. Now available at 7 mobile filling stations, including Mobile Road Apapa, Wuma Road Kirikiri, Festac 23 Road, Festac First Gate, Jakande Lekki, Abuleba, and Ogba. WhatsApp us on 0704-100-4777.
1: Mike, lights there your shop and I no hear sound. You don't change your generator?
2: No, I don't put to be powered.
1: Be powered?
2: Omo, now one portable solar charge battery where they rent on a daily basis. So.
1: Rent? But why you not just buy them?
2: No need. My own to rent battery. Use them for my business. Make be powered. Handle the maintenance.
1: Chai, why you call the hide update, sis?
3: Mommy, the phone and the TV are off.
4: Not now. I have to finish this document tonight.
5: Relax.
3: Yeah!
4: The phone, TV and Wi-Fi are back on.
5: Yes, thanks to B-powered portable solar charge battery. No noise, no maintenance.
4: See why I married you.
0: Rent power daily with B-powered from 1,500 naira. Now available at 7 mobile filling stations, including Mobile Road Apapa, Wuma Road Kirikiri, Festac 23 Road, Festac First Gate, Jakande Lekki, Abuleba, and Oba.
6: Láhi máa ṣe ìtọ́ ìrọ̀ jí. Iléeṣẹ́ Alfredaus ló rán mi sí lábẹ́ Al-Hajj Abdullatif Ẹ̀pọ́ndayọ̀ pẹ̀lú ìrú ìlú Mecca tó ti Madina àti àwọn ààyè mìíràn tí a ò lè ṣe ká máa ṣàbẹ̀wò sí tí a bá lọ sí orílẹ̀-èdè Saudi Arabia fún iṣẹ́ àṣepé àràfá ìrọ̀rùn. Bẹ́ẹ̀ lórúkọ ètò yìí láàrin ìṣẹ́jú bíi mélòó kan a ó máa fi fúnra wa àwọn ìròyìn tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nípa àwọn ibi má le gbàgbé tí o bá lọ sí orílẹ̀-èdè Saudi Arabia yálà fún iṣẹ́ Hajj tàbí iṣẹ́ Umra. Abdullah Hussein Salahuddin ọmọ tó mọ kọ́lọ̀ náà lórúkọ tí èmi ń jẹ́ lẹ́ni a ó máa mẹ́nuba ilé alálùbáríkà ni ilé tí gbogbo èèyàn ń jẹ̀rẹ́ ẹ̀ láti lọ rèé fojú kan ilé gbígbàdúrà ilé àánú ilé ìkẹ́ tí ọlọ́run ọba àlá gbé sórílẹ̀ fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kàábà tí mò ń ròyìn rẹ̀ fún yẹn tó fi kalẹ̀ sílùú alápọ̀nlé tí í ṣe ìlú Mecca ìlú ànábúra Muhammad sallallahu alayhi wa sallam kò sí bá ṣe sọ̀rọ̀ kàábà tá ò ní sọ nípa ọba ńlá bàbá wa ànábì Ibrahim alayhi salatu wa salam lágbàgbé ọmọ rẹ̀ ànábì Ismail alayhi salatu wa salam ìyá wa Ajara ànábúra Ibrahim fi ìpìlẹ̀ ilé alálùbáríkà tí mò ń ròyìn rẹ̀ fún yẹn kàábà wa fi lélẹ̀ ó sì péyepè fún gbogbo agbàgbọ́ wípé àwa tí a lọ sí Hajj káàbọ̀ tí ọlọ́run sì ṣe ní alátẹ̀wọ́gbà tá a jẹ́ ìtàn nínú àwọn tó jẹ́ ìpè ọ̀hún láàrin àlàfo tí ànábùwà Ibrahim ànábì Ismail tí wọ́n lò kó tó di pé ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam dé àwọn aláìgbàgbọ́ wọ́n sọ àyíká kàábà di ibùdó tí wọ́n kó àwọn òòṣà wọn sí kó tó di pé ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam wá dé ó ṣe àyípadà àti àmójútó tó péye bá kàábà eléyìí tí ó sì jẹ́ pé bí ọjọ́ ṣe gorí ọjọ́ tí ìgbà ń gorí ìgbà náà ni kàábà bẹ̀rẹ̀ sí ní dàgbà sí lẹ́yìn ìgbà tí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe Hajj àkọ́kọ́ Hajj náà wá ṣe kíni ó di òpó kan pàtàkì fún gbogbo àwa mùsùlùmí tí í ṣe òpó ẹlẹ́ẹ̀karùn-ún tó gbẹ̀yìn nínú àwọn òpó márààrún tí a rí nínú ẹ̀sìn Islam. Ṣéwárí kàábà yìí àwọn àfáà jẹ́ kó yọ pé ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹẹgbẹ̀rún àwọn màláíkà náà ni wọ́n máa ń yípo rẹ̀ nígbàtí àwa ọmọ èèyàn táwa náà bá ń tà wá fún ààyè yìí lọ́wọ́ ó fi jẹ́ pé tá a bá lọ tá a bá bọ̀ tá a bá débi iná aláwọ̀ ewé tí a mọ̀ sí green yẹn a ó tọrọ rọ̀bánà àti iná fi dunìyà sanatan wọ́n fi àkẹrọ́tọ̀ sanatan wákìlá àzámánà rẹ̀. Ṣéwárí kàábà tí wọ́n ròyìn ẹ̀ fún yìí tẹ́ fún pé ó yẹ kí èmi àti ẹ náà kọ́lá òun mú ìgbàláàyè wá láti lè débẹ̀ ìkan nínú àwọn akọ̀ròyìn tó jẹ́ aládarí tí orúkọ rẹ̀ ń jẹ́ Gulami Ut ó ṣe àgbéjáde iṣẹ́ ìwádìí kan tó sọ pé láàrin ilé tó wọ́n jù káàkiri gbogbo àgbáńlá ayé tó jẹ́ mẹ́wàá kàábà ó jẹ́ ọ̀kan nínú ẹ̀. Ṣéwárí kàábà tí mò ń rìn rẹ̀ fún yìí rí mọ́ṣáláṣí lápapọ̀ wọ́n ní ó worth $100 billion. Ilé tó tún tẹ̀lé ìyẹn wà ní orílẹ̀-èdè France. Ilé yìí ni Eta Civil Nuclear Fusion Research Reactor. Ìyẹn jẹ́ $25 billion. Ṣé rí pé àlàfo tó wà bẹ́ẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ torí onírúurú àwọn ohun mèremère ní ìjọba Saudi Arabia ti dalara si ara Kaaba papa bari e na ni gbigba adura ti mo so fun yin yen be yin na ba fe se arch tabi umura lala afia to fe na lokan bale baba Alfredaus Arch and Umura Services Limited na ni se alalubarika te ni ba lo ile se Alfredaus fe gbe gigiri lori gigiri pelu umura odun 2026 special umura package ma wa ni osu September ati December 5.2 million naira ni fun to fe tele wa ni September 6 million naira ni December o ma ya lara oto tori pe yato se awon aye te ti mo tele ni osu September ile se Alfredaus ma ko awon iru won sabewo si tohin Tohifi ni wadi jeko juwa o je ibu kan to ku fun awon ododo olohun dudu eleyi to ma npese awon eroja ohun amuse olohun dudu bi 650 million lododun bakan na laye je aye to lapere nibi ti anabi Muhammad sallallahu alaihi wasallam se abewo si to ti se amulo iwa ifarada re emi suru sise amojukuro an fun awon eniyan to so to ku die ka to Tele Alfredaus lo si special umura ni osu September ati December odun 2026 ta wa yi leyin awon bi to ti mo tele ko tu sabewo si to
7: ena anfani ati ma so mu yin sile die die fun ekore alaye e pe ile ise Alfredaus 08034105710 08034105710 tabi ke kan si won ni number 90 te Ikorodu road Friday bus stop ni ipinle Eko apade majo mi Abdullah Sosarahudin omo to mo polo assalamu alaikum

0: Recover with Ashtinib, a blend of amino acids and multivitamins.
1: Àmọ̀gbẹ́jọ́ fẹ́ràn yìí. Owó ìṣègùn ni mo fẹ́ràn jà náà. Owó ọ̀bọ̀ tí òun kọ̀kẹ́. Owó rẹ̀ kò rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé
1: wọ́n ti pè fa máa fani lákòóyá o. Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Owó ló Divan Kings ló yẹ kó ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìṣègbè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni o parọ́.
1: Ó nira ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó sí mọ̀ pé wà á gbádùn
2: oúnjẹ aládùn tó bá fi owó náà ṣe.
1: Òótọ́ ló sọ. Ó ṣe ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìṣègbè Divan Kings ni ọ̀rọ̀ ìṣègbè tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Divan Kings, ọ̀rọ̀ aládùn, adùn tó kọ́ ẹbí àti aramọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: kí gbogbo pé kí gbogbo ẹ̀yìn kí gbogbo ipá àti gbogbo agbára kó máa jẹ́ ti ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run ọba tó mi ìmí inú ènìyàn gbogbo ọba tó fún aláǹfààní láti wà lórí ìtọ́ ọmọ tó ní mo kára lé mo kí èrò mi mo kí gbogbo etí tó ń gbọ́ mi káàbọ̀ sórí ìtọ́ ọmọ mo kí ẹ̀yin ìyá àti bàbá tó jẹ́ wípé ẹ ti ṣọ̀rọ̀ ọmọ ẹ ti wá fẹ̀yìn tì báyìí ẹ̀yìn jẹun ọmọ oúnjẹ ọmọ àjẹ pẹ́ bó ti wá rùn kẹ́ẹ̀pẹ́ tó láyé ní agbára ọba elédùà ẹ̀ẹ̀ni mọ sàárè ọ̀nà lágbára ọlọ́run àwa tó jẹ́ wípé lójú ẹ̀ la wà àwa àyè àti bàbá tó jẹ́ pé ètò ọ̀rọ̀ ọmọ yẹn à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àní ṣíṣe o bẹ́ẹ̀ sì ni oúnjẹ ọmọ ajìnà jẹ fún wa tí oúnjẹ ọmọ bá wa jiná tún fún wa láti jẹ kò ní bá wa lórí ìdùbí orí àìsàn bẹ́ẹ̀ ni kò ní bá wa nínú sàárè ní agbára ọlọ́run àwa tó jẹ wípé adíwọ́ ti sẹ̀ sí àárò láyọ̀ àásọ̀ láyọ̀ agbóhùnyá agbóhùnmi ní agbára ọlọ́run àwa tó jẹ wípé àròjù olúwa fún ìbùnmi níní àwọn òwúrí pé ṣé ọlọ́run ti ẹ̀ rí àwa náà níbi tá a wà àbọ́lọ́run ti ẹ̀ ti gbàgbé wa ṣé àti ìsọ̀rọ̀ tínú tá a bá ti sọ̀rọ̀ tínú ẹ jẹ́ ká lọ́run ẹja lọ́run níbi tá a gbé sọ sí nítorí ọba òkè ò gbàgbé ẹnikẹ́ni ẹja má sọ̀rọ̀ tínú ẹja túbọ̀ máa gbọ́kàn lọ́lọ́run ọba òkè abojú olè á rántí àwa náà a fún wa ní oore ọ̀fẹ́ àti ní orí àti gbé ọmọ pọ̀n àti fọwọ́ wa gbọ́mọjú àbọ̀lọmọ pé ní agbára olúwa
1: wọ́n ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó ní òní àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ̀ ẹ̀kan lásán àrùn yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà àdùn chini àti kòlọ́fù.
1: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dún ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mẹ́nu gbàgbé.
0: ẹ káàbọ̀ lẹ́ǹkan sí sórí ìtọ̀ ọ̀rọ̀ mi pẹ̀lú ohun dúpẹ́ olúwa adébíjì aya wọn níwò làlá tẹ̀ lọ́sẹ̀ tó kọjá a máa ń bá a bó ṣe ṣe pàtàkì sí tó wípé kí a ní ètò fáwọn ọmọ wa tó bá tiẹ̀ kan dandan wípé kí wọ́n lọ sí holiday lesson wípé àkókò holiday lesson yìí kò tó àkókò tí wọ́n fi ń ṣiṣẹ́ ní iléèwé tí wọ́n fi ń tí wọ́n lò ní school section yes wípé nígbà tí wọ́n bá dé láti iléèwé ó tó yẹ wípé kí ètò tún ti wà á lẹ̀ fún wọn tó lè kú wọn lọ́wọ́ tí wọn fi ní tọ́wọ́ wọn fi ní ìdílẹ̀ láti ṣe ohun tí kò lérè tàbí ohun tí ò tọ́ a sọ wípé bí ọjọ́ orí wọn bá ṣe tó náà ni kí a ṣe bí wọn sí wípé ṣé ó ṣe é ṣe kó o kọ́ṣẹ́ ibi iṣẹ́ oògùn ló mọ̀ ẹ́ kó o kọ́ ẹ já bí wọn ẹ yà wá nínú wípé nígbà tí wọn bá ti lẹ́sìn dé àwọn nǹkan á wà excited láti sọ wípé àwọn lọ kọ iṣẹ́ ọwọ́ tàbí bóyá wọn lọ fún wọn lọ mọ ìmọ̀ sí nípa ti kọ̀m̀pútà tàbí àwọn nǹkan tó máa máa jẹ́ kí wọ́n ní àǹfààní sóhun tí wọn ò tí ì mọ̀ tó ti yẹ kí wọ́n mọ̀ àbí tó yẹ kí wọ́n mọ̀ ó dá a lọ́pọ̀lọpọ̀ nítorí pé nígbà míì ọwọ́ tó bá dilẹ̀ ọlọ́mọdé kéṣù kó bẹ̀ lọ́rẹ̀ ẹ mọ̀ pé àwa ti máa jáde lọ àti lọ àwọ̀ wa jíjẹ nínú kó lè bá dá náà ni ṣùgbọ́n nítorí àwọn ọmọ tá a ṣe ń ṣe é tá a ń pẹ̀lú ṣe ẹ jẹ́ ká tún bójú lẹ́yìn ká máa wò wọ́n lára àwọn nǹkan tó ṣe é ṣe káwọn ọmọ wọ̀nyí máa ṣe tá a máa rò wípé wọ́n bízì òun náà ni ẹ̀rọ alágbèéká lílo ẹ̀rọ alágbèéká lákòókò ọlọ́dẹ yìí àtàkókò ọlọ́dẹ àti ìgbà tí òun ṣàkókò ọlọ́dẹ o àwọn ewu tí ẹ̀rọ alágbèéká tó dì mí ó pọ̀ ju àǹfààní ẹ̀ lọ tá a bá kíyèsí bí àwọn ọmọdé wa ṣe ń lo ẹ̀rọ alágbèéká àwọn ọmọdé ni àwọn ọ̀dọ́ wa ni àwọn ewu tó wà nínú ẹ̀rọ alágbèéká yìí tá a bá mójútó ewu yẹn pọ̀ ju àǹfààní tó wà nínú ẹ̀rọ alágbèéká lọ fún àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́ wa agbalagba mi gan ti o ba kiyesi a ko ma gbon odani lori data la lati ma so wi pe ohun wa nkan ti o so nke lori ero alagbeka e je ka moju to dawon mo wa se nlo ero alagbeka lara awon ilu to wa ninu ero alagbeka fun awon mo odo wa tabi awon ode wa ohun ni wi pe awon ibi ti o ye ki won toju bo to je wi pe ohun ti won ba ri tabi ti won ba ko lori ero alagbeka ye o le pa awon lara nisin ati ni ojo waju tawon obi o ba de si nbe lati mojuto won won ko ma toju bo ibi ti o ye ki won toju bo ni awon nkan orisirisi lo wa lori ero alagbeka ti o ye ki won de ma wo bi iwo awon agbalagba tabi ki won ma wo awon ti won n bara won ni ajosepo ti o si tun won to se se ko ni omo lori olorun n je ka ri re awon ibi ti je wi pe ti won ba se iwadi tabi ti elomi to ti n se nkan ye awon ona awon criminals activities to wa lori ero alagbeka ta ba tete ma moju to awon yi olorun ni je ki won pade ore to ma fun won ni link to ma lead won lo sibi awon criminals activities agbodo ki si ba awon mo wa awon odo wa se lo ero alagbeka
1: mo ti bere fun o le se alawo mo pani lerin lakoko apejopo itako sori la mo lebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse oni oni ami danimo mi ti se maggi native jollof rice itolo e kan lasan are yin kan ko si leyin e
2: maggi star class latare wa soya arugosa abi chini ati ko fun ni
1: o je ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
2: maggi star yo so bi nje ta se don ara oto yo so ko so akoko na da koko mo ni gbagbe
0: Báwo ewu tó tún wà ní lo ẹ̀rọ alágbèéká fún àwọn ọ̀dọ́ wa tàbí àwọn ọmọ òde wa? Òun ni wípé tí wọ́n bá ti ń lò ní ìlò jù, tí wọ́n ti ń tẹjú mi jù, ó ṣe ṣe kó pa ìlera wọn lára. Sọmọ wípé gbogbo ẹ̀yà ara tó wà ní orí, òun ló ń bá ẹ̀rọ alágbèéká ṣiṣẹ́, ojú wa, etí wa, ọpọlọ wa. Nígbà tí wọn mọ wọ̀nyí bá wá di ẹ̀rọ alágbèéká fóònù tí wọn dì mí fúngbà pípẹ́ tí wọn ṣe nǹkan míì ìkíní kò ní jẹ́ kí ọpọlọ já fáfá ju agbègbè ẹ̀rọ alágbèéká yìí lọ ìkejì ni wípé ọpọlọ ti wá ojú ti ń tẹjú mọ́ nǹkan jù á lọ sínú ọpọlọ ṣe mọ̀ pé ojú àti ọpọlọ ti ń ṣiṣẹ́ papọ̀ ni nígbà tó jẹ́ pé nǹkan ọkàn ṣàlójú yẹn wá ń tẹjú mọ́jú ìgbà míì fún wákàtí kan wákàtí méjì ẹ máa máa rọmọ ní ìrìn máa bí ẹgẹ́ ó ṣeé ṣe kó pa bí wọ́n ti ń ronú sí kó pa lára mental or psychological effect ó lè máa dín bí wọ́n ti ń jáfáfá sí ní èrò ó lè máa dínkù nítorí wípé wọ́n ti ń ṣe nǹkan yọkan fún ìgbà pípẹ́ jù tí ọpọlọ yẹn bá wá adjust sí tó bá yá ó lè máa pa èrò àti bí wọ́n ti ń ronú sí ó lè máa pa lára àti pé ojú kan ó lè máa pa ojú bí wọ́n ti ń ronú sí lára fún àpẹẹrẹ nígbà tí ọmọdé ọdún méjì sí mẹ́ta bá ti ń gbé fóònù tó dẹ̀ ń play game títí o bóyá fún wákàtí kan méjì mẹ́ta ẹ bá wo iye ọdún tí ọmọ yóò máa fi máa wo screen ẹ jẹ́ ká wo iye ọmọ ọdún tó wà méjì ọmọ ọdún méjì mẹ́ta tó bá máa fi pé ọmọ ọdún 50 sí 60 ẹ jẹ́ ká wo a ti máa tẹjú mọ́ fóònù jù ẹni ó ti máa lo glasses yàtọ̀ sí eléyìí ewu ìmí tó tún wà ń dùn mí wípé ooru sísùn ní máa já gara mọ́ ó ti dààmú ọpọlọ jù ewu ẹ̀ nígbà tí ó ń tẹjú mọ́ fóònù ojú ẹ̀ ọpẹlú ẹ nígbà tó bá wá yẹ kó sùn gbogbo ẹ̀jẹ̀ tó yẹ kí ó ti lọ síbi tó yẹ kó lọ ó ti divert ẹ̀ sí orí fóònù níwò àtẹ̀júmọ́ fóònù tàbí títẹ fóònù látẹ̀jọ́ ṣẹ̀dẹ̀ mọ̀ pé nígbà tí ènìyàn ò bá rí oorun sùn tààrà jága ara ó ṣeé ṣe kó máa pa ìlera ara lára lára àwọn àléébù tàbí ewu tàbí jàǹbá tí ẹ̀rọ alágbèéká tó ṣeé ṣe kó mú dání fún ọmọdé àti àwọn

Raimundo.

0: بالله من الشيطان الرجيم.
1: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا.
2: السلام عليكم بقبو مسلمي تابتالي رياجو أجاتي ومرا تولالا فيا وشيبا تاكي كامرا إنشاء للا أجي توني بيرو لون توشي فوقتنا تاو بالو Assembly Travels and Tours Limited بونجا فقبو بقبو منو كاباني شتوين رياجو لسي لبما أولي لات إيواتو بالي رمبا لاتي لسي أج أردو 2027 Assembly Travels and Tours Limited تشيتو لدي ولدي Aj Fisa, flight ticket. Ile itura to suma ara mu peki peki to fini loko bale. Onja ti gbadigba. Oko bokun oloye, awon ebun loloko ojoko. Ziara lo sibi awon aye ami. Awon afa to dato. Mu ma se wa ti fun wa ri gbogbo gba. Pa ba n ba ri e. Oni ti afani san die die. Aj 2027. Bako na ni ejiwo discount wa. Fe ni to ba tete sanwo. O ye kan si ile ise Assembly Travels and Tours Limited. Ni Suit 337, Ikeja Plaza. Mo Bolaji Back Anthony Way. Ikeja Ipinle Eko. Hello book me down. 080-2303-2496 tabi 070-8885-2341 www.assemblytravels.com Lori Takwa Gbaye Assembly Travels and Tours Limited, your ultimate travel partner.
3: Assembly Travel and Tours Limited, your ultimate partner. But she did a bashing krawa kabo si ori eto wa fun ti irole ti temi eleyi ti ile ise Assembly Travel and Tours ti won se onigbowo re eti gbo shwaju o ti won suta ni ile ise won to je ti aj ati umra eleyi ti o fi lo kan bale Suit 337 ni Ikeja Plaza ipinle Eko na ni ile ise Assembly won kale si inshallah loruko Sister Blessing Aluko loruko ile ise Assembly lẹgbẹgbẹ atọku eto ibrada mo ta onla oye duko kapitan wọn ọsẹyin salahuji loruko ile ise Amadilejo atọku fun ti irọlẹ ti tèmi kọlọrun ọba alákọọsílẹ ṣe ní ìrọrùn gẹgẹ bí iṣẹ àwọn olùmọwa ustaz Ali Muhammad Saleh wọn wà ń bí gẹgẹ bí iṣẹ wọn láti máa dá wa lẹkọọ kí ni tí wọn sì máa dá wa lẹkọọ lórí lé lórí fún tọjọ títì ní òun náà ni pé ogun kí ẹsìn islam tó dé ìlànà tí ẹsìn islam tó là sílẹ fún wa lẹyìn ìgbà tí ẹsìn islam fi ẹsìn àrílẹ tán bá ṣe máa pín ogun láwùjọ mùsùlùmí àwọn ṣèkọ àwọn ti wà ní bisimilahi ṣe.
4: A'udhubillahi min shaitanir rajim. Bismillahi rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man tabi'ahu bi ihsanin ila yawmid din. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته
3: وعليكم السلام ورحمة الله وبركاته
4: نكي بغبتي دون بومي نكي تباتين بومي نكي أولون أتي أولا أولون وما بابو بواني نتباوا ني أسي تلو بولون أفسر نكبا إلا نووني a fi n ṣeto ogun kí a tẹ̀tọ́ débẹ̀ gbogbo alamọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ tá a parí a sọ̀rọ̀ nípa pàtàkì ọmọ obìnrin a sọ̀rọ̀ nípa ọlátọ́lọ́hún fọmọ obìnrin a dẹ̀ tún sọ̀rọ̀ nípa báwo ni wọ́n ṣe ń ṣe ọmọ obìnrin kí islam tó dé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ la yanjú àwa àwọn òpin lọ́sẹ̀ yìí nínú ọlá tọ́lọ́hún fọ́mọ obìnrin pàtàkì tọ́lọ́hún fọ́mọ obìnrin ni ká tún ṣàlàyé báwo ni ọlọ́run ṣe ṣe ìlànà ogún rẹ̀ fún kí làwọn ẹ̀tọ́ tọ́mọ obìnrin ní tí a padà tọ́kọ́ padà kí làwọn ẹ̀tọ́ tọ́mọ yìí ní nínú ogún àwọn òbí ẹ̀ ká má gbàgbé kí islam tó dé obìnrin jogún rárá pápátí lòun náà
3: wọ́n tó ń jẹ mógún
4: lòun náà bá ṣe máa sọ wípé àbádágbádá alájìjàgbádá ṣaláìsí ó fi ilé mẹ́wàá lẹ̀ ó fi mọ́tò márùn lẹ̀ ó fi ilé báyìí sákàǹtì báyìí àwa ni ó fọmọ obìnrin náà mẹ́wàá lẹ̀ wọ́n ń ṣóhun náà pọ̀ mọ́ tí
3: dúkìá tí bàbá rẹ̀
4: fílẹ̀ ni wọ́n tóhun náà yẹ́ mọ́ ṣe pín lé bí wọ́n ṣe pín mọ́tò bí wọ́n ṣe pín onú àkáǹtì bẹ́ẹ̀ ni wọ́n ṣe pín òun náà ọ̀rọ̀ lòun náà lọ́tọ̀ àmú gbàtí islam wá dé islam díẹ̀ nẹ̀nẹ́ islam fi ń yé wa pé ẹ má ṣe ọmọbìnrin bẹ́ẹ̀ yẹn làwọn náà àwọn náà ní ìtumọ̀ láwùjọ àmọ́ ká tó wá tẹ̀síbẹ̀ ká tó tẹ̀síwájú ẹ jẹ́ kọ́kọ́ lọ sí bawo ni won tin se omobirin ki islam to de
3: allahu akbar
4: oju lo fi fun omobirin logun ki islam to de ati pe bawo ni ilanu ogun ki islam to de
3: naam
4: se gbon se bayi pe kana fil islam kana nizam al irs qadiman qa'iman ala al aada wal a'raf ni pe ki islam to de ogun pinpin won gbe sori ise atasa ni ogun pinpin won gbe sori ise atasa ni walam yakun qa'ima 'ala al-'adl ku on gbe sori dede won gbe sori ise atasa bo se pinu islam to de fa kana qawi ya'khudh al-mal en to ba lagbara ninu family lo njogun wa yuharrimu du'afa min huquqihim en to ba lenu family won ni fun itumo ni pe en to ba en tumo ni pe en to ba lagbara ninu family lo njogun ni pe okunrin ni ojo to ba da ko bi ohun ni o gba abegbon baba to salaisi ohun ni o gbogun ababro en to salaisi ohun ni o gbogun awon to ko ni tumo won o ta won o ka won na mo nti won fi le ni ta ba si wu ni sina o si wa be e mo gbo ton so pe idigi to ba so pe idigi itumo e ni pe en to bi mo kan ologbe ni yawo mi jabi meta en to ni omo kan aden to ni marun ikankan no fawon mejeji itumo gigi ni iwo to de mo marun boya alaji ku o file meji le iwo to le mo marun ile kan aden to le mo kan ohun na ile kan o di so ju wa be di sin ku ni oku o o si nbe amo islam ni ka ma se be en to le mo marun o ni bi won se pin ti e en to le mo kan o ni eto ti ti e Islam o pe ere ohun ohun pe eleyi lomo marun eleyi lomo kan Islam o wo ti ebe Islam wo won pe na omo marun yi eleyi ni omo mele eleyi ni omo kan a da won papo okunrin mele luwa nbi obirin mele luwa nbi o ti Islam wo ni e a da eleyi lomo marun eleyi lomo kan abi eleyi lomo marun eleyi lomo meta se wa lomo marun eleyi ati meta eleyi a da won papo a wa ni bia okunrin meta wa nbi obirin marun wa nbi a se wa pin ni 2 1 over 2 okun no muda meji obi no muda kan a de se ma se ma se alaye e kini ki mo to nbe bi pe kokun no muda meji ko no muda kan kini ki mo to nbe bi pe obirin e fo oni da meji e fo mi fo oni da kan e fo mo okunrin ni da meji kini ki mo to nbe nbe tori awon eyan won si ri ni pe bi npe islam o si kere obi ba se bo won ju lawon omo cha lo mo nje e se ma fo le lo kun ni da meji e ma fo le ni da kan tori kini awon ti ri be pe ko de ko di be eleyi gba kun ni meji eleyi gbada meji kini na gbada meji eleyi gbada kan ko na gbada kan a bo se n be lojo lori ojori a si n bo nbe kini ko to wa nbe a sha le ni fini kini pelu gbo olohun
3: na ma sha allah
4: check word al awwalan ninu bi pe ka pa gbara han ra wa ninu gungun check ni khurman an nisa min al miras obirin njogun ara won se lewo fun won patapata won se wo lewo fun won oroma ki islam to de ewo ni ko se ru e ko gboro de be en ton je mu gun lohun na kan on kan al arab fi jahiliya yurisuna an nisa awon ki islam to de awon laruba won ma jobi ni mogun ni won ma je won mogun ni sawa'un kanat zawja aw ibnat aw bintan aw umman aw ukhta o le je yawo o le je mo obirin o le je ya o le je gba baburu to ba ti jobirin won dun na mogun ni ala sabili misake bi apere baba lagbaja ku o wa fi akobile giwa nu ile fohun le ohun lagba awon aburo to fi ile yen iyawo baba to fi ile awon to ku to fi ile ati awon aburo to bi abegbon to fi ile obirin won ti di property ohun na awon option meji ninu ko gbara won ko bele ara won ko gege bi ko gba bele ara won ko lodu e ko gbominira abi ko ma lu won lu eru owo ni tumo pe alagbara ni ojogun nigba ni kisam to de ole o kin je owo to ba lagbara to ba san olodo number 1 family owo ni o gba en to ku property ni asset le yin na e ni tumo o wa ni bi hujjata annahun wa nabki tumo itumo ni pe bi hujjatin annahunna la yuqatilna kilo de to ki fun pobi logun ni pe won ni ko to di pe kini won le jagun obinrin le jagun won ni pe ole lobinrin ko le gbe weapon
3: Allah
4: nigba ki islam to legede awon laruba wa nta won fi yan gan ni pe mo lomo to po mo nomo kunrin to po
3: to le jagun
4: mugira bin shuba baba khalid bin wali o lomo kunrin mewa to ba wa rin ninu maka to ba ni laarin maka yo mo fege awon omo kunrin e leyin wo mo tele pe baba wa ri awon mo mi ni wo muhammad se bo ni tin ba ku yin wo na lo ma so ni tin ba ti e wo na gan awon mo mi gba mi le tin ba ti e wo na awon mo ja awon mo kunrin yi awon no gba mi le ko si ko si to ba se islam to de omo odo mo won ri omo kunrin bi bi weapon won do mo kunrin bi en ti o gbija mi o de se wala yi wa di sin na
3: en to ba si ni omo
4: be omo ni je ogun eni ti baba en to ba bi mo kini to bi mo keji ti ba ti gbo kunrin mi o ti baro le yo mo sare kakiri mi o ti baro le to ba ya fa yawo mi ti en to ba o ti ba ba kunrin a wa pe eleyi ti ah mo ja ran won ti gba o ti gba ko won mi lowo nu ile iyan ko iyan ko o de ki ka iban ma so pe omo obirin awon obi wa mo pe omo obirin lo laanu ju se omo obirin awon obi wa mo pe omo obirin lo na lo laanu ju omo obirin pa mami mami omo e wa me madam la mo ti ni family o amo ele e gba gbo ko mo bi so pe mami madam mo ti ni family ele e gba ko omo obirin so be ko bi so pe mami mo ti ni family amo mo kunrin ko e mami na niyawo temi mo niyawo temi mo e madam la mu omo obirin laanu jo mo kunrin lo n to clear ni gbo aye lo mo be olorun fa anu sun olujo mo kunrin lo ama obirin na oni bi se man fela o they are very beautiful bi dey ni fela
3: na
4: eyin e sise labi obirin kojo ga l'office ibele mo ko bi digun okiri to ba ko lo ga yin ni bi se ohun bi lo ga ni bi se won bu won lo ga bi o se ma lo po lori okunrin egbe yo ni lo be ibi se man joga amo ni le won laanu sobi na o zo ba yi pe wala yuda fina an qabila obino kin le defend ilu ko le defend ilu ko le defend de mi be ile mi ya n fa defend de mi n fa defend ilu obino le omo bi on lagbara bi omo okunrin won ni elekeji urumatul atfal awon mo kikeki awon atfal atifilu omo shimidi omo du meta omo du merin awon on fun won logun ki lo fa on ri gbo si kiri ko da ko jo kunrin won ni fun won ni pitori bo si kiri ninu ofin olan kede ri teyan ba sha laisi to fi yawo le to wa nu ti yawo nu oyun won pin tomo yen le koda won pin ipin meji ni won pin le fun won pin ti pe okunrin lo nbo won pin ti pe okunrin lo nbo o wa pin ipin meji le fun to ba wa jokun ba jo birin ni ipin kan ni gba ipin yoku oni won se se won pe omo kekere o le jogun ati fulu kilo e gogun se ko ni tumo ko won se nbo ni won mo kan kakiri ni mo ti so siwaju mo ni hikima nbe nbi pe ko mo obirin ko gbada kan ko gbada kan
3: beeni
4: ko mo ko ko gbada ya meji ki ni hikima nbe nbe omo kun lo school won toju e a lo school a se gugu e omo obirin to ba tun toju ohun ni baba to ba ya yo mari ni to ba ti gbo du mari oko nugbe bukata e to ba ti gbo to ba lo awon omo bukata e amo no ti ma gbe lo ohun ni pe omo obirin won o danda pe ko da wa o ko ma wa labe enikan ni won o da gbe be mo da gbe islam ba ko gbe ko bi ma da gbe ma da gbe o lato labe enikan ti o ma muju to ni ko mo da gbe o sin be no mo da gbe ni ya da gbe ni mi islam ko ti ya nda gbe o wa la be enikan ti mo moju to oni ko to bi ni ba tayi ba gbo bi ni tan o sa ti o ti le da amo be ko la nlo salisan eleketa shekona apuyahu faqad ni pe akana la irzu yuzhabu ila man yastati alqital wal hamiya ni pe won ma fo eleketa pe alagbara owo ni won en to ba lo jogun en to ba le jama en to ba ni agbara to le defend ilu to le jagun to le gbe weapon ohun lo nfun logun akoko ani pe
3: obuwaju islam
4: islam to de akoko ani pe islam to de obirin onjogun rara won fun property lohun na eleketa elekeji ni pe atifulu am kekeke won fun ologun rara because won ni pe won ti ni tumo eleketa en to ba alagbanu family egbon baba ababuru baba ohun ni ojogun awon to ko ni je and older sin lord is sin awon ya ma se mistake tell I and ti olugbe ba sala isi bi mo ti gba egbon mi ni mo logun e ah ologun e aburu a ma jogun egbon abi egbon mo jogun aburu e lona kan ni islam lona kan ona kan pere ni kide odo yen ni pe ten to ba sala isi ti o ba lomokunrin rara ti o ba lomokunrin rara bi gbogbo mo to bi obirin gbogbo won ko lomokunrin igba yen ni wọ́n lọ fún wa àbúrò bàbá abẹ́gbọ̀n bàbá ìgbà yẹn ní ó kàn wọ́ àmọ́ tó bá lọ́mọkùnrin kan péré tó bá yọ tẹ̀tọ́ kálukú fún tó bá wá ṣẹ́kù tó bá tó ìgbà mẹ́ta máa ṣẹ́kù lẹ̀ tó bá wá ṣẹ́kù ìgbà yẹn ló wà gbọ́n fún wọn náà ànábì ni alihi kò lè fọ́rọ́ ìdí ìlà alihi fọmà bákíyà fọlẹ́ àwùlà rọ́dì lù zákàrò ànábì ni alihi kò lè fọ́rọ́ ìdí ìlà alihi ànábì ni ẹ fún àwọn tó gun bá tọ́ sí ẹ fún wọn lógun wọn fọmà bákíyà èyí tó bá kù lẹ́ nígbàtà bá pé tán fẹ̀lẹ̀ àwùlà rọ́jù lù zákàr òun ni ẹni tó bá tọ́ sí nínú àwọn ọmọkùnrin òun ni bí àìgbọ́n bàbá àbábòrò bàbá bójú ọmọ yẹ́ ẹ̀ ni àbọ́bàkọ́ ẹ̀ ni àbọ́mọ àbí ọmọ yẹ́ ẹ̀ àbí bàbá ẹ̀ nìkan nínú kójọ́ ọmọ ìyá ìyá kan bàbá kan àbí kójọ́ ọmọ ìyá nìkan bàbá ò sí bẹ́ẹ̀ àbí kójọ́ bàbá kan péré bẹ́ẹ̀ ni olóògbélé kú kó bá lọ ọmọ ìyá kó má ní ìyá kan bàbá kan kó má ní àmọ́ kó ní pé ìyá kan péré bá ní pé eléyìí ìyá kan ní àwọn àpapọ̀ ó máa ní ó possible ọ̀ bẹ́ẹ̀ kò ní ọmọ ìyá kan bàbá kan kò dẹ̀ ní ìyá kan bàbá kò dẹ̀ ní ìyá kan àmọ́ ó ní bàbá kan and ṣé ẹ wá ní kàtíkùrú mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyá kan bàbá kan àbí ìyá kan péré àbí bàbá kan péré ìyá kan ló ohun number one ìyá kan bàbá kan ló number one lẹ́yìn náà bàbá kan tẹ̀lé lẹ́yìn náà ìyá kan tẹ̀lé ohun lẹ́kẹ̀ẹ́ ohun three categories yẹn ìyá kan bàbá kan number one number eight baba kan ni number two iya kan number three grade one bẹ now ìtẹ̀síwájú ṣe wá ní pé kẹ́ẹ̀kẹ́ bàkàlà yẹn irisi bẹ̀rẹ̀ islam now báwo wà ní ogún ṣe rí nínú islam àtisọ kí islam tó dé báwo ló gún ṣe rí kẹ́ẹ̀kẹ́ bàkàlà yẹn irisi bẹ̀rẹ̀ islam báwo ológun ṣe nínú islam ṣe wá ní nizam al-irsifil islam min ahdam madhahir al-adl ṣe kí ni ètò ogun pín nínú islam òun ni déédéé tó fojú hàn ti gbogbo ayé rí òun ni déédéé tó fojú hàn ti gbogbo ayé rí fi adl ìṣẹ̀ríyà wà kàmáàlìhà tó dẹ̀ pé géré fọkàdì tawàlá subhanahu wa ta'ala taqsimu al-ansiba ni pé ọlọ́run ọba fúnra rẹ̀ ló pín àwọn tí wọ́n fún lógún tẹ́lẹ̀ yìí bá wà eléyìí ò ní jẹ́ tẹ́lẹ̀ yìí bá wà eléyìí ò jẹ́ ẹ̀dẹ́ kákọ́ lè mọ̀ àwọn èèyàn márùn-ún kan wà dọ́gbọ́n new slam bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ àwọn ọlọ́lọ́gún ìpele márùn-ún kan wà ẹ̀dẹ́ kí mo ní ìpele ìpele márùn-ún kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ kò sẹ́ńtẹ́lẹ̀ gbá wọn kúò àkọ́kọ́ ọkọ ẹ̀kejì ìyàwó bàbá ìyá àtàwọn ọmọ ṣe àwọn ìpele márùn-ún yìí ìpele márùn-ún yìí islam ó máa deny kálukú ó lè deny everybody àwọn ṣe ìpele márùn-ún yìí kò ní deny wọn ṣe tó ara wọn ìyá àti ìyá
3: ọkọ lè jogún ìyàwó
4: ọkọ abẹ́ẹ̀ni
3: kúláàsì ni ìyàwó jogún
4: ọkọ ọgbẹ́ẹ̀ni tó ń gédégbé ní
3: àwọn bàbá àti ìyá
4: wọn jogún ọmọ wọn
3: kì í ṣe pé orí burúkú ni kí a máa jogún
4: ọbẹ̀
3: ọ̀rọ̀ burúkú ni
4: kí ìyá bá kú ọmọ bá kú tó fi ìyá àti bàbá lẹ̀ tó dẹ̀ fà àwọn ọmọ lẹ̀ àwọn ìyá àti bàbá yẹn wọ́n ní 1/6 ogún 1/6 olóògbé ní 6 million alákáǹtì tó ṣe láìsí ìyá ní 1 million bàbá náà ní 1 million àwọn ọmọ lórí yòókù ká níyàwó ni tọ́hàn tí ìbímọ rárá ká lọ́kọ ni àfọwọ́kọ ló ṣe láìsí tó kọ́ àwọn ọmọ lẹ̀ àti ìyàwó ní 1/8 nínú ogún ọkọ ẹ ó ní 1/8 nínú ogún ọkọ àwọn ọmọ lónìí yòókù àmọ ká lọkọ ká ní ìyàwó lóṣèlú àìsàn ọkọ wà ó dàwọn ọmọlẹ ọkọ ní 1/4 ọkọ ní 1/4 nínú ogún tó dà lẹ oko ni 1 over 4 nitori awon omo iyawo ni 1 over 8 nitori awon omo iya ni 1 over 6 1 over 6 baba ni 1 over 2 1 over 6 nitori awon omo kilo fa to bi pin ni pe seri ko si nto je ni lokun bi ogun ku de si nta won yele to para won le lori kia kia ni si
3: dorogun lo allah akbar
4: won je lomi we de kia kia si won gbagbe e aye moyen to ti yawo le danu dorogun gbagbe won je yawo padanu
3: la ilaha illallah wale a'udhu billah
4: yo gbagbe en si tete ni guru e mo o lo ti eniye
3: wa
4: lo ti rin lo won sa si
3: won je guru e mo
4: because awon elomi a ma ri ni pe bigba people won jamba won ni mi se jogun bodani bodani mani in ma lo bi tele ah won se be alaji eyin ko na n tori pe won ba ju wala lo lohun ba suba no ta lo fi seto e fun lo fi seto e fun la re lo fi yan pini pini lo fi yan pini pini ko se n toto omo yayan leyin ya to bi yan omo yayan to ba yan lo ku olorun ni ani fun ko je to le to ju gba ti lomo kun to ni o to lokun to lobi ni iwo omo ya a be o ni a kon le yo fun be be ko to ma gbin alaji je mo pa ilu gbo awon omo e to ti olorun ko bi be olorun ni ni bi te se ri ni yen amo ile won to wa n bayi to wa n bayi e ma gbo yara meji nbe abi ma gbo flat meji nbe ni ni ile won to wa n bayi e ma bi ni ejo pari iyen na kedede ta mo fa para mo ni
3: Ba ba ba
4: yeto wala subhanahu wa ta'ala taksimu al-azba ngbo olohun funra re lo shito ogun funra re bi nafsihi funra re fi qur'an ninu qur'ani wa lam yatruku hal ijtihad al-basar li ijtihad al-bashar ko fi gbiyojule popun ni pe ni keni lati dasi olohun funra re lo pe lo shipe tele tele lagbada ku to fi to fi lagbada le nte fun ile tele ba ku nte fi le ile tele ba ku nto fi le ile tele ba ku nte fun lagbada niye lima qad yaqa bainahum min adh-dhulm wal ahwa ikimo lo ni pe o le sese igba ti won ba pin o le aleri jamba nbe wal ahwa ati feru ala sabili misal iyan shalaisi omo yeri iya kan baba kan bi won meji to lu wa to logbe won wa fe pin wa loya bi won fe joku won fe ka wi lori wi le se ni le tabi ko leto a se bo nbe
3: inshallah
4: se wi leto abi ko leto awon
3: to islam
4: ni islam se leto abi ko ni islam an so yi o se wi leto abi ko leto ti bo nbe won be loya wa dojo ku kale o fe salaye awon tara awon ti ologbe fi ile o wa ka gbagba o nka won lo ku wa ka omo ya si e da ku to lo nta pe le yen bawo ni o se fi
3: lo ba
4: ko wa ni ko won wa pe fun rare yo fun rare ko ni oya alaji eyin le ma juku bawo ni aburo yin ki bawo le to e kilo pile o le gbe ile to ba da ju ni le kilo kokon won ni kokon mu
3: be le da ti boda mi lajo mo
4: be lajo mo pile lajo mo pile
3: la ilaha illallah
4: ka wo bi ni wa si le mo ko le mo ko si pe kadi lagbaja ajo ise ajo dukia ajo pinle eni ajo se wahala eni ajo jiya eni
3: o to wa lo gbo mo lo se sususu kan wa
4: si yen be bi de ma pole ma pa bi de ma fa ro eni pe bi en gba ti baba wa ni gbe 60 o fe mo kan sile o fe mo kan o bi ya wele keji ko pe
3: baba olorun ti tan de
4: olorun ti tan de
3: allah akbar
4: yo jogun o
3: ọ̀rọ̀ pé bolo ń wà ngbà sínú àtọkọ mi jọ ńlá
4: bẹ́ẹ̀ ni bolo wà ngbà yẹn ò tó bẹ́ẹ̀ ìwọ kú ẹ̀kọ́ lọ ń sọ ìgbà nígbà tí ò tí ì ní kankan tí mo dúró tì í ò tó bẹ́ẹ̀ ìjọ ló pa o ọlọ́run ló fún un ọlọ́run ti báyìí pé yusikumullahu fi awladikum olorun ni elemo o yusikumullahu emi olorun mo nkilo fun yin fi awladikum la ni awon mo yin ni zekeri mislu habbin unsayain ni pe te ba npegun won e je ki okunrin ma ni da meji ko binu ma ni da kan olorun ni mo nkin yin lo te ba pegun awon mo okunrin o gbada meji obirin o gbada kan Bukata.
3: Kuda yora shara yora isebe.
4: Okonyo seto.
3: Lahatwa.
4: Koto mari baba ni debi bobo tomo brini besi toni zibesi aye. Baba ni oshipu.
3: Isebe oro mama ya zibi.
4: Irongbe lo lo ba ye na oshipu ya na shishere kusi embe. Untofa tobi ni pin den toni bukata bobi sopun yo. Amani kwi lepu joko bi no ni bukata. Tobi ni bate wa shishere kusi shere.
3: Go to the house.
4: Bi ese do tsere ti yawo gan gba oju toko lo oko ni o de ma se to nu ile amọ ngba ti nkan ti yi nsin ko ri bi tele mo nko bi idea npe what a man can do
3: better
4: o ti wa nle so o wa fa won bi ni ni mo ra npe ah ah abun awa gan wa nbe awa na ni awa na ah an lati sise kan le se to le won si dale n ti o seto ile okunrin lo se wahala
3: igbadun ni won wa fun
4: okunrin ni o lo school obinrin o lo school okunrin to ba ya school to hun lo yen to ba ya school to hun lo yo mo to toju yawo yo toju omo yo sanwo ile yo sanwo apartment ko si ti o se tan obinrin abe nikan lo won wa won sanwo ile fun hun ni won sanwo to ba ya school awon school omo to ba nbi won mo sanwo school awon omo ti e ni gbogbo nkan o mo jiba omo ti e ni but tokun ba nbi mo to ba mi gun fokun ni to fo bi okunrin yen ti o ba rora ogun ti e o tan
3: nitori yo para fi toju obinrin na
4: ti bu ti e o si ma wa le yo si ma toju ti e
3: Allahu akbar now jazakumullahu khairan lo mo tele bo adupe fun awon ustaz wa imam ali saleh pelu idarileko ile ti won ba bo yi e ri pe omi si wa lamu won yanana lowo ipa ati ipo ti ogun pepe wa ninu eto olohun ko to di pe islam jo na won n gbe gba ti islam de tan kini ala sile ti olohun oba ala eleyi ti o fa to wa tun dojo be jomo yi kuro insha allah ile se assembly traveling tours ti won wa ni su 337 ni ikeja plaza mobolaji bank anthony way ikeja ni ipele eko na ni wa fe lo mo re fe se aj assembly traveling tours won reti ni ni ikeja ni ipele eko oruko blessing aluko oruko awon ustaz wa ali muhammad saleh lai nigba bi atoko eto yi pera mo tawon la oye dopo abdul wasin salahuddin na ni oruko ti mi je kara ti pe gbogbo ti olohun ba la sile ki se fun ilera ki ti pe lati je ki aye والسلام وإلى اللقاء
0: أعوذ بالله من الشيطان الرجيم
5: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
6: السلام عليكم gbogbo muslimi ta ba fe rin ajo aja ti umra to la lafia o se pataki ka mo ile ise alalaji to ni iberu olohun to se fokan kan ta o ba lo assembly travels and tours limited bonje fe gbogbo awo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo holyland iwo to ba ni rungba lati lo si hajj odun 2027 assembly travels and tours limited ti seto leje won
7: Hajj visa, flight ticket. Ile itura to sumo aramu pekipeki to fini loto bale. Onja ati badigba. Oko boku oloye. Awa ebu. Loloko ujoko. Ziara lo sibi awa yami. Awa fato dato. Muma shewa sifu warifo gugba. Baba mbarie. Oniki afani sandye die. Hajj 2027. Bako no ni ediwo discount iwa. Feni to badite sowo. Oye kasile shi assembly travels and tours limited. Ni suit 337. Ikeja plaza. Mubola di back Anthony way. Ikeja ikmele ku. Hello book me down. 0802303249 tabi 0708885 2341 www.assemblytravels.com Lori Takwa Gaye Assembly Travels and Tours Limited, your ultimate travel partner.

tí wọ́n gbàlejò ẹni tí ó jẹ aṣojú ilẹ̀ Burundi orílẹ̀-èdè Nàìjíríà ọgbẹ́ni Edun Oduwama ní ilé-iṣẹ́ ológun ilẹ̀ wa tó wà nílùú Abuja wọ́n àfikún rọ̀ wọ́n wípé ìgbésẹ̀ yìí yóò túnbọ̀ mú ìdàgbàsókè bá ètò ààbò láàrin orílẹ̀-èdè méjèèjì pàápàá jùlọ ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ ní báyìí ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bola Tinubu ti kéde ó sì buwọ́ lù ú

0: 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Kí ni àwa ìdáwà ṣe nílé ayé? Níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀? Níbo la ń lọ? Ọ̀nà wo ni a fi ń gbà sí ẹlẹ́dàá tó dá wa sáyé? Kí ni àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀run òru ayé? Ta ni jẹ́ ọmọ Ọlọ́run? Ta ni jẹ́ ọmọ ènìyàn? Ẹ pàdé wa lórí ètò ọgbọ́n Olúwa káyéso, níbi tí a ti ń yànnàná ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́. Ìfiránṣẹ́ gbádùn láti ọwọ́ Abdulshin lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú Wednesday láti aago 10:00 àṣálẹ́ títí di aago 11:00. Àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìlè àti ìṣẹ̀dá. Ẹ má gbàgbé, ọgbọ́n Olúwa káyéso, aago 10:00 àṣálẹ́ títí di aago 11:00 lórí ìkànnì Bond FM 92.9 ní gbogbo ọjọ́rú Wednesday.

ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tá a fún lórí ọ̀fẹ́ láti gbòmí lónìí ẹgbọ́n olúwa ayé òní dá ọ dúró aráyé ló dá samsoni dúró wọn gba ojú kúrò lọwọ rẹ wọn sọ di ẹni yẹyẹ lágbàáyé mọmì ayé òní dá ọ dúró gbádùn tó ń gbóhùn olúwa lẹnu mi níbikíbi tẹ wà tẹ ti ń gbọ ayé òní dá ọ dúró ayé a máa fi nǹkan méje dá ènìyàn dúró nọmba wánù táyé bá fẹ́ dáni dúró wọn lè gbẹsẹ̀ lọ́wọ́ rẹ̀ wọn lè fún lẹ́gbọ́ àdá àjẹná tàbí kẹsẹ̀ ó mọ̀ ṣiṣẹ́ mọ́ ẹ sàmí o ayé ò ní gbẹsẹ̀ lọ́wọ́ yín ẹ̀yin lè mímọ̀ ń bá wí èyí tẹ́ ẹ bá sàmí sí ni ọ̀sẹ̀ àní lórúkọ jésù ayé ò ní gbẹsẹ̀ lọ́wọ́ yín ẹlẹ́ẹ̀kejì táyé bá fẹ́ dáyàn dúró ayé a máa gba bí ọmọ dáyàn dúró wá fọmọ sínú àdánwò wá ní kọ́bí ó kúrò nídìí iṣẹ́ tó ń ṣe kó máa rú kiri màmá ìṣó lè sàmí lórúkọ jésù ayé ò ní fọmọ dá ọ dúró ẹyin ni mò ń bá sọ̀rọ̀ torí májẹ̀mú ọlọ́run ti ń bẹ lórí mi ẹni tó rán mi wá sí àgbáyé ẹni tó rán mi tẹ̀dó sílùú ìkòròdú ọlọ́run tó mú mi lọ káàkiri orílẹ̀-èdè orúkọ rẹ̀ ni mo fi gbàdúrà fún yín o lórúkọ jésù ayé ò ní fọmọ dáyé dúró ẹlẹ́ẹ̀kẹta báyé bá fẹ́ dáyàn dúró ayé lè bá wa ẹjọ́ ẹ wo bí wọ́n ṣe wá ẹ̀sùn sí bọ́ọ̀lù lẹ́sẹ̀ bọ́ọ̀lù àpọ́sù tó yẹ kó máa wàásù káàkiri ayé ẹ̀sìn sà ẹjọ́ ló fi gbogbo ayé rẹ̀ rù kàkà

àgbáyé dúró. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọwọ́ tẹ́ ẹ̀ mẹ́sẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ jẹ̀bú lórúkọ Jésù ayé òní fi dáyé dúró. Mọ̀ká tọ̀bà pọ́stú chapter 16. Ọwọ́ àwọn Paul àti Sila kí ló dá wọn dúró? Wọ́n ní nítorí pé wọ́n gbàdúrà fọmọ ẹlẹ́bi Jésù. Ọmọ ẹlẹ́bi Jésù ti ń sọ pé ẹ wo àwọn ọkùnrin yìí ránṣẹ́ Ọlọ́run. Wọ́n ti lu ẹlẹ́dà rẹ̀ fún wa ríran. Ẹ̀mí òkùnkùn ni fi ń ríran. Gbogbo téèyàn bá ti jẹ yọ sọ, gbogbo àṣírí kọ̀kọ̀ yọ sọ. Ó wá rí Paul àti Sila, àwọn yẹn wá tú sílẹ̀, àwọn yẹn wá lé ẹ̀mí òkùnkùn náà rẹ̀ jáde. Àwọn tí ẹ ń lu ọmọ yẹn gẹ́gẹ́ bí ẹ̀mí òkùnkùn tí a fi ń ṣiṣẹ́ tí a fi ń mú èrè wá. Ẹ̀ yẹn wá bínú, ẹ̀ ni ẹ wá dá Paul àti Sila dúró inú ọgbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n Ọlọ́run náà fi àjò rọrùn, òun náà lọ tú wọn sílẹ̀ inú ọgbà ẹ̀wọ̀n kan náà. Ẹ ṣàbí o, gbogbo ń táyé fi dá ọ dúró, ayérayé gbà ọ lọ́wọ́ rẹ̀ báyìí. Oh my God! Ẹ̀mí kan tó lè dúró pé ẹ mọ́ sàmì. Gbogbo ń táyé fi dá yín dúró, ayérayé gbà yín lọ́wọ́ rẹ̀ báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ wà lágbègbè Èkó, oríire dé, orí ọ̀fẹ́ dé, àǹfààní dé. Ẹ̀mí mímọ́ darí mi láti wá sóore sínú Kòròdú. Ẹ̀mí mímọ́ darí mi láti wá sí àwọn èèyàn lóore. Ẹ̀gbọ́n Olúwa, gbogbo ẹni tó ń ṣàmì lórúkọ Jésù Olùrànlọ́wọ́ àyànmọ́, ó yá lọ pàdé rẹ̀. Mo bẹ́ ni tó láyé àtọ̀run sọ̀rọ̀. Gbogbo ìwọ tó ń sàmì, èmi ò mọ́bí tó wà tó ti ń sàmì. Gbogbo ẹ̀dá tó ń sàmì àdúrà yìí lórúkọ Jésù, ó pàdé àwọn èèyàn rere. Ìwọ obìnrin yìí, ó pàdé àwọn èèyàn rere. Àwọn aláàánú ló máa pàdé, o ò ní pàdé àwọn àfikanyí kan. Aláàánú òríjínà, o máa pàdé rẹ̀. Mọ́mí, ẹ sọ pé mo máa pàdé rẹ̀. Mo tún wí lórúkọ Jésù, o máa pàdé rẹ̀. Ẹ̀sà, ayé bá fẹ́ dání dúró ẹlẹ́ẹ̀kẹrin, ayé a máa lo àìsàn. Àìsàn, wọ́n a máa rú káàkiri. Lórúkọ Jésù, mọ́mí ẹ̀yin ni mò ń bá wí, ayé ò ní fa àìsàn dá yín dúró. Ayé ò ní fa àìsàn dá yín dúró. Ayé ò ní fa àìsàn dá yín dúró. Nípa agbára tó ń bẹ́nu ẹ̀jọ̀ dágùdọ̀. Ayé ò ní fa àìsàn dá yín dúró.

Ẹ wò ní se dádúró. Ẹlẹ́ẹ̀kẹfà táyé fi máa ń dá yàn án dúró, ó ní ẹ̀ṣẹ̀. Bàbá ti kọwọ́ rẹ̀ bẹ̀ṣẹ̀, wọ́n ti dá ọ dúró nìyẹn sà. Ẹ̀sìkísà, ẹ wo Júdà, ẹ wo bí wọ́n ṣe dá Júdà dúró nígbà tó bá ìyàwó ọmọ rẹ̀ sùn. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo wáyé, ẹsẹ̀ òjì orógbó nù. Ẹsẹ̀ iná ni sà. Wọ́n bá lọ káàkiri, wàá rí àwọn ilé igbó oríṣiríṣi. Wàá rí àwọn èèyàn bí wọ́n ṣe ń sọ àsìkí àdúgbò nù. Jọ́ọ̀jì wa lẹ ò lọ, ibi tó bó ti ń sọnù ni wọ́n ń yà sí. Ayé a máa fẹsẹ̀ dáyàn dúró. Àìmọye àwọn akọrin, wọ́n ti gbóríjú ẹ̀sìn, wọ́n ti gbóríjú ẹlẹ́yà. Akọrin ni tẹ́lẹ̀ o, àfàdúrà jagun ni tẹ́lẹ̀ o, ọ̀ṣà ni tẹ́lẹ̀ ń jọ́ọ̀jì o, ó wúlò fọ́lọ́run o. Àwọn ọmọ rẹ̀ ti ń rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere o. Ṣùgbọ́n ní ìsìn, wọ́n ní dádì ti jó lọ, mọ́mí ti jó lọ. Ayé èmi ò ní jóná. Ògo tó gbé wá sáyé kò ní jóná. Bọ́dá, ayé a máa fẹsẹ̀ dáyàn dúró. Ayé a máa fẹsẹ̀ dáyàn dúró. Ẹlẹ́ẹ̀kẹ́jẹ́, ayé a máa fi ọ̀rọ̀ ẹnu dáyàn dúró. Bíbélì wí pé tá a bá fi ọ̀rọ̀ ẹnu rẹ mú ọ, ó ní wọ́n ti réyìí sí. Wọ́n a máa fi ọ̀rọ̀ ẹnu dèèyàn. Wọ́n a máa fọ̀rọ̀ dèèyàn. Gbọ́rọ̀ Olúwa lórúkọ Jésù. Gbogbo bí tí a ti fẹ́ fọ̀rọ̀ dùn ọ́, Ọlọ́run apọ́sù Ayọ̀dẹ́lẹ́ Babalọ́lá, Ọlọ́run ló mọ̀ wọ̀, ó yá kó tú ayé rẹ sílẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹnìkan tó sàníyàn ìrànlọ́wọ́ dìde fún ọ. Ẹnìkan tó sàníyàn àánú dìde fún ọ. Ẹnìkan tó sàníyàn ikú Jésù lórí àgbélébu yóò jà fún ọ. Ẹgbọ́n eléyìí bẹ́ẹ̀ ṣe ń rí àmì àdúrà yìí ṣe. Gbogbo ọkàn tó ń sàmì àdúrà. Ẹgbọ́n eléyìí ẹgbẹ́ ń sọ eléyìí fún yín. Ẹgbọ́n ọ̀rọ̀ àṣẹ yìí lẹ́nu mi láti òní lọ. Àwọn ọmọ yín máa tètè pàdé àánú. Màmá ẹ̀ẹ́dẹ̀ sàmì àdúrà. Àbí àwọn ọmọ tí yín wọ́n máa tètè pàdé àánú. Ẹ wò mí sà, ó mo ti ń lọ sí àádọ́ta ọdún kí n tó pàdé àánú. Bí ọba jẹ́ àánú ọlọ́run, inú ìpájú náà lèmi náà bá ti máa gbé ìgbé ayé mi. Ìpájú yìí pọ̀, ẹ̀yẹ wo ẹ̀wọ̀n tó wà ní kóòdù, wọ́n lè sọ púpọ̀ nínú ìtàn. Ẹ sà, mo gbàdúrà, ọmọ rẹ máa tètè pàdé àánú. Àwẹ̀ àtàdúrà máa ń jẹ́ kéèyàn ó tètè pàdé àánú. Ìsọ̀rọ̀ máa ń jẹ́ kéèyàn ó tètè pàdé àánú. Ṣé ẹ rí lọ́sẹ̀ yìí báyìí lọ́jọ́ Friday àkọ́kọ́ yìí yóò lágbára. Gbogbo oyin tẹ wà nílùú Kòròdú, ẹ̀yin ni mò ń bọ̀ wá bá. Nọmba 1 nílùú Kòròdú ní chọ́ọ̀chì wa tó wà ní gbàgà ní Kòròdú. Nọmba 1 gbogbo ẹ̀yin opó tẹ ẹ bá débẹ̀ ni máa fọ lóúnjẹ. Òru ni ìsọ̀rọ̀ ni gbogbo opó tó bá débẹ̀ pátá bó ló ń ṣe ń bi àti bẹ́ẹ̀ ni ẹ ti wà. Ẹ já fàmí ọlọ́run lára ni. Ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin ọmọléèwé pátá Olúwa ni fún yín ní báírò méjì. Báírò yẹn ẹ lọ fi exam. Àwa ti gbàdúrà sí. Ẹ mọ̀ pé mo wà nínú àwẹ̀ 150 days báyìí. August 1 ló máa ń bẹ̀rẹ̀. Àdẹ̀mọ́ ń parí rẹ̀ ní December 27. Àwọn èèyàn ti ìlú Kòròdú yìí náà ló ti bẹ̀rẹ̀. Chọ́ọ̀chì wa ní Kòròdú yìí náà ló ti bẹ̀rẹ̀ ní 2020. Eléyìí lẹ́yẹ kẹfà ń rẹ̀. Àwẹ̀ yìí ti ń lọ báyìí. Èyí tẹ́ bá wá lórí ọ̀fẹ́ láago mẹ́ta àbọ̀ lọ́gàjọ́ òru. Ẹ máa pàdé mi lórí Facebook lórí No More War Prayer Mountain. No More War Prayer Mountain lórí Facebook. Ẹ rí wa ń bẹ̀ tàǹdáná àdúrà. Aago mẹ́ta àbọ̀ lóru títí di aago márùn-ún àbọ̀ ní dájí. Ojoojúmọ́ nìyẹn o. Títí a fi parí ayé wa. Bẹ́ẹ̀ ló wá ní àmọ́ sísà. Èrò orí ni sà. 3:30 lọ́gàjọ́ òru. Ṣé ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹta? Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá wà nínú ìpàdé yẹn ní ọjọ́ tá à ń sọ yìí. Wọ́n máa láǹfààní sí òróró anointing nínú ìṣòro yẹn. Olúwa ní kí n bless yín. Olúwa ní kí n gbàdúrà fún yín. Wo tó o bá ti rí ẹni bálà ọ̀la kì í yá. Sórí tí ayé rẹ bá sì wà nípò wípé wọn àti ìsọpọ̀ oṣoògùn àdúrà rẹ ò tí ì gbà. Ìjọ tí àdúrà rẹ gbà níjọ́ táwọn èèyàn sọ pé ọmọ ìjọgbọ́n sí ni àdúrà ti gbà nìyẹn. Bọ̀dá mo lo má jẹ̀mú Ọlọ́run lórí mi, àdúrà rẹ máa gbà. Wọ́n kan mo gbé ọwọ́ lé ọmọkùnrin kan. Àjọ lọ sí Jerusalem ní last year. Ó wá tẹrù owó lọ́wọ́ mi, ó fẹ́ ra pant. Ibi gbogbo wa ti ra nǹkan. Èmi náà wá mú. Mo sáyà ní 5,000 naira ní last year. Ìgbà tí mo gbèrò Canada lọ ní oṣù tó kọjá. Ó ní bàbá mi, mo fẹ́ sanjọ́ padà. Mo fẹ́ sàánú yín. Mo ní kí lọ sẹlẹ̀. Ó lẹ́nu Ọlọ́run ní kí n ra mọ́tò fún yín. Mọ́tò tó rà tí wọ́n bá gbé mọ́tò mi dé láti Canada. Ó ti wà lórí omi. Tí wọ́n bá gbé dé láti Canada, àwọn èèyàn sọ pé nǹkan mi lélẹ́yìí kì í ṣe mọ́tò. Ẹ̀sìkísà ẹni tó tọrọ owó ńlá sí à. Ní ìdọ́wọ́lé lórí ọ̀nà dẹ̀ sí gbaragbada. Ó ní bàbá mi mo fẹ́ ra mọ́tò fún. Irú mọ́tò tí ra mi kan ò ra rí. Ó bẹ̀rẹ̀ alé mi lọ́wọ́. Bọ́dá máa pọ̀ jẹ́ ń gbọ́wọ́lé ọ. Ìwọ́n béèrè lọ́wọ́ ẹni tó kọ́kọ́ bí ìbẹ̀ta nínú ọjọ́ jí wa. Ọwọ́ ni mo dálé ìṣẹ̀dá rẹ̀. Bí mo ṣe dáwọ́lé ìṣẹ̀dá rẹ̀. Ọ̀run anú dẹ̀ sí.
ẹni tí ò lóyún dẹ̀ gbé ọmọ ìwọ náà máa rà ánú gbà wọn kò sí máa jẹ́ ìkì kankan bí kankan agbára jésù ní ńlànà fún yàn agbára jésù ní ń gbé ní ìdìbò wọn gbogbo ayé ti sá kúrò níbi òkùnkùn jésù ní kálukú wá ìwọ náà kúrò níbi òkùnkùn máa bọ̀ mo gbàdúrà ayé rí ó lẹ́rìí sẹ́rẹ́ yìí tẹ́ wà ní ìkòròdú yẹn lágbára ọlọ́run gbogbo tẹ́ bá ti dé ìkòròdú ẹ wọ mọ́tò tó ń lọ sí ẹlẹ́pẹ̀ ẹ sọ kalẹ̀ ní gbájá bus stop kẹ sọ báwọn ọlọ́kadà fẹ́ lọ sí AK-47 n yóò fún yín nọ́mbà kan sí ẹ máa pe nọ́mbà pastor yìí yóò máa darí yín bẹ́ẹ̀ sì dé orí òkè inú mọ́ wọ̀ tó wà nínú ìkòròdú ní gbájá orí ọjọ́ Friday ni o láti aago 12 ìsọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ títí mọ́jú kẹlẹ́lẹ́ lórúkọ Jésù ó dára fún wa ẹ má gbàgbé gbogbo ó tó bá wà ń bẹ̀ yóò jàǹfààní Jésù gbogbo ẹni tó bá wà ń bẹ̀ yóò dẹ̀ jàǹfààní òru ṣe wá rí ẹ̀yin tẹ́ wà ní yànà pájà mo máa wà ní branch wa tó wà ní yànà pájà láàárọ̀ Friday yẹn kan náà ìdájí yẹn aago 12 àárọ̀ sí aago 10 àbọ̀ láàárọ̀ ní water bus stop ní yànà pájà mo máa wà ń bẹ̀ water bus stop láàárọ̀ Friday ní ọ̀nà 7 máa wà ń bẹ̀ tí n bá ti kúrò ní yànà pájà tẹ́ bá ti dé alágùntàn yẹn sọ pé water bus stop ẹ̀ ti rí sáìkò wà ń bẹ̀ níbi àwọn ṣọ́ọ̀bù tuntun tá ẹsẹ̀ ń kọ́ yẹn a jésù ló ní gbogbo bìtì ibi tẹ̀ ń wò yẹn fún ẹ bá ń bẹ̀ láàárọ̀ Friday tí n bá ti ń kúrò ńbẹ̀ láàárọ̀ Friday ni màá máa gba ìkòròdú bọ̀ fún ìṣòro ẹni tó sàmì irú òtẹ̀ ni ọ ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ òkú rẹ dé ìràwọ̀ rẹ mú ayé òní pọ̀ pa o bẹ́ẹ̀ ni màá rí láti

0: ama wa lu koro du ba lu fami ororo ya tu so
1: Any book of baby going look at the book to be to Califa about therapy and valley session book. Let us see who are told to let marathon extra bitter.
2: Look what we want to go with. Go super.
1: Califa about therapy. Cabo. Captain, we are taking ship and doing rice and beer from Banita and Guara. Oh, long, long, Fuashi. Get down my rules. Can you know my duck with Pippi? Come on, Mibule Gule. And the court is sunny. Wow, wow, wow. He shrugged by so setting funny. So, what you are waiting for your very big. And you just see what you die. You go more corrective and then you get not the rule fair. Put them at a collect. Califa about therapy to what you want to say.
2: And now, but number 6A at the road. Apuye, Dani, Hiku, SBP, Soria, Wait, and so 080-6790-9516. And go there, Cosi, 080-6090-9516.
1: Califa about therapy. Gbogbo kudẹ kudẹ aradun afi sẹyin
3: eku dede asiko yi gbogbo eti to nbo wa lati le ise Califa Herbal Therapy to ja si pe igbayegbadun temi tiyin ohun le je wa ni ogun e lati so fun wa pe ile ise Califa Herbal Therapy ti lalewo ni ilu Eko ni number 6A Agbe Road Abule Egba egbo le kan si number 6A Agbe Road Abule Egba ni ilu Eko eni to ba ni ibere tabi alaye tabi e fe mo ni ekunrere nipa ile ise wa ati nti amojuto ni ile ise wa ele pe wa sori ero bani zero yi 08060909516 egbe ole kan si 08060909516 alafia yin ohun lo je wa ni ogun opopolopo yen lo ja si wi pe ipenija kan tabi meji ohun lo nda won laamu ninu ago ara won elomi ti nawo nawo aisan yin a lo atun pada wa elomi ti lo orisirisi ogun aisan yin a lo atun pada wa koda oruko aisan to se elomi nje ki aisan yen ko ma lekun lojojumo ninu ago ara won opopolopo anfani la je logun lodo awon baba nla wa ti won bi wa lati le ma gbegbesi aye irorun ati lati le ma ise itoju ara wa pelu egbogi ibile ninu iwadi ati ise ijile ti le ise Califa Herbal Therapy ti se ohun lo je ka mo pe ninu awon ipenija ti ogun bile ti won ni ohun ni pe ogun bile a ma koro ko ki lo ndun won mo fi so fun wa pe ile ise Califa Herbal Therapy si se igbiyanju ati si ri awon oni abayo si opopolopo awon ipenija won yin lati le ja si pe egbogi bile ti n ja si le ise Califa Herbal Therapy gbogbo e lo ni ona amojuto rehun ni kikoro ni ko lo dun won ni gbogbo eni ati sise lori e to fi ja si pe opopolopo awon ogun bile to njade le ise wa oni woro wa nibe ta le lo nibikibi ta le lo ni asiko yo ti won ba so fun wa pe ka lo papa julo awon to je olomi ko kirun o si ti ni odi won ta ma lo gege bi alaye ati ipenija ta ba ni ninu ago ara wa won le ma lero pe arun to nse ko ni lo tu danu gba pe ojo kan lo debe ojo kan na ni o si kuro ninu ago ara re imo ijile ati wadi lo je ka mo pe o se anfani o se koko lati se ayewo fun wa ka le ba mo papa kude kude itin be ninu ago ara wa lo fi ja si pe ta ba dele se Califa Herbal Therapy agba card idanimo ta n pe ni consultation card pelu egberun meji pere lati le fi se ayewo fun wa pe kini nkan to wa ninu ago ara wa ta fi le mo wi pe ah in bayi lo nse mi in bayi lo nse o in bayi lo nse o tori pe opopolopo awon aisan lo ja si pe ibere won ti oloyibo npe ni symptoms a ma jora won amu ayewo ni o se afihan wipe eleyi lo nse lagbaja eleyi lo nse lakasegbe ta ba dele se Califa Herbal Therapy onirinrin awon egbogi bile lo ti wa ni capsule to si wa ni olomi to si se fi oju wo to se foju ri to ja si pe bi a se nko awon ogun bile wole tabi awon ogun mi wole lati oke okun o wu wa na lati le ba ko ogun ti wa na jade ko le ba se dede pelu kan ti World Health Organization ti won fe lati odo wa gbogbo to ba lero pe to nse mi nje yo lo tu danu pelu ogun olohun gbogbo eni yo di ohun igbagbe te ba ni bere kan tabi meji lori alafia yin tabi lori nkan ti mo so yi e le pe ero bani zoro yi 08060909516 bele kan si 08060909516 awa ni number 6 Agbe Road Abule Egba nibe le ti ri ile ise Califa Herbal Therapy tasi ti da yin lohun te si ti ri oni abayo si kude kude eyi tin be ninu agbo ara yin awon agbalagba awon ma pe eso kan ni aisan oku arun ohun la isan ta nawo nawo si to ko ti o lo ta logun si logun si to ko ti o lo koda o ti so elomi di edun arin le debi pe ohun ti e ko fi jeun to e ko fi seun mere mere ninu aye ni o ma fi ra ogun te ba de le elomi oni ran awon ogun bile ati awon ogun mi ti o ki se ti bile ohun le ba ni inu ile won won le ma lero pe a daruko aisan yohun to nse ninu agbo ara tudanu eyi ti agbara olohun oba ni kalodo wa an gbadura kon ma gbo wa si odo wa gbogbo yohun to ba ti fe wa si ile ise wa ile ise kalefa ba therapy e mu igbagbo yin dani ke mu wa yewo dani ke si tun mu hotel fe ra gbogi bile dani afani to wa nbe ile ise kalefa ba therapy ni pe gbogbo awon gbogi bile wa lo ti ni iye oko kan won debi pe iye tagbara yin baka ohun le ra kuro ninu odo wa agbaladura pe to gbogun ninu aisan ati ti o gbogun ninu aisan ati mi ateyin te ngbo koni fi ara wa se ibugbe won le ma gbo mi fun gba koko to ma wa lero pe ah orisirisi awon eto lati ngbo orisirisi ile ise lati lo orisirisi awon ogun lati ra abi o ba raro koni ra ododo mo si gbaladura pe gbogbo eni yo to ba lanfani lati dele ise kalifa ba therapy gbogbo te ba gbe wa sodo wa gbogbo eni yo di ohun gbagbe e je ka joke lohun mo pada bo
4: kalifa ba therapy o ti to kalika ko ologun pe ti wa be ori le wa won ti n jawe o de won ti wa gbe lo ti je gbogbo gidi libe ti wa ba to wa ba
5: ni ni ni on de
4: Kalifa Herbal Therapy. Ile ise sogun bile. Olorun ba lowo si gbogbo itoju ti a fi ni ate wo se fomo araye. Awon aisan lojo pipe o de ribi sasimo lagbo ara. Be ba joju si won. Idunu apayo lo de ba won ko ati awo bi ruju Olorun fere igbeyawo. Bi o ti n tele ogun bile wa. Ile ise Kalifa Herbal Therapy. Omo okunrin aburi isoro oru iyawo re alere mi fe si. Apako ese kan to kuta ita n gba itusile. Isu ara to dasele. To ma papo atese kan se wojo lo dije pada. Kalifa Herbal Therapy. Olorun ni fun wa se ki se.
2: Ẹ̀mọ́ àpọ̀ ní nọmba 6A Àgbẹ̀rò Abúlé Ẹ̀dání Èkó. Ẹ̀sìnlẹ́pẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08060909516. Ẹ̀gbọ́ lẹ́ẹ̀kan sí 08060909516.
4: Kalifa Herbal Therapy, Ọlọ́run ni àwa kọ́.
3: Ẹ káàbọ̀ padà sí iléeṣẹ́ Kalifa Herbal Therapy. Ọpọlọpọ ipe ohun ni a ti ngba bi eto si lo mo fe so fun wa pe orisirisi awon aisan to ma ba awon eyan ja ni agbo ara won elomi le ma mo idi tabi ona ti awon aisan igba wonu agbo ara lo fi ja si pe nile ise wa bi mo se so siwaju ero igba lo de wa lati le se ayewo fun yin awon elomi ma so pe ah aye lo nse mi igba lo nse mi o wa be lo to o amo ọpọlọpọ aisan be ko lo si ri aiwadi abi aini anfani lati ba egbogi bile to se dede to se koko to si lo direct se aisan to se lagbo ara lo je ka aisan to ye ko lo laarin ojo meta merin to n di odun merin to n di odun marun mo gba ladura yi pe gbogbo ti to n gbo mi eyi to ku die ninu agbo ara wa pelu ogun olohun yo kuro ninu agbo ara wa to ba ko lagbo ara yin ko ni pada si agbo ara ti wa na opolopo nkan ta nje o nse akoba fun wa opolopo nkan ta mu o nse akoba fun wa koda opolopo nkan ta nfa sinu o nse akoba fun wa opolopo wahala ta nse life yi simi si o nse akoba fun wa elomi te ba bi pe ki lo nse to po won le salaye ara de ni elomi ko le ran lati opo kan sopo keji elomi ko le dide to ba bere elomi te ba wo lokere loni to ba dola te ba ri ma pe se wo ti mo ri lana na lori bayi elomi o ti le salaye bo se nse won wa lero pe to nse yen ni o le nawo si mo jare ko le ko lagbo ara mi so wi pe o ti lo yo si ko lagbo ara re pelu ogun olohun ko si ni serisi mo lebi re ko ni serisa wa na tori opolopo aisan to n ba elomi ija aimo pato in to fa ohun lo fi ja si pe aisan mi o ko ko lo ninu agbo ara ile se kalifa herbal therapy orisirisi awon egbogi bile lati ni eje kin so fun wa a ni ogun fun aisan kan a ni ogun bi merin marun egbogi bile bi merin marun la ni fun aisan kan tori pe ba se toju okunrin be ko la toju obirin o ba se toju omode be ko la toju agbalagba lo fi ja pe te ba dele se wa ta ba se ayo fun yin ohun lo je ka mo pe in bayi ohun lo ye ke lo sinu agbo ara yin elomi o ma so pe ah mi le lomo jare orisirisi ogun ni mo ti lo be ni baye seri niyan nje mo pe yoba na lo so pe a debi ta lo ko to di pe a debi ti an lo opolopo bi te ti lo ti o si oni abayo ko ki se wi pe ko so ni abayo oni abayo ti yin ohun ni ko si nibe opolopo bi te lo te so pe o so ni abayo yen le lo mi na lo to ti ri wosan mo wa gba ladura mo de bi olorun oba ileke ola pe gbogbo ni yohun ti o ri wosan ohun ni yo dile se kalifa herbal therapy seri opolopo egbogi bile ni nbe ni gboro amọ awon egbogi bile to jade nile ise kalifa herbal therapy o dun ori o dun owo o si se dede pelu orisirisi awon aisan to nbe laye leni opolopo aisan opolopo arun opolopo awon amodi lo ja si pe a ma gbo oruko won leni a ma so pe ko si laye atijo bene ko si in tan je ko ba wa in tan mu ko ba wa in tan rin ko ba wa ise tan se ko ba wa opolopo awon baba wa laye atijo won ni duro Christ o gbe won lule ko to pe won ma lo ogun sinu agu ara won awa wa wa leni to ise o ba gbe wa lule a ni wa won ni abayo si ni mo fi so fun wa pe ile ise kalifa ba therapy in to je wa logun na ni pe bo la se fe gba yin gbadun irorun pelu egbogi ibile lona ti gba lode ti o si tun ni da wahala mi sile ninu agu ara wa mo gbogbo en to ba wa ni pe ni jakan tabi meji awon oju olohun ni le jeun ni igba ya ma nta mi ni mo ma toto atoju ori a ma fo mi aya mi a ma ja mi o le rin lopo kan si opo meji ti le sun lale orisirisi ran ko le mi o lu mo to se mo elomi ti attach o to se si nkan mi amo te ba dele ise kalifa ba therapy awa ko olohun ni gbogbo e patapata ohun ni yo di ohun igbagbe eni to ba ni bere tabi alaye tabi ekunrere lori gbogbo nta so ele pe wa sori ero bani zero 080 6090 9516 egbo le kan si 080 6090 9516 asiti kale si number 6A abule egba ni agbero gbo le kan si number 6A ni agbero ni abule egba ele gba abati wole ele gba abule egba wole ele gba rap oil wole osibite egba wole te ni ri number 6A tabi te ba ti di abule egba e bere agbero wọ́n a sọ fún yín nọmba sisi ẹ̀ ẹ̀ ti rí àkọmọ̀nẹ́wà kàlífà abba therapy nínú àwọn àìsàn tàyí tọ́jú ní ọ̀dọ̀ wa ẹni tí ò bá ríran mọ́ rárára kọ́ má dọ́dọ̀ wa àwọn kan ni wọ́n specialize lórí ibẹ̀ bákan náà òkóòru warapa wa gbọ̀n wa kú àyí tọ́jú ẹ̀ ní iléeṣẹ́ kàlífà abba therapy bákan náà mo fẹ́ kà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ló ń da ẹlòmíì láàmú tí ó máa lògùn sí tí ó dẹ̀ bùkátà òrò wa àwọn kan ni wọ́n specialize lórí ibẹ̀ bákan náà òkóòru warapa wa kú àyí tọ́jú ẹ̀ ní iléeṣẹ́ kàlífà abba therapy bákan náà mo fẹ́ kà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ló ń da ẹlòmíì láàmú tí ó máa lògùn sí tí ó bùkátà òògùn bóyá oúnjẹ lẹ́lòmíì bùkátà sí tó lè gbó pé diet therapy ká bá ti ṣe àyẹ̀wò fún yín gẹ́lẹ́ láti rí àwọn èsẹ̀ lẹ́sìn mọ̀ pé mọ́pọ̀ àwọn àìsàn ló ń da ẹlòmíì láàmú tí ó máa lògùn sí tí ó dẹ̀ bùkátà òògùn bóyá oúnjẹ lẹ́lòmíì bùkátà sí tó lè gbó pé diet therapy ká bá ti ṣe àyẹ̀wò fún yín gẹ́lẹ́ láti rí àwọn èsì àyẹ̀wò yẹn lẹ́sìn mọ̀ pé má jẹ ilé ìmọ̀ má jẹ ilé ìmọ̀ yóò máa ṣe àkóbá nínú àgọ́ ara má jẹ ilé ìmọ̀ yóò jẹ́ kí àlàáfíà rẹ̀ kò jí pépé ìrọ́dùn ni wá ni pé gbogbo ògùn tó jáde nílé iṣẹ́ kàlífà abba therapy ló ti já sí wípé oúnjẹ tí àìsàn kọ̀ọ̀kan bùkátà sí àti fi díẹ̀díẹ̀ sínú àwọn ògùn yẹn láti jẹ́ kó ògùn yẹn kó lè bá ṣiṣẹ́ nínú àgọ́ ara ilé iṣẹ́ kàlífà abba therapy ló ṣe gbòógì bílẹ̀ kan tá ń pè ní marathon extra bitters ìwọ lè máa gbọ́n marathon extra bitter fún ìgbà àkọ́kọ́ òun lo ògùn bílẹ̀ kan tó já sí pé in tá a bá papọ̀ mọ ni ó máa determine tí yóò ṣe iṣẹ́ fún tá a bá lo marathon extra bitters pẹ̀lú omi àgbọn ó dára fún àwọn tó bá ní ìtọ̀ ṣúgà tá a bá lo marathon extra bitters pẹ̀lú oyin gidi ó dára fún àwọn tó bá ní àrùn ẹ̀jẹ̀ ríru tá a bá lo marathon extra bitters tá a bá lo pẹ̀lú àdín yóò máa ṣiṣẹ́ fún àwọn tó já sí pé wọ́n ní àrùn orúnkún tàbí àrùn gbogbo ara tó ń dùn wọ́n tàbí ẹni tí ò rí nǹkan tó sunmọ́ tàbí nǹkan tí ó jìnà sí kò kí ń sẹni tí ò ríran mọ́ o ẹ máa gbọ́ mi dáadáa marathon extra bitters tá a bá mú lásán yóò jẹ́ ká máa ṣe ìgbọ̀nsẹ̀ dáadáa tó fi já sí pé ara wa ó le yóò sì jí pépé tí a bá fi yọ̀ sí marathon extra bitters ó dára fún ẹni tó bá ní malaria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ marathon extra bitters òun la fẹ́ fi dípò egbòogi ìbílẹ̀ tí máa ń bẹ nílé àwọn bàbá wa láyé àtijọ́ tí wọ́n máa ń lò láti lè máa prevent àwọn àrùn kó tó di pé àrùn yẹn yóò sòdo sí wọn nínú àgọ́ ara tí ẹ bá ní marathon extra bitters ńlé yóò máa lé àrùn jìnà kó tó di pé àrùn yẹn yóò gba àyè nínú àgọ́ ara wa mo gbà ládùúrà pé tó gbóògùn nínú àìsàn àti tí ò gbóògùn kò ní fara tèmi tí kò ní fi ṣe gbogbo àwọn alágbàtà fún marathon extra bitters yàtọ̀ sí alágbèdá ẹ ṣe lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 6090 9516 gbọ́ lẹ́ẹ̀kan sí 080 6090 9516 a wà ní nọmba 6A àgbẹ̀rò abúlé ẹ̀gbà èyí tó gbóògùn nínú àìsàn àti èyí tí ò gbóògùn kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé o a máa retí yín o dàbọ̀.
5: bí o bá dé ilé àwọn abiyamọ pẹ̀lú àwọn ènìyàn pàtàkì tó máa yí ìlera dandan ni kí o bá marathon extra bitter bẹ́ẹ̀ egbògi ìgbàlódé tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìlera ṣe àwárí rẹ̀ ní ìlànà ìwé àti egbò ilé wa àkókò ìwé egbògi amáratọ́ra ṣe apààrùn márafẹ́rẹ́ ńlẹ̀ ọ̀nà tí o bá gbà ló pẹ̀lú àwọn nǹkan tó bá fi lò ló máa sọ iṣẹ́ tó máa ṣe bí àwọn ènìyàn bá lo marathon extra bitter pẹ̀lú ọ̀sán wẹ́wẹ́ omi àgbọn ohun ògidì tí ò lábùlà àdí orógb ọgbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wà á ti mọ̀ wípé àwọn tó dáa mọ̀ dáadáa ni pẹ̀lú Marathon Extra Bitters. Ó ṣe pàtàkì láti máa rí oorun sùn déédéé. Ó sì gbọ́dọ̀ rìn gẹ́gẹ́ láì máa kákùnrin. Kò sì dára kó máa rìn kó máa mí gúlegúle. Nǹkan ayọ̀ ni kí ọmọkùnrin ṣe ojúṣe rẹ̀ ní yàrá inú. Marathon Extra Bitters, inú pálí aláràǹbarà ló wà.

0: ẹ̀fẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ yìí marathon extra bitters oògùn fún gbogbo ènìyàn ní ìlú
1: Ọba mímọ́ sọ ọ̀rọ̀ tèmi náà dayọ̀ lálẹ́ tòní. Fọ́nrán bitá ní kí n gbà aládùúrà fún gbogbo apé kí ọba mímọ́ sọ ọ̀rọ̀ wa dayọ̀. Ẹ̀yin èèyàn mi ò ṣe wà pa bó ni fọ́nrán bitá máa ló tún rán mi sí yín o. Wọ́n kéyìn àti wá sọ ọ̀rọ̀ ọmọlúàbí ká wá sọ ọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ síra wọn. Fọ́nrán bitá àwọn ni.

0: tiri lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
1: Nlẹ ti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba on ti o ba ti se ni ri ki a wo so a o le so pe bayi ni won se se iwosan re nlẹ ti gbọ lenu baba oke oyi on to ti se won fun ra won ri ni ki Olorun to lo eyan fun won eni t'Olorun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibeta to mo nbara won rin ojora arabeku ati dakole kini iyato to wa laarin meteta
0: e seun atokun idakole na tin ba obirin re sire to jaji pe ni yo le se ndede bo si ye ko si sugbon ko ne lagbara lati se elekeji arabeku ara o dide laarin seju kan si meji ara ti wale ojora ntite ara o dide keyan fe ba obirin re sire yo da igba to ranti nkan kan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si baba oke o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baba oke o ogba polo nbe lodo wa olohun si ba wa se
1: baba oke o ka ma te si waju yato si pe nkan lomokunrin aisan ise ara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
0: e seun atokun be ni gbogbo alamo ipe ni isan ni waya ninu ara nigbati eje o ba ti ri bi lo bo si ye ko mo lo to ninu isan ninu ara yo bere ma mu awon ipenija kokan wa akoko nenu penija o sese ko je se kwarin laarin seju kan si meji ka bere si mo mi elele elomi yo ma rin gege bi eni ti bata fe boyo ninu ese re karin ka ma terin elomi yo da bigba to te igo mole ni tori pe atele se o mo kan gorogoro elomi pajapaja lowo pajala pajalese elomi owo o mo gbon be ni gbogbo ara o bere si mo gbon elomi nbe o mo rin kakiri inu ara titi eni abikinu ara bere si tayan elomi nbe o ti eni le rorun sun dede kori mo fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abeke elomi o ti eni rigbon ese si dede dada eyin yo mo fa elomi so ise ese ko mo fa elomi so isa pa ko mo fa yan so awon nkan yi ipenija isan inu ara ti eje ori bi wole to ninu awon ise ni awon yi lo nsa ko ba fun awon ise yi pelu ogo lodo olohun to ba dodo baba oke o iwo gan o gba pe ni olohun be leyin baba oke o nitori baba oke o mo nkan meji ju isan ara yi ti ma so omokunrin di ole ti ko ni je ki omokunrin le soju se dede abi to ma so ara di ole ti ko ni je ke yan rin dede dada ti ko ni je ke yan le gbese dede kisale nu ma kan yan kẹyin ma fayan ọpẹ yìí kó ma roni gorogo eruku kó bẹrẹ sí ro ẹlòmí ẹlòmí ń bẹ tó jáde ìgbà tó ṣe pé pajápajá ọwọ pajápajá ẹsẹ káyà máa lu pipi kẹlòmí má rorun sùn déédéé kórí ma bẹrẹ sí fọ ni gorogo kójú èèyàn máa sú ẹlòmí ń bẹ gọ máa rìn káàkiri inú ara ẹ ni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹrẹ sí tayàn tó bá ti ní ìpèníjà yìí pẹlú agbára lọdọ ọlọrun pẹlú àṣẹ tọlọrun tí mo fi ń sọrọ yìí tó bá dọdọ baba oke o ìwọ náà gbà pé ọlọrun bẹ lẹyìn baba oke o baba oke o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Isolo Road ibẹ̀ ni baba oke o wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 abi 08022613442 08022613442
1: o lagbara o on te do ba ma ma sagbare o emi o mo wi pe aisan nu sara o ko gbogbo nkan to po to bayi o ko sinu afi be se nlaye wa o de ti waye waye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se ngbo yin won ati ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka seto yin nle opolopo awon ti ejo wa ni lana kan na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo tin pe ajegun adaye ba se iya to nbe laarin ajegun lasa ati ajegun adayeba ni ati pe ki lo bi adayeba to wa ninu ajegun todo tin
0: atokun ibere te bere ibere to lagbara pupo ni e ma tokun pupo ajegun adayeba ti mo nso ni pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ọdẹ ni wọn àná ni ajẹgun àdáyé báyìí nípa ìmọ lọ sókò ọdẹ ibẹ náà ti bá pàdé nígbà tí wọn wá bá pàdé wọn ti sàtọ tẹlẹ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin ní kẹ gbélé lọwọ òun ni wọn fi wá pèpè bàbá òkè o àdìtú tó ń bẹ nínú ajẹgun àdáyé bá ti wá tó fi yàtọ tó fi jẹ pé ní ajẹgun àdáyé bá òun ni wọn pè nù
1: kábíyèsí elédùmarè
0: tó fi já sí pé ní mo ti ná gbára mo ti ná gbòòrò mo ti lọ wá mo ti lẹyìn tó bá dọdọ bàbá òkè o àwọn náà máa rí i pé ọlọrun bẹ lọdọ bàbá òkè o tọrọ ọlọrun bá wa ṣe.
1: A dúpẹ́ fún Ọlọ́run pé ó ń bá yín lọ́wọ́ sí bẹ́ẹ̀ ṣe ń ta báyìí tẹ́ ń tọ̀ Ọlọ́run jẹ́ kó di ẹran nídìí mọ́ yín lọ́wọ́. Ẹ ká tó máa lọ ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́dẹ̀ sọ ojú òpó ẹ wá farabalẹ̀ pé torí àwọn ẹlòmíì tí wọ́n ń tètè rí nǹkan mú.
0: Bàbá òkè ó ti wà ní shop number 10E Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbá òkè ó wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe bàbá òkè ó sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 a sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ṣe àwòṣèwò fún àwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara ó sì máa rí àwọn ìpèníjà tó bá bá iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ mo nígbà ògbó tiẹ̀ náà níṣòro ṣe. Bàbá òkè ó ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọ̀lọ̀ ibẹ̀ ni bàbá òkè wà.
1: Òun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn gbéra fúyà kó kọjá sí shop number 10A tó bá ti ń bọ̀ láti Ìsọ̀lọ̀ báyìí bí ẹni pé òun lọ sí Ìkọ̀tún tó bá ti dé Jákàndé Gate bí shop méjì sí mẹ́ta ó ti rí Oyekola Plaza níwájú ṣọ́ọ̀ṣì ńlá kan Deeper Life Church tó wà ńbẹ̀ ìwọ ṣáà ti wọbẹ̀ bèrè shop number 10A ibẹ̀ ni bàbá òkè ò kalẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 08094471143 o tún lè pé 08022613442 àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé o ìwọ náà ṣe ìgbésẹ̀ wọn a máa retí rẹ nílé iṣẹ́ bàbá òkè ò ó dìgbà kan náà.
2: Kí ló
3: dé? Àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú koko báyìí.
4: Ojú lo ṣèrí ṣé àwọn tí máa bọ ẹjẹ.
3: Èmi ni mo ṣe.
4: Ẹni bá rí ẹ bó ṣe ilé fùrùkọ̀kọ̀ bí ẹni pé òye sòkìdí lẹ̀ ká tó wọ̀bù fún. Yóò rò pé irinṣẹ́ gidi ló ń kó lásìdí eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkété rẹ̀ ò ní ti tan ṣàdédàjì ọ̀nà. Yóò ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yọ.
3: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
4: Ṣé èmi ni màá ṣẹ̀ṣẹ̀ sọ fún yín pé kẹ lọ mójú tó rárá yín? Bàdá táwọn fọgá mà kárí o. Ó wẹ egbògi bàbá òkè o.
3: Kí ló wí nù? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ aráyé tó gbóúnjẹ alẹ́ rẹ fúnlógún jẹ. Ọ̀pẹ́ ẹ̀yìn tó ń roni gorogo. Ara títa jẹ, ara títa ara yúnyún. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Kẹ́lẹ́ ó máa ṣẹ̀yọ́ sérésére tàbí kó pọ̀ lápọ̀ jù. Iṣan ara tó ń buni so. Bàbá òkè o lélégbòógi atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí Shop 10A Oyekola Shopping Complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Egbèrò Ìsọ̀lọ̀ ìpínlẹ̀ Èkó ẹ pé 08094471143 08094471143 Bàbá òkè o elégbòógi débẹ̀ débẹ̀.
5: فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة
6: Welcome to Al-Madina International College, Nigeria, where education or moral and physical development of your children are KG, Nursery, primary and secondary classes are given special attention. A faith-based college in Arabic and Islamic readings, skillful citation and memorization of the Holy Quran with the best of FB. Al-Madina International College, Nigeria is funded by Dr. Fordin Abdullah Uddin Al-Imam. A subsidiary of Center for Ahlus Sunnah Wal Jamaah, our primary school section is situated at quite north in the area of Oshubu, while our secondary school section also in Oshubu is situated behind the one middle school in the community testing ground area Oshubu. Our university center is located at Al-Madina area, Old Oshubu Express Road testing ground in Wu. Contact us on info at almadinainternationalcollege.com or www.almadinainternationalcollege.com or 0814-133-3731 or 0806-289-6625 Al-Madina International College, Nigeria. Bridging the gap between knowledge and faith.
2: اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته
7: وعليكم السلام ورحمة الله وبركاته
2: أين البوء من أكملي أروا أسوار في أجماني بتعوانا ونحن يتمنى بك الاهتمام باب من الإيمان بالله الصبر على أقدار الله
7: باب من الإيمان بالله الصبر على أقدار الله
2: واني أعوال أيتام وما سفو على أي ونحن أعوان كتير من جاء أقبالك من جاء مؤمن يودودو أبي مؤمن يودودو لبنان ونحن تيامي وولو وبابا دي كلا بفل قديه ونحن سورو ونحن كان بابا دي سورو قديه أمي وولو كل وارك وما قلو واني نوعا mummy no do do lokun ati mummy no do do lomire ina ko to ko ja nigba ti a wonu oro nipa se awon ola awon ola awon nkan ribiribi ti anabi wa sallallahu alaihi wasallam to ma fi ko wa itona won won ti wa latara re o na ni wi pe ka ti o ni pe musiba baba eniyan kile re ka o Abu Awolo Kasi ati repeat e fun aleko to lo gugu en to fokan pelu wa o ti kokale ni bi ta ti mo salaye lowo ni akoko ti ko wa ni papa mara ni ijejo ewo na rapmole a o ma pade ara wa ninu olanla ile ni na bakana a jo ma wonu ile ko annabi wa lo sallallahu alaihi wasallam itele si gugu anfani to lagbara to po lo wa ni da so fun ni eko to ri ko je bi gugu muslimi lọkùnrin àti lóbìnrin òun lọ ẹka mọ àdúrà yìí torí ìdí eléyìí inú àwọn ẹkọ tí a kọ lọ òun náà ni pé a ṣàlàyé fún wa wípé àdúrà tí ànábì kọ wa nínú ẹkọ tó rí kọjá yìí sallallahu alaihi wasallam kì í ṣe àdúrà tó yẹ kí gbogbo mùsùlùmí ayé ọmọ mọ torí pé a sọ fún wa nínú àwọn ọ̀tá ti tẹnu mọ fún wa wípé kò sí mùsùlùmí kan lọkùnrin ẹ̀bẹ̀ sí mùsùlùmí kan lóbìnrin tí ò ní ní àdánwò láyé lọ́ọ̀bá tí orí ti ẹ̀tì ẹ̀ náà ń bọ̀ ẹ̀ sì pé ń sípè fọ́ wọ́n sípè fọ́ mo lè kọjá láyé kan mọ́rin mùsùlùmí kí wọ́n lọ wá máa rí tọba pàdé mùsùlùmí yìí àyẹ́bí kan wà sọ́rọ̀ lọ́wọ́ ara rẹ̀ ẹ̀ tó wá gba àdéṣe náà wà òun náà ní tíọ́rì ní ọ̀rọ̀ ẹnu ó tún gbà wá ní pírátíkà ní ìṣe tààrí ń tàn ó mùsàlàmà rọ́bí ọláwọ́ àyè
7: òun
2: náà ní àdéṣe tààrí ẹ̀kẹ́ kọ́ ọ̀rọ̀ tẹ̀mí ìtò rasúlùlọ́hì
7: اللهم أجرني في مصيبتي
2: وأخلف لي خيرا منها
7: وأخلف لي خيرا منها
2: لا أجره الله في مصيبتي
7: إلا أجره الله في مصيبتي
2: وأخلف له خيرا منها
7: وأخلف له خيرا منها
2: حديث يا جنان أم سلامة رضي الله
7: عنها
2: أنا ما بحديثي ما تقولي لك أفهم براتيكا لوان بن سالح ẹni tó gba àdéṣe wa náà ni ìyá tó jẹ́ kan náà àwọn ìyàwó ànàbà
7: mọ̀hánà sọ́wọ́
2: wọ́n gba àdéṣe wa fún wa àwọn ìwọ́n gbẹ́rẹ́ náà náà ti sọ́lọ̀ bá wà
7: náà
2: mbọ́lá wọn wà sáànù wọn wà lè lò bí wọn náà ti ń bọ́ súnmọ́ nẹ́bí tó bá ti lè lò ọ̀ sàǹfààní ìyá yìí nígbà tó lo súnmọ́ nẹ́bí ọ̀ gbọ́ orí ire tó ṣe padà nígbà tí mo ń ka àdéṣe yẹn lọ àdìgbà tá a bá ti kọjá mẹ́tẹ́ lẹ́tẹ́lẹ́ kó ti di pa ń sọ̀rọ̀ fún wa lórí atẹ́gùn báyìí náà a máa ń wo wípé ọmọ ìdákẹ́ yẹn máa gbọ́ sànàbí lẹ́nu. òfò máa ní fẹ́yìntì ọgbọ̀n fànàbí lẹ́nu. ìyá yìí gbọ́ sànàbí lẹ́nu sọ́lọ́lọ́wọ́ àyẹ̀wò tó bá rí ìwé ìwé tó ṣe ọgbọ́n mu lẹ́tọ̀ ẹ̀mẹ́ ìṣọ́lá ìwé ìwé tó ṣe tí ìwé bá ṣe kékeré ẹ̀tẹ́ lásán ẹ̀tẹ́ ti dá aláyà tìlá lókè ẹ̀mọ́ bóun bá wa ti ń ṣe súnmọ́ nẹ́bí sọ́lọ́lọ́ náà àdéṣe yìí méjì lọ́pẹ́ kásì ìyá yìí sọ rọ́bí ọlọ́ àhútà
7: rárá
2: wọ́n wà gbọ́ pé ànábì sọ fún wa wípé kò sí ẹrú sí kan ti musiba kan yoba o kere ni o tobi ni musiba
8: kan yoba o kere na bo
2: tobi ni o le musiba nesi to le mi lawo da sin so nesi musiba yi ni kan I understand o ki musiba sin be
8: musiba
2: sin be musiba re ba ni nesi gbogbo en ke ti musiba ba ba yala ni to aye ni abi ni to sin ni to ba so pe inna lillahi wa inna ilaihi raji'un
8: inna lillahi wa inna ilaihi raji'un
2: to wa da ke nbe o
8: ti wa da ke nbe
2: o ibi to ti fe gba male sunnan
8: male
2: sunna bo mi la fa male inna lillahi wa inna ilaihi raji'un so ma ki la tele ti o biore fun o ore ni bo so bi allahumma
8: allahumma
2: ajirni fi musibati
8: ajirni fi musibati
2: ulwa mugrafu min lada fu min laysa lakum ayyun latara musibatu fi kamil
8: ajirni fi musibati
2: ele ma yanu hin yan to ma balada musiba anabi lo jamai
8: sallallahu alaihi wasallam
2: ele ko ani bala la musiba ko je mu'mini
8: ko je mu'mini
2: to ri o ke fi ri to se islam gbogbo musiba to ri obo laye iyamoya lo ko re
8: iyamoya ni ke fi ri
2: muslimin to ba je ki musiba baba to ba so nkan yi to so adura ta wo fun allahumma ajimni fi musibati wa lam fun min la dalili musiba to fi ba mi wa tin tan be o wa akhlif
8: li khayran minha
2: wa je ki eyan adawo yo dun fun mi
8: Allah
2: eyan adawo igodun fun mi to ba je se pe ti adawo ba to ba mo pe eyan ro dun fun mi ko ni sukun
8: Allah ni sukun mo to ba mo pe eyan ro dun fun mi
2: lo bo lo pe ntan adawo ba o ro pe bi o se ma lo ni o en ka kare se mi mi ko ri mo je bi tun ti wa ba je yo tun ma se pe fun re
8: o
2: ma re kan ku ni yo bu ya o tun wa yi asan o tun se pe fun re o wa yi asan e ri ngo kile kan le baje wo buya to hun ti baje je kikini o baje ki o mo baje
8: o mo baje
2: awon ni to ba le si ro nuno wa akhlif li khayran minha
8: wa akhlif li khayran minha
2: wa sa dua pe wa olohun ba mi je ki ojo si pe ile oba to jo e wa lo
8: si
2: to ba je si pe eyan ba sa dua ni iya wa yin so fun pe anabi so fun
8: sallallahu alaihi wasallam
2: anabi fi ni le fo pe to ba ile ri wi
8: Ro
2: ba ile ri wi. Ma se ni ko ma ri be.
8: Ma se ni ko ma ri be.
2: Ma ni illa.
8: Illa.
2: Illa tan wi yen nkan la ni o eni kan o gbo so le o. O se nto to so illa. A se nto lo mba so bi ko so pe
8: illa.
2: To ba ti ri illa lo mo bi. To ba ti ri to ke yen ti sale se kini.
8: Yo
2: tele. Illa ajarahu Allah fi musibati.
8: Illa ajarahu Allah fi musibati.
2: Wa inna da'u a ku si ni ko si meje be. O si meje be. Olorun fun ni eni be nlada. Lori musiba to ba.
8: Ndawu
2: mo ba ni be la lori musiba to ba. Awan gba da lori musiba ni so. Ni ne be tin de kan ba gun ala sen sin.
8: Ni ga ba gun ala sen ni.
2: Wa be musiba lo je fun won ti o ba ka kun musiba. Eh le mo ri pe Olorun fun ala lori.
8: Olorun fun ala lori le.
2: Wa akhlafa lahu khayran minha.
8: Akhlafa lahu khayran minha.
2: Anabi ni so ba ya sallallahu alaihi wasallam. Ori meji lo won fun e. Yo tun wa fi nkan mi to daji n to bo mo lowo yin abi musiba re yin yo wa fi n to daji lo so ku fun.
8: Allah.
2: Ya Ummu Salama wan comment pe qalat o wa so pe falam ma to fi Abu Salama nima ti oko n ku laye
8: nigba ti oko n kuro laye
2: Ummu Salama ki se ya wa tele
8: ni se ya wa tele
2: iya won ni je tele
8: iya won ni je tele
2: eh e ba si je ya won o yeto si iya wa won na ma bu ti baba o ba da tabi ko ba to be baba won ni o
8: baba won ni
2: mo do je si pe baba re ni se si pe baba ti ni wa yo kan won na be baba wa ni yo fun won Ogu baba wa. Ummu Salama ya won ni tele tele. Gbogbo en ti ba ti si ya wa na wa Muhammad sallallahu alaihi wasallam. Ti ti o si biwa.
8: Ti o si biwa.
2: Ti si ya wa.
8: Ti si ya wa.
2: Alebiniya.
8: Alebiniya.
2: Mo ya wa baba wa. Eni to je ya wa na ni awon ya wa na wa Muhammad
8: sallallahu
2: alaihi wasallam. Ummu Salama ni ba ti oko mi ku. Ah, mo ba na ti o ta na bi so.
8: Sallallahu alaihi wasallam.
2: Don ti be ko doubt. Kuntu kama amarani
8: Rasulullah sallallahu alaihi wasallam.
2: Wa ana ma sabu kuntu kama amarani Rasulullah kiti ene de bada.
8: Wa ana
2: ma sabu kiti ene de bada. Ummu Salama ni mo wa
8: sallallahu alaihi wasallam.
2: Mo lo sunna lo yi ba.
8: Mo
2: lo sunna.
8: Ah, o se
2: sunna. Mo se sunna. Ummu Salama ni sallallahu alaihi wasallam. O ba ti se sunna ti o da.
8: Ti o da to ba ti se sunna.
2: O le mo se image.
8: Ma se image.
2: Abi to ba ti sunna sunna loku.
8: Sunna sunna
2: loku. Ah, o sunna sunna be o. To ya se pe e do re sunna. A ni bi dia e pari sunna. Sa ma pe kila pe sunna be ra ti pari o sunna sunna. Eh, so gbe lati be re do pe sunna lo si.
8: Sunna si.
2: Mo fọlọ́run ba bo o le ka ba ma.
8: Allah le ka ba ma.
2: Wo ka wo ni e ko wa dada. yayin ni ma ba lu sunna o ba ma lu sunna kini sunna na o ni inna in ba ta so bi ha ko la ti kusuju bun inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlif li
7: khayran minha
2: wa wa e kana lo wi
7: e kana lo wi
2: a so fa inu oro to popolopo pe sunna o ni pe o sa dua sa dua sa de lagun lagun abo ho abo ta abe se ru o sunna ni wa lanu
7: sunna o ni wa lanu
2: se ke kere ko je fu bo ni sunna na bi ni mo se ni ba fa akhlafa allah li khayran minhu
7: fa akhlafa allah li khayran minhu
2: alam ba fi into da jo ko mi lo o ba fi ro ko fun
7: allah allah akbar
2: tawalun tum ama bo waju
7: ama bo waju
2: to hadith ta kai si mo sala ba yi radiyallahu
7: ta'ala anha
2: tabawu yisi a re pe ninu hadith ni oro mi ji ni le ninu adua adua be mo ko ka be won oro pe inna lillahi wa inna ilayhi
7: raji'un
2: paragraph kan ni
7: paragraph
2: kan ni le wa gbona re le keji ni pe allahumma
7: ajirni fi
2: musibati wa akhlif li khayran
7: minha
2: oro keji ni olugbo na alakun le jawo na oro akoko
7: to ri pe
2: to ba so pe sunna nabi
7: sallallahu
2: alaihi wasallam oni yo la ni re odun odidun lo te ma so fun e
7: to ba so fun
2: o o le ma to en do ma tu ma mo ro na
7: en do ma tu ma
2: e ite bi mi lo wa ni gbogbo kini ni na inna lillahi wa inna ilaihi raji'un la ma jina fi musibati wa akhlif li khayran minha to ba ti ta eh eni to wa wi na ni o wa wo ni gbogbo te wi won wa sele si be ni yo sele eh to ri po ma tu ma ro lo fa eh awon yoruba na ma so bi kikiri la be kiri
7: ki
2: se mi me fa di e Bolo yi adua yi mo la lo kun si meji ala ko ko ni inna lillahi
7: wa inna ilayhi raji'un
2: ala ke ni allahumma
7: ajirni fi musibati
2: wa akhlif li
7: khayran minha
2: ala ko ko ja ko ko wuna
7: ja wa ala ko ko na
2: o lugo ala ko ni to wa nle wo na so pe inna lillahi wa inna ilayhi raji'un
7: inna lillahi wa inna ilayhi raji'un
2: e rumba nbe ti mo ni wi ni ko fe wi
7: rumba
2: o se bi to nba ti wi ma won ko to da ro o se bi to nba ti ko ko won ma ko to da ro la ẹlòmí ìbẹ̀ olódodí lẹ́fún pé tí ó sí láǹfààní gan kò nílé wí.
7: Wọ́n
2: ní ọkọ̀ pé iná ilẹ̀ tó ń gbọ́n. Adakọ̀ tó ń wípadà ó iná ilẹ̀.
7: Iná ilẹ̀ ìhìrọ̀ jẹ́
2: ó. Wọ́n á gbọ́ túmọ̀ ẹ̀.
7: Wọ́n gbọ́ túmọ̀ rẹ̀.
2: Sọ orí gbọ́dọ̀ iná ilẹ̀ wa iná ilẹ̀ ìhìrọ̀ jẹ́ ó. Wọ́n ní ń jú ewu pé mojúpa.
7: Mojúpa.
2: Ju sẹ́lẹ̀.
7: Mojú
2: sẹ́lẹ̀.
7: Musiba to mu ba mi lo
2: to ba ni papa pa re hakika re gan ni pe musiba to sele si mi ti mo fi so pe na le lawo en le roje won ni yi iwo lo mu so fun yi pe iwo lo ni
7: mo lo ni
2: eh as wa ma wa banu je ten to ni nkan ba mu nkan re okay ni se mo fu so lapo mo wa to ba ko mo pada se ko ma wo ni bi o ta re ọ̀rọ̀ ọmọ òfin mo ti ẹ̀kọ́kọ́ dúpẹ́ pé o ti ẹ̀kọ́kọ́ fi sí mi ní
7: àwòrán
2: ọkùn ọkùn mi náà kéèyàn iná lílá
7: wà iná
2: ó ń túmọ̀ sí pé aṣọ wípé ntọ́ mú ntọ́ gbà lọ́wọ́ mi musiba tó bá wọn yìí nǹkan tó ṣòro tó bá wọn yìí inú wọn náà ló ní ìwọ náà ní nǹkan yẹn ká ní pé nǹkan kan lọ́sọ̀nà mọ́ lọ́wọ́ tí wọ́n ló ní ìwọ́n kò ní ọlọ́run ló ní àwa sọ pé kí ni mo wá fẹ́ máa bẹ̀rù sí èmi gangan tí mo lè máa bẹ̀rù igan tí mo lè máa banújẹ́ gan kí ní ìṣẹ́ mi gan ta ló lè mi gan tí mo lè ọ̀rọ̀ ní ìṣòro iná lílà ó wá fi tó sọnù mọ́ lọ́wọ́ ó fi ilẹ̀kọ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́ ó wá padà sórí ara rẹ̀ ó wá ní iná èmi gan àwa gan àwa tá a sẹ́kù gan èèyàn tá a sẹ́kù gan. Lila, iwọ lo ni.
7: Iwọ lo ni wa.
2: Lo fi jẹ́sí pé kò sọ pé inna hu lila.
7: Kò sọ pé inna hu lila.
2: Ọmọ tuntun sọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ẹ ń bá mọ̀ túmọ̀ súnmọ̀ yóò mọ̀ láàrẹ̀ jẹun tí ó mọ̀ túmọ̀ ẹ lọ.
7: Yóò mọ̀
2: láàrẹ̀ jẹun
7: tí
2: ó
7: mọ̀
2: túmọ̀
7: rẹ̀ lọ.
2: Tí ó lè rẹ̀ rí iná ìlọ́wọ́ ni rẹ̀ kí á ní bẹ̀rẹ̀ wa. Iná ìlọ́ ń gbọ́ mu. Tó lọ ń bá ó wá fàdánwò lẹ ó wá ń tún sọ̀rọ̀ ara rẹ̀ pé kí ni tó ń fẹ́ máa wí fún ọlọ́run pé ìyàwó ẹ̀kú nìsín ó wá ní ìnáyí láwá ìnáyí ọ̀rọ̀ tí ó wá ń sọ fún ìwọ ọlọ́run ìbíyàwó ló kú tó ọba ní kéèmọ̀ gbọ́kú kí ni ṣe ọ̀là bó rẹ ọba tó wà ní sáà tí ọlọ́run inú lòsì ní ìdọ̀gbẹ́ eléyìí tí ẹ mọ̀ fún mi mo lò ń ga
7: eléyìí
2: tí ẹ mọ̀ fún mi mo lò ń ga. Àwọn ọkùnrin náà lè káwé وإنه إليه راجع راجع إنه لله وإنه إليه راجع انت باوينو سوما وافي إنه وشيله أوافق إنا إنا لله
7: وإنا إليه راجعون
2: وانا بني كنت صورت بني ذلك إنا لله وإنا إليه راجعون أمكو يميالا ريبي أوكي ويكو تنتو كفون الله يكو إبي ìwọ ó fi wọlé ọwọ́ amú mi inú dúkìá rẹ̀ kò tí pọ̀ káwọ́ alhamdulillah tí ó tí ó tí kẹ̀mí náà wọ́n ní náà ni kí ni yóò bí máa rẹ̀ sùúrù ni wọ́n ní àbẹ̀rẹ̀ pé ní sọ́fẹ́ náà pé ẹ̀mí mi ṣe sùúrù o tọ́bá tó wá ṣe sùúrù tán ọ wà gbókè lọ síbi pé kò dúpẹ́ fọlọ́n o náà ni step elekeji torí pẹ́ ní tó ní nǹkan ló ṣe kí ni ó mú díẹ̀ nínú dúkìá ọwọ́ àfẹ́mi sílẹ̀ ní tèmi o náà ni ọ̀rọ̀ ta túmọ̀ iná ni láìwọ̀ iná ilé ìrọ̀jì òun ta túmọ̀ fún ẹ̀ díẹ̀ rẹ̀ a máa gbóhun ẹnu tẹ̀síru tí àfa àgbà tábí ẹ̀yìn àgbà yẹn alikọ́mọ̀ tó fi túmọ̀ àyà ojúpọ̀ náà bí táwà ìgà olùgbọ́n mi alákùnrin lè tọba wòye sí di kìrìtà awo iná ni lá tọba wòye sí dáadáa a rí pé níbi ọ̀rọ̀ náà a sọ pé iná ni lá wọ́n sọ pé ọlọ́run wọlé ní gbogbo nǹkan ọ wá tún sọ pé wà iná ẹ rí pé yàtọ̀ sí iná lílà èèyàn a máa ní nǹkan tí kinní ń bá ti lọ tí ò ní padà mọ́ bàbá tó lẹ́ran tí wọ́n jẹ́ran ẹ lọ ọ lọ náà ti
7: rí
2: ìwọ tó sì níyàwó náà tí àwọn ẹtì tó kú kò lè padà mọ bọkọ rẹ tí wọn jí lọ káà rẹ tí wọn jí lọ òòrì mọ àbí ìwọ ló sì ní ṣùgbọn tọlọrun yàtọ síta àwọn ẹrẹ ènìyàn ọba tó ní nǹkan tó jẹ sí pé kí ní ẹ bá lọ báyìí ọdọ ẹ bó ní ọdọ ẹ náà ni ó tún ń gbogbo àwọn tí wọn máa ní nǹkan láyé ní nǹkan méjì náà
7: ni ní
2: nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ní nǹkan olù ní nǹkan tó jẹ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wa tá à ń sọ̀rọ̀ ìpátá tó bá ti yàtọ̀ sí allah subhanahu wa ta'ala gbogbo nǹkan tá a la ní àníkàpá lórí ẹ
7: àníkàpá lórí rẹ
2: a kàn pa ní ni a ní fúngbà díẹ gbà á temporary lè ní ìpè fúngbà díẹ ni ẹni tó ní nǹkan tán pátápátá o náà ni allah subhanahu wa
7: ta'ala
2: o náà làṣírí iná lílá
7: wà iná
2: gbogbo ní nǹkan láyé ní nǹkan rẹ temporary ni o kò lè mọ ọlọ́wọ́ tán o
7: ohun
2: tó bá ti wá mọ̀ bá ń tẹ́ tó ní nǹkan gangan bá gbà ó yẹ kó mọ̀ pé bí wọ́n kàn fi pamọ́ sí mi ní ọ̀rọ̀ ìṣọ́tò káfí lọ́rùn ròyìn ara rẹ̀ pé ó lè máa ní ìlú mọ́lẹ́kù lè yàwó aya 16 ni ọlọ́run ní lima ní múlùkù nígbà tó jẹ́ sí pé gbogbo àwọn èèyàn ní nǹkan pọ̀ láyé ṣùgbọ́n ní nǹkan original tó nǹkan láyé ọlọ́run wa ní bàbá kú sọ fún yín láyé ààrẹ ní tiwọn fapá jẹ́nu pé I am president of Nigeria lálùkì àmọ́ president ìbò sóòtún jẹ́ president ọmọ nàìjíríà lùkì àmọ́ ọlọ́run ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀
7: nígbà ní múlùkù
2: ta ló ní ìjọba àtẹ níta lọ́lọ́ láti ní
7: ìlànà
2: ìwà ìdílkọ̀ọ́ onínúwà ní 42 ìtumẹ̀ náà ní oníwà á ń na ìlà àrọ bí kẹlmù tàhà òun náà ló tún wà wájú ẹ̀ náà 42:25 ọlọ́run bá gbẹ́gbẹ́ fáyì láàrin àkìrọ̀ tó wà ní òwúrà tọ́ olùgbọ́ mi alákùnrin ẹ̀ ń bá sọ pé lóyìn tó sọ pé iná lílá wọ́n ní ilé ẹni bẹ́ẹ̀ wọ́n sọ pé mùsíbà tó bá wọn ẹni tí àtẹ̀mí àti mùsíbà tó bá mi ọ̀dọ̀ ẹ̀nà là ń padà bọ̀ torípé wọ́n ló ní wa tọ́ olùgbọ́ mi alákùnrin ló ní wa kọ́wùrú húrọ́ jẹ owó náà tó sọ pé iná ìlẹ́yìn
7: rọrùn
2: ọ̀rọ̀ fún wa pé gbólóhùn ni àwọn èèyàn máa sì gbọ́ wọ́n rò pé ikú nìkan ni a máa lo iná lílá àdéhùn ìṣẹ́ mùsùlùmí àti àtìkè ni máa mìíràn abudu àbí ìṣèlú mùsíbà gbogbo tó ń pè ní mùsíbà là máa ń lò fún. bí wọ́n ti ṣàfẹ́kùn kankan tó sọ ọ̀nàmọ́ lọ́wọ́
7: torí
2: bá a ti ń sọ ikùtì yẹ́lò mi pé tí gbàgbọ́n rẹ̀ bá sọ̀rọ̀ iná lílá
7: bẹ́ẹ̀
2: wọ́n rà rẹ̀ pé se yan ko fun yin
9: ko fun wa ni
2: a ke si ku ni kan ni wa lo
9: se ku ni kan ni a ma lo fun
2: e ja fun ala pe ju ka so yi bi en to la la fi ani sin
9: e to la la fi ani sin yi
2: se ai san kan ba
9: la so fun baba
2: ke wa se san so se ai san to ni agbara
9: to lagbara
2: e ni mi ka san to lagbara ba ba ni oluwa re sa fe ku kini yen ala fi a so ba gbo tabi en fun ni information pe eyan re kan abi nkan re kan omo sick sickness yo lagbara ya so pe inna lillahi
7: wa inna ilayhi raji'un
2: be na ni nje juwe lo
9: en tun
2: juwe lo be ju dikare kan lo te ma ji fun information ye kilo
7: yi inna lillahi wa inna ilayhi raji'un
2: wa dakam allahumma ajirni
7: fi musibati
2: wa akhlifni
7: khayran minha
2: ben ben je ko re lo ni tu wa se pe Toyota Camry
9: Toyota Camry
2: no to ba Olorun ni je won ji nkan wa
9: amen
2: sugbon ba bubu ala sami lo to en ti sin sele si lowo lo ba tin so lo o sin sele si lowo ka wa ni ko sele si to ba si adua yin nigba ti en ji lo immediately to kokko ma sai lo police station na all the police station na o sugbon kokko se na to ba ti ni si Camry won ji lo oga Camry lo pada si kini
9: lo pada
2: pada o tun agba lada lo Camry ti en ji lo en to ji lo ma gbe senje wo ma gba lada ẹni kan ni ti a ba ji nkan yẹn lọ gbogbo kígbà tó ń tì bá ti ń lò lọwọ ìwọ ọmọ gbèsè ìwọ tó ń ji nkan rẹ ọmọ àgbà kí ni wọn ní ẹsọ èso allahumma ajirni
7: fi musibati
2: ẹlòmíràn wa wà tí ọba ní hakíkọ ìmọ ìyáhùn lọ pé ọkùnrin tó jí lọ ọlọ́jọ́ tákìtì mọ́lára o last dance àbúrò nìkan ọkọ lana ẹ má lọ bàjẹ́ inú rẹ mọ̀ níbi kò tí ẹ kú ní gun mọ́ kò rí gun mọ́ tí bá sì ń gùn ún bẹ́ẹ̀ ni wọ́n máa gbẹ̀sẹ̀ sí ti bẹ́ẹ̀ ni wọ́n máa gba kí ni ta ló ní má ní tàǹsán wọ́n jí mọ́tò ẹ̀rọ wọn ni ẹ wá sí pé fún kí mọ́tò ní wọn náà sí tẹ̀ ń sẹ́kù ẹ bá ṣàdúrà fún pọ́kọ́lá oúnjẹ kó lò pẹ́ ta ló rí sàmẹ́ ẹ jẹ́ àmọ́ yẹra wa wọ́n bá ní ìkan náà ni bẹ́ẹ̀ náà ẹ̀ntí lè wó àbí àbíyàn ti wọ́n wú lé yẹn fún kò wà standard wọ́n wú bí ó ti ń wú èyí tí a bá ti lè wú tí a bá fún ọ ní ìfọ́nmọ́ fún ọ ní òpin ilé rẹ lọ́kàn wọ́n láti ní owó kò sì mẹ́tẹ́lẹ́tẹ́ níbẹ̀ lọ́sùn náà rẹ̀ bí wọ́n wà kú nínú ẹ̀rí náà wà náà ilé rọ̀jẹ̀ òun wọ́n máa jẹ́ ní fi mú sí ẹgbẹ́ ti
9: wọ́n
2: wọ́n mọ̀ sọ fún àwọn ilé ọ̀tọ̀ lọ́pẹ́ ẹni tó ọmọ ẹ̀ka kú ọmọ ẹ̀ka sì ti já bí omi gbómi fagbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó máa tí ń ṣe kú ó lòun ṣe àdúrà yẹn èyí tí ń fagbó ohun ọwá yí padà ọwá dèèyàn ńlá ọwá lówó ọwá wúlò kọ̀ wá rántí ní tó ti kéde ẹ̀sọ́gbọ́n mọ́ orúkọ mi alákùnrin yẹn tó bá tún wòye sí ọ̀rọ̀ yìí ó rí pé inna lillah wa inna ilayhi
7: raji'un
2: to ba wo ni sare pe ayin lon ni andam tutu si waju
9: andam tutu si waju
2: a wa fe tele to gbona
9: a fe tele to gbona
2: bo yen ba tele andam tutu si waju bi adua adua re lo street lo do olohun o ri pe adua yi aso fa pe e ka meji lo pin si a bere pele pe allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha a bere nbe bi ta ti bere ni pe inna lillahi
7: wa inna ilayhi raji'un
2: adam tutu si waju ayin lon ini gawo ati gbogbo n to mu yo asorenda fun olo ṣùgbọ́n ta ba sorenda fun ta ba pe ọmọ dayan lo asiri gbigba adua wa ni allahumma
7: ajirni fi musibati wa akhlifni khayran minha
2: n ta wa tọrọ n bi adua yii
9: meji
2: wa ni àpíkọ ohun tá a tọrọ hàmọ àlọmọ àti ìmúfin musibà tí ọlọrun fún mi ń láàdá orí musibà hàmọ gbogbo ẹsẹ tó fẹ́ ń tọrọ láàdá tí wọ́n sọ wípé ìwọ ọlọrun bá ń dá nǹkan mi tọ́ sọnù bá ń sẹ́kẹ́ àwọn àfọmọ́gbé náà hú ara àrọ̀jẹ̀ àìhè
7: ìlàpá
2: àwọn ọmọ ń jẹ ìyá bá jí nǹkan wọn lọ wọn fún ọ́nà kálẹ̀ wọn fa iná hú ara àrọ̀jẹ̀ àìhè ìlàpá wọn kì í sí báwọn àmọ́ gbọ́là yìí kí lọ́fà tá a fi máa sọ pé ìwọ ọlọ́run bá ń dá nǹkan mi tí wọ́n jí lọ padà tá a wá ń dọrọ ládá bí ọlọ́run fún mi ní ọyọ ká gbàgbọ́ yìí súnà níbi
7: àdá sọ
2: wọn gbọ́dọ̀ pé ń bá mọ̀ túmọ̀ súnà dáadáa tó ń gbọ́ yé yóò gbádùn ẹ̀jú ẹni tí kàn ń lò tí ò gbọ́ yìí lọ.
9: níbi
2: àlọ́ máa jí ní fíìmù sọ ìbá ti wà áhìlìfì lè ká ìrọ̀mí ní nǹkan kì í síbẹ̀ eré òun ni a máa ṣàlàyé ẹ̀ lóko tó ń bọ̀ bí ní láì ta àlà orúkọ mi alákùnrin ààyè àgbò lórí kókó ìnáwó abẹ́láwọn bàbá láàánú jùlọ àgbọ̀yé àdúrà yìí kọ́lọ́n jẹ́ kọ́wọ́ ní gbèsè ayé wa kí làgbọ̀yé àdúrà náà náà ni pé inna lillahi
7: wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha
2: assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
10: أهل السنة والجماعة.
11: الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق.
10: Oriye ti de tutamade tagba to ro ni ile eko atata ti won tin ko ni nipa imo ijele eko islam
12: pelu ede labawa to ye koro
10: Institute of Ahlus Sunnah wal Jamaa
12: omi ki eje ka dari lo
10: ayi ta won du wo omu ki eko wu ni awon oluko won danto eyen wo awon ma mahad Ahlus Sunnah wal Jamaa bi won se fi ede labawa dara to si yo kululu lenu won ile eko yi yato sawon gba ki ayo ile eko asa ajara poti la fin joko na
12: to gbagboro kan
10: mi mahad Ahlus Sunnah wal jamaa anfani wa fun awa sese ke ni pele bi
12: alhidi ibtidai
10: aidadi risalawi na wa lodo won be na ni tanawi ogbeyi ile eko yi anfani wa fun awa to so wi pe saturday and sunday ni kala ye wa fa wa e kan si won ni mad ahlus sunna wal jamaa
12: madina area tasin grand
10: iwo
12: ni pele osun
13: be le ka won tun wa ni white mosque iludu area tasin grand osogbo
10: tabi ki e pe sori ero bani soro yi
13: 086 8 1 6 0 5 7 1
10: Mad Ahlus Sunnah wal Jamaa Al Quran Sunnah Nabi Akeletiwa.
14: Eku dede asiko yi o eyin eyan mi oruko mi ni Mrs. Abike Amowo lati le ise Ambi Jewelries and Accessories oro Yoruba ni mo tun wa fun wa to ni pe irini si ni so ni lojo ba de se rin la nko ni iyen tumo si pe you are what you wear papa julo awo obirin we have to look good always we must dazzle either married or single. You may never tell what your husband or boyfriend falls for. I want to come out there for like waist chain, leg chain, body earring and the likes. Find one yawo one at our girlfriend's one. I want to come out there for more curry right. Please don't try to look like anyone but create your own fashion style. I want jewelries what more than sonic pie here le lo lo church asala too party and one one bear ele lo lo so fees ele lo lo so jar. E le lo won lo si awon shops yin awon store e le lo won ke look good ke ma dazzle e le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 e de le tun ba wa soro lori WhatsApp bakan na lori number 08023496546 and I want Jerry's running gold replica to pe e ma lo la lo pe to well there to gara e ma re won lorisirisi ni Ambi Jewelries and Accessories e ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete e le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 e de le tuba wa so lori WhatsApp bakan na lori number 08023496546 e se gan.

0: sí gbogbo ayé ṣe lè mẹ́tò agbára àdúrà ká kò sí bí ìjì ṣe lè jà tó ọlọ́run ọba ló kápá ẹ̀ èyíkéyìí ìṣòro tó bá ń dojú kọ ni ìgbàgbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́lọ́hun gan-an làṣírí tó ń tú ogun ayé palẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ tí yóò sì máa gbà fún títí láéláé anímọ̀ káyé bàbá tápà ọkọ̀ gbòógì nínú àfàdúrà jagun láti tú ogun ayé tó ń dani láàmú kalẹ̀ náà ni bàbá tápà jẹ́ síwájú ohunkóhun ẹ̀kọ́ àdírẹ́sì àti nọ́mbà ìsílẹ̀ nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ni anímọ̀ káyé bàbá tápà wà 080-3373-5570 080-3373-5570 nọ́mbà anímọ̀ káyé bàbá tápà nìyẹn kí ni nǹkan ọ̀hún tó ń dojúkọ ló fẹ́ mú ayé sùn ọ́ àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́ mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tó jò bá máa fún lóòótọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà tó sì ti káni lóru lé àmọ́ tòun ti bẹ́ẹ̀ má sọrùn kọ́ ẹni tó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hùn fún ni tí àdúrà ó sì máa gbà ní mọ́nà wà lèyẹn gbúdọ̀ kàn sí i torí wípé ọwọ́ ti bá ń dunni èèyàn kì í kìbọnú aṣọ o ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèyẹn ń kọ́lẹ̀kùn ọdún ẹ̀ fún ìbéèrè àti àlàyé nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 080-3373-5570 080-3373-5570 anímọ̀ káyé bàbá tápà ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
1: Anímọ̀ káyé àgbà tó ń lọ bí tó ń bí tuntun tó gbé tó bá tẹ̀ sí ọmọ rẹ̀.
2: Bímọ ọ̀rẹ́ ẹ̀kọ́ láńkọ̀.
3: Jẹ́ kí n bẹ́ẹ̀ni tí ọwọ́ ayé wà lára rẹ̀ ṣe.
2: Bí ti bá wo.
3: Ojoojúmọ́ ló ń pẹ́ síbi bí ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń fi lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe ádùn ló ń jò dànù.
2: Ṣó ti wá gbé ìlú anímọ̀ káyé bàbá tábà.
1: Anímọ̀ káyé àgbà tó ń lọ bí.
2: Anímọ̀ káyé bàbá tábà. Sàpànà òmónà ẹlẹ́gbọ́n rẹ̀ ló gbóná. Ó gbóná tó gbóná ní jẹjẹrẹ bí ajẹrẹ. Ewé ń bẹ ẹgbẹ́ wà. Gbóná wà dúà tó ń rún ọgbọ ayé pa ń bẹ lọ́dọ̀ anímọ̀ káyé bàbá tábà. Gbogbo ẹni tó ń bẹ náà fọ ọkọ. Aya ọmọ rere ẹni tó ń ṣòwò tó bẹ́ ń jèrè. Owáṣẹwáṣẹ ò ní ṣẹ́. Jẹ́ kánímọ̀ káyé bẹ lọ́hùn fún ẹ. Gbogbo ayé bá sọra rẹ̀ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó so pẹ́ lọ́rùn tó ló ṣòro bàdájá. Ewé tó ń tẹ gbà tẹ̀dẹ̀ àdúrà lánímọ̀ káyé òbí dáadáanù. Nọmba 51 Santos Avenue abúlé ẹ̀dá lánímọ̀ káyé bàbá tábà fìdí kalẹ̀ sí o. Tó ti ń fi ewé àtẹ̀gbò ṣe bẹ́bẹ́. 080-3373-5570 080-3373-5570
4: Ẹ̀ló Bọ́lá kú oríire.

jíjẹ́ àti ní akò ní ṣòro iṣẹ́ títí ìrìnjáde ọta ní ẹ̀jẹ̀ o bí ètò yìí ẹ̀mí lẹ́lá lẹ́lá lẹ́lá.

是透过从透过是透过这个透透过这个上的透过和透过各位，就是那个搞的，那个搞的，那个搞的没地。

0055 00 82 74 44 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00

0: Pokémon, Chili Eshiru, Tri Tradition, Tri Firefire 70, W 070-892-7444. Kakasi ni sa ni makaro salami, uma batra na mejejo, kete jo, kete to mi fun, lati kwa se, dokita kwa si, ani makaro na wata pa worldwide. Everybody, look at him again. I try to walk out. Walk out, go out. The little I'm going to have a sick as I am. You do, young man, go. But you.
1: Anumokaye Abba Spiritual Therapy. Ti gbogbo aye mo si Baba Tapa Worldwide won kale si 61 Santo Avenue Abule Egba Bus Stop ni Ipinle Eko won ni arari mo logun oro eda to ba wa lalafia ohun gbogbo lo ni agbo to ba si gba ni lowa biku omi nu re ko gbodo gbe siwaju ohun gbogbo e koju opo isile yo se yin lafani 0803 373 5570 0803 373 5570 tabi 0708-927-4444 0708-927-4444 Ohun ti agba fi jeko abe ewe bayi lo wa adara masa ise ke ko si bi seri aba je ajaneku fere ohun ka gbede ile aye eda to porukuru musu be ni olorun ko se bi eyan ni ka be ara aye ko le pa kada rada ni toto sugbon won le fowo ago seyin olorun yo pe si omo alarubarika gbogbo eyin te nsu ku eri bi omo sososo bayi ni le atare ku atare ke ki di ti e labo fun asiri gbigbadua ka lamu adua baba tapa worldwide ni keke si won wa ni santos avenue abule egba bus stop leko ile ise baba tapa worldwide ni opolopo lo je price alalobo tabi arun dile lo nba won fira awon kokoro aifojuri maje lo je imototo are ni na ma se pataki gbogbo eyin obirin to je pe wa nipase oyun ni mi Baba Tapa Worldwide ṣàdúrà pé ẹ ò jáwé àbíwẹ́rẹ́ lágbára Ọlọ́run ọba ẹ̀yin àgàn ẹ ò tó wà làbòsùn ẹ ò fi pamọ́ lára lórí èyíkéyìí àìsàn àrùn alálọ̀bọ̀ àìróorunsùn àrùn pọ́júpọ́tọ̀ àrùn ọmọléegun tàbí fòníkúfọ̀ládìde kí gbèsè ayé ẹ̀dá kó wà pa kó rí ìkẹmú lórí ìpẹ́ ẹ pè sójú òpó Baba Tapa Worldwide 0803 373 5570 tabi 0708-927-4444 0708-927-4444 won kale si 61 Santo Avenue Abule Egba Bus Stop ni Ipinle Eko animo kai baba tapa worldwide won ni mo tetede mo rire mo pe leyin anu se mi olorun ko ni fi se ara wa gbe wa de o baba tapa lo so be
2: animo kai baba tapa
3: Bimbo, ọ̀rẹ́ ẹ̀kọ́ láńkọ̀.
4: Ó ló máa jẹ́ kí n bẹ́ni tó wá yé wà lára rẹ̀ ṣe.
3: Bí ti báwo?
4: Ojoojúmọ́ ló ń pẹ́ sí ibi bí ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń fi lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò, ó fìdí rẹ ni. Bó ṣe ń ṣe átò ló ń jò dànù.
3: Tó ti wá gbìyànjú ànímọ̀káyé Bàbá Tápà. Anumọkaye Baba Tapa, sàpànà ògbóná ẹlẹ́gbọ̀n rẹ̀ gbogbóná. Ó gbóná gbogbóná ló ti jẹ́ ìjọba àjẹrè. Ewé ń bẹ ẹgbẹ̀rún wa. Gbóná wà dúà tó ń ogun ayé pa ń bẹ lọ́dọ̀ Anumọkaye Baba Tapa. Gbogbo ẹni tó ń bẹ lọ ọkọ̀ọ̀kọ̀ aya. Ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè. Ó wáṣẹ́wáṣẹ́ ò iṣẹ́. Jẹ́ kí Anumọkaye bẹ lọ́hún fún ẹ. Gbogbo We are going to share the 08-0-3-3-7-3-5-5-7-0 08-0-3-3-7-3-5-5-7-0
5: Hello, Paula! For you, what's the matter?

0: lóní. Àmì èmi ni mo ní nǹkan mi. Àmọ́ ètí mo fẹ́ lọ lórí ẹ̀ lálẹ́ yìí ni mo pè ní àmì kórìíra. Ẹ̀kẹ́ sí wọn lákẹ́, ẹ̀kẹ́ sí wọn lóko, ẹ̀kẹ́ sí wọn lọ́wọ́ ọ̀rọ̀gún àga. Ẹni wọ́n wá gbọ́ àmì ìkórìíra. Àmọ́ wọ́n wọnú ẹ̀ pọ̀ pẹ̀lú àmì àtakò àti àmì èmi ni mo ní nǹkan mi lálẹ́ tòní. Àníbọ̀káyé bàbá tẹ́pà ló so nígbọ̀wọ́ ètò ẹ ṣe o. Number 62 Santos Avenue nílé iṣẹ́ wọn wà. Ẹ̀kọ́ nọ́mbà wọn lẹ̀ kọ̀ láìfi tá a bá bá wọn sọ̀rọ̀. Àfa ńlá ni wọ́n torí nú tó túró de. Tí n bá ní àfa ríran ẹ gbà ní tí mo bá sọ fún yín. Ẹ̀kọ́ nọ́mbà wọn lẹ̀ 08033735570 Àfa ńlá ni wọn o. Wọn a mọ̀ tú nǹkan o. Ẹ jẹ́ ǹdẹ́lẹ̀ ṣẹ́ wọn pa.
1: Bàbá tó bà

0: bẹ lọwọ àwọn baba wa tó mú wọn gbé ilẹ̀ ayé rọ tí wọn tó fi bọ́ lọ́wọ́ ilẹ̀ ayé ayé ewé àtẹgbò ni olódùmarè wa fẹ́ ni kẹjẹ nìkan lọ àgbà ìṣègùn tí wọn mọ nínú ewé àtẹgbò tí ọlọ́run fún ṣe ni bàbá pápá anímọ̀ káyé ọ̀kan pàtàkì ni wọn kí ni wọn là kọjá kí ni bojúkọ kí ni bojúkọ olóhùn fún ara ẹ ti lànà àbíyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìbojúkọ ayé ìwọsà ti kàn fún bàbá pápá anímọ̀ káyé lónìí ní nọmba 61 abúlé ẹja lẹ́gà tàbí kẹ́ ẹ máa pe 08033735570 lẹ́ẹ̀kan 08033735570 anímọ̀ káyé bàbá pápá òpè méjì
1: ọ̀rọ̀ ìyẹ̀dú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab
2: Bàbá Àdínì Aisha Ọlálóńpé Mosque
1: tí wọ́n wà ní títí láyọ̀ Egbe nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
2: Imam Sulaiman Musbaudeen Akànní lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi
1: ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámì ẹpàlù ṣe ilé àtọ̀yíbà ọlọ́run ọba ọba tó mọ́ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà kankan lọ́wọ́ ẹ̀mí àtẹ̀yìn àfi nǹkan tó mọ́ ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wa torí pé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru ká tó lọ sílẹ̀hún a gbúdọ̀ wà ní ìmọ́tótó tá a bá tún sílẹ̀hún tán a wà ní ìmọ́tótó ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́ ẹ má jẹ́ a ṣe bàjẹ́ àfi ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí pé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. ọ̀rọ̀ ìyẹ̀dú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab
2: Bàbá Àdínì Aisha Ọlálóńpé Mosque
1: Egbe nípínlẹ̀ Èkó
2: jẹ́rẹ̀ o ìyẹ́ ẹgbẹ́ àpèdè Yorùbá ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club Alhaji Agbemisola Ọláàánú kan alájẹ Twins Mother Food Canteen akówọjọ ṣàṣálẹ́kọ̀ kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ àpamọ́wọ́ owó àtàjèrè ọjà bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn land láìgbàgbé Ìbàdàn Pillars Club lọ́mọdé lágbà Happy People's Club ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè akúṣe ọpọlọ a ò ní tán sájú o a ó kó èrè òkò délé ẹgbẹ́ yín ó máa lékún a ò ní tọrọ jẹ a ó máa ríná rí lò a ó tayọ nínú ẹgbẹ pẹlú ẹmí gígùn àlàáfíà la ó fi lò gbà ó àmì.
3: Èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tẹ bá ti rí àmì sí caution ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o nítorí náà ẹ jẹ́ ká rí dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
4: Bóńdé ṣe mẹ́sí tún dọ́pẹ́ ìrara àmì ní ṣílágbà fún gbogbo onímọ́tò pé àdéhùn bá rẹ̀ rẹ̀ kó ríra kò yá bí kí àwọn mọ́tò jẹ́ kí sí caution méjì máa wà lẹ́yìn púrútù wọn tó gbàkígbà ni mọ́tò lè bàjẹ́ ní pópó náà ẹ gbọ́ kí wọ́n.

ìkàkùmẹ̀sí lórúkọ tí wọ́n ń pe oògùn gbogbo ìlú àdó ọmọ tẹ̀wọ̀rọ̀ kọjánà. Adéáfún Ahọ́ntọ́lá tọ́mọ̀rún wọn máa fàṣẹ jíṣẹ́ wọn ní ìwọ Ahọ́ntọ́lá ó ń gbọ́ òróbi tó ń tàṣẹ mú ọká àtàṣẹ inú èrè ọ̀kànlélógún odidi atari àjàkà ọbẹ̀ àsùn ìdí èṣù orógbó àtòbí ìdí ògún Ahọ́ntọ́lá gbọ́dú ẹbọ o ó ń gbọ́ àṣẹ lọ́jọ́ ọdún òrìṣà oko ìlànàtọ́lá bá dẹni tí ń fàṣẹ sọ̀rọ̀ ìjẹ́ gbogbo ohun tí mo bá sọ lónìí lórí ètò ọkàṣà iṣẹ́ o elédè àpò òun mi ṣàṣẹ torí àwúyáyà kò ní wí tiẹ̀ kọ́míṣẹ̀ kọ̀mọ̀láfíà adédùnà wọ́n.

0: ọ̀sẹ̀ tó lé kọjá ó pẹ̀lú àwọn èèyàn tó wá tẹ ọ bàbá fọ̀rọ̀ màgbà lọ ní dúpẹ́ fọ́nà tí wọ́n ń pè wá náà ìdí ni wípé ìtumọ̀ àbápàdé rí látìgbà tí wọ́n ti ń rìn àjò inú ayé wọn nígbà pàdé lọ́dọ̀ bàbá fọ̀rọ̀ màgbà o àwọn kò ju àwa lójú torí àwa máa rí ìyà tí bàbá fọ̀rọ̀ màgbà jẹ́ látìgbà láéláé ni. Lónìí ní tá a fẹ́ tù nílẹ̀ sí orí ètò ìtọ́lágbára pátá gbà ni o mo sì ti yanrí lórí ètò yìí bí ẹ bá lóyà ní tó jìnnà àbí tòsí obìnrin lórúkọ olódùmarè ẹ pè é ẹni kó tóun rédíò rẹ síléeṣẹ rédíò tá a ti ń ṣètò lálẹ ìtorí ní tá a fẹ́ bẹ̀ kẹ́lù nítorí yẹ kí gbogbo wa ká kọ́gbọ́n nínú rẹ ni ọkùnrin kan ni ó ti tóbi ìgbà díẹ̀ tá a ti wà lẹ́nu ìrìn àjò ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ àmọ́ bíi tí nǹkan dúdú ó ti lápẹ̀rẹ̀ báyìí ìtumọ̀ yóò wá ṣe lórí ètò fún talẹ̀ ètò nínú wípé òun ọlọ́rọ̀ ni ọmọ tábọ́ bá ti ń ta èmi ọmọ tò wọ́n kó ní bàá dẹran dín kó wá lè bàá yé gbogbo wa ẹnu bá wa ká lọ gbogbo ọ̀rọ̀ tó wà ọ̀rọ̀ rèé oṣù sìnkú níbi ìṣe bẹ́ẹ̀.
1: Ẹ ṣeun. Ọlọ́run ọgbọ́n ó tì yín. Ṣé ní gbogbo àwa tí a bá ti jáde nídìí olóyè tọ́lọ́run sì ṣe ilẹ̀ fún wa tó jógún ilẹ̀ fún wa tá a fi ń sọlá tá a ń ta tá a sì ń rọrẹ nínú gígẹ̀. Ìtúgbọ lọ́yẹ̀ fà ó jẹjẹ lọ. Bàbá wa mọ́gàjí tó wà lórí oyè tó gbéṣẹ̀ tó kú yìí a máa ń pe àwọn nǹkan. Wọ́n máa ń yàn ní ìdílé kọ̀ọ̀kan ni a máa ń forúkọ wọn ní àdíà. Àdíà yìí òun ni wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gbogbo mọ́gàjí tí bá ń jẹ. Òun ni wọ́n rú ge òun ni wọ́n rí ta òun ó sì rí inú ilé. À ń kalẹ̀ àdíà yìí ni wọ́n wà ní òṣìṣẹ́ rẹ̀. Ó wá sí ní láàánú. Nígbà tí mọ́gàjí tó wà ń bẹ̀ tí ó kú àwọn nǹkan ti ralẹ̀ tí kò tí ì sanwó tó bá àti ìfura ní ìwé ilẹ̀.
2: Orúkọ mọ̀lẹ́bí.
1: Orúkọ mọ̀lẹ́bí. Nítorí a nípàdé tí mọ̀lẹ́bí máa ń ṣe oore tó bá jáde láti ibi ilẹ̀ ni tó bá tó ṣe kálukú ni ó fún un. Àmọ́ ìgbà tí bàbá tó wà lórí oyè tó kú tán àwa rí i pé àdí àgbà náà tó jẹ nígbà náà lọ́rùn a rí pé ó ti fẹ́ mọ òfin tí ò da ó ti mọ àpẹẹrẹ àti ìgbọ́. Àwọn ọmọ ní oríṣiríṣi àwọn èèyàn míì tó jẹ́ pé ó ti gbówó lọ́wọ́ wọn tá a sì ti fún nígbà yàtọ̀ sáwọn tí wọ́n sanwó
2: lẹ́lẹ̀
1: tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ òpin ìyẹ̀jẹ̀ lílé yìí òpin ìyẹ̀jẹ̀ gbà lílé yìí kó ètò di pé bóyá pé a ń ṣu ìwé fún àwọn tí wọ́n nílò yìí àfi kí mọ́gà ìdí mi ò jẹ.
2: Ìyẹn ọ̀rọ̀ àbúrò ọ̀rọ̀.
1: Ìyẹn ọ̀rọ̀ àbúrò ọ̀rọ̀ gẹ́gẹ́ bí sáyìn pé àwa la talẹ̀ yìí fún yín. Àmọ́ láyé ṣe ń mu o ti ṣe mọ̀dàrú tó pọ̀. Gbogbo àwọn tó dágbà lágbà àgbàlagbà ní ilé wọn pé pàdé máa ṣe máa ṣe pàdé. Ẹ jẹ́ káwọ́ náà má ṣe má ṣe yàn lọ́gbà jí mi kékè mi ló kọ́ mọ́ dàrú. Àdíà yìí náà ló dìde. Bí ṣe fọ́tọ́ sókè mi fojú gbà. Bí ṣe fọ́tọ́ sókè mi fojú gbà. Àwọn bàbá àwọn máa rí pé wọ́n ti mú nǹkan kan nínú tábí àjọ náà tó fi jẹ.
0: Ẹjẹ́ ń tàn mọ́lẹ̀ síbi tọkùnrin ìbọ̀rọ̀dé tí mo fi yí ohun rẹ̀ wálẹ̀. Èmi parí ètò tán léṣe rídìí kan tó gbajúgbajà. Iléeṣẹ́ rédíò kan tó gbajúgbajà nípínlẹ̀ Tòsun lọ́jọ́ tààrú yìí ni pé ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí ẹni tẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ yìí wọlé. Ń sọ̀rọ̀ rẹ̀ pé ìgbà tó dọjọ́ kejì wọ́n tún mi pè. Àwọn ń tọ́jú ọkọ̀ ọ̀sìn mẹ́ta sóṣù kankan tó láǹfààní àti fojú rẹjú. Ìgbà tí mo wá bí ọ̀dọ̀ alàgbà tó ń gbóhùn lẹ́nu rẹ̀ yìí gbogbo ìgbà náà kò ní ìsọ̀rọ̀ jáde lẹ́nu mọ́. Kábíyèsí ìṣòro lódìmarè. Ẹ̀rù ń sọ̀rọ̀ wípé mọ́gàjí àwọn ti gbéṣẹ̀ ṣùgbọ́n ẹni tó gẹ́gẹ́ bí àdíà mọ́gàjí wà nípò ilẹ̀ ẹni tó ń tọ́ka sí tó ń pè ní àdíà òun ni a máa jẹ́ gẹ́gẹ́ bí abẹnugan tàbí a lè pè ní báyà bí akọ̀wé àbí pa mọ́gàjì ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ tó ṣe ní kàyéfì mo gbà ládùúrà fún olùgbé ètò yìí bó ti ń gbọ́ mi bẹ́tò fún balẹ̀ ètò mi pé ayé òní sínú àti ẹmu tọmọtọmọ lásìkò onídùbárì ẹjẹ́ àtẹ̀wájú torí ẹni tó gbọ́rọ̀ lẹ́nu àyè ìlú ayé ìsẹ̀mí ayé rẹ̀ gangan ń ṣe lálàyé mu ìjà tó ń tẹ̀sán iwájú pẹ̀lú ẹ̀ àmì mọ́yọ̀ǹda nọ́mbà bàbá fọ̀rọ̀ lọ́gbọ̀n fún níbi tá a bá dé yìí nínú ẹni lè ṣe mí ẹni bá ń sọ wípé kò tó sí ní tọkàn fáwọn nínú ayé àwọn aráàjọ ń ti gbé gbogbo ẹ lọ àìrìn jìnnà rẹ ní ọjọ́ aláàbò kí ọ̀kẹ́rẹ́ o bọ̀bá rí ìsàlẹ̀ jù lórí bí wọ́n ti ń fojú òbílẹ̀ ayé jẹun bàbá fọ̀rọ̀ lọ́gbà ní tọkàn fáwọn wọnú ayé ìdí mi tó já sí wípé àwọn iṣẹ́ ọ̀nà tí iṣẹ́ ìyá mi ọba gbọ́ ayé ń bẹ ọ̀rọ̀ ń ṣe orí aláàárẹ̀ ìta ti tọ́jú kan ìlà fẹ́ sọ ni àbáláìsàn ara àbárò ara àbúrò àwọn tó wọn ti lò wọn fún tẹ́tí ní connection nípa gbígbàdúrà ìdákẹ́ àbáwọn tó ti jẹ́ pé wọ́n ti rò pé àwọn ti ṣubú àwọn olùdíje máa ń lo ayé tó wọn ti lè bàbá fọ̀rọ̀ lọ́gbọ̀n fún kí wọ́n sì dìbò padà tiwantiwa ń bẹ tọ́kọ̀ fáàmù nínú ayé o tìbílẹ̀ ta bàbá wa wà tó tó dòwò tọ́ ìgbà tí ń sọ̀rọ̀ yìí dìbò lọ́wọ́ àwọn bàbá fọ̀rọ̀ lọ́gbà nọ́mbà bàbá fọ̀rọ̀ lọ́gbà ni ẹ̀mí gbà gbogbo tọ́kọ̀ yìí gbọ́rọ̀ dé àmì ẹgbà nọ́mbà bàbá fọ̀rọ̀ lọ́gbà ni 090-6483-3400 tàbí 090-8346-9898 090-8346-9898 Bàbá fọ̀rọ̀ lọ́gbà ń bẹ ní nọmba 17 Bassi Street Orílẹ̀-èdè Bọ́stọ̀ Ẹgbẹ́dá Lẹ́kọ̀ọ́ Pété aago méje òwúrọ̀ wa nílẹ̀ ìpàdé owó tí wọ́n sì ṣe kalẹ̀ tí gbogbo olùtúmọ̀ wa láti rí wọn.
1: Ìgbà tí ó bá lọ tí wọ́n bá bọ̀ bí ṣe gbọ́dọ̀ bàbá yìí sọ̀rọ̀ kò dáa.
3: Àwọn àgbàlagbà
1: ní ilé. Àwọn àgbàlagbà ní ilé ilé dìde o àwọn bàbá yìí pẹ̀lú àwọn bàbá tó ń bí àdé àjọ náà wọ́n lọ sí ni. Ní bàbá tí ẹ bá ń bẹ lọ́yẹ́ ó túbọ̀ láti lọ dáhùn bàbá yìí lórí. Àsọ̀rọ̀ tí ò sọ fún ìkájọ́ náà àsápadà yẹn ojú ni ọ̀rọ̀ náà ń dúró wọ́n padà yan mọ́gàjì ni. Bàbá ètí mo kàn ní pé a ti ṣèpàdé lẹ́yìn ẹ̀yìn àkóso ìpàdé mi èyí ká wá ṣe kẹ́yìn tó fi di wípé ètí ìṣẹ̀lẹ̀ sí mi lọ́wọ́ lọ́wọ́ yìí wọ́n padà wọ́n ṣẹlẹ̀ ní pé ìpàdé náà rẹ̀ àṣẹ owó kan tí ó ń gbé tí a jí ààyè ti gbà tó ti ká lẹ à ń pè ilẹ̀ náà ní éékà mẹ́ta lọ́tà
3: tó ti gbà lọ́wọ́ àwọn
1: èèyàn éékà kọ̀ọ̀kan sì ní.
3: Sọ́sì pé jíṣẹ́ fún
1: mi àlẹ́bí. Jíṣẹ́ náà là ń sọ yìí. Eéka kọ̀ọ̀kan ọwọ́ jẹ́ plọ́ọ̀tì mẹ́jọ mẹ́jọ ọwọ́ jẹ́ plọ́ọ̀tì mẹ́jọ mẹ́jọ lọ́nà àmẹ́ta. Owó tó ṣe tàjọ́ náà lọ́hùn-ún ó lọ lọ́wọ́ 30 million ó bèrè kan àti níwájú òun ní wọ́n pe ìpàdé ìgbà tó fẹ́ lọ́ọ́ tó fẹ́ lọ́ọ́ sọ ìjọ ọ̀gá sáwọn àgbàlagbà lé àwọn àgbàlagbà tí wọn wà nínú ilé wọn gba iṣẹ òní ní nǹkan tẹ ṣe
3: tí ọdá
1: ẹwọn fún ilé sí tí mo sì ní gbọ nǹkan tí mo lẹyìn fà ó dìjọ wọn.
3: Ẹ̀yin jà fún
1: àlẹ́bí. Ẹ̀yin jà fún àlẹ́bí àti òun ti gbé mi lọ bí tí òun kò gbé mi lọ.
3: Tẹ́yìn ò sí mọ̀.
1: Mi ò sí mọ̀ wọ́n ṣàpadà sẹ́tù mi mọ́ta ní ọjọ́ náà ó padà sógbó náà yìí pé òun ó dá iye kan padà fún àlẹ́bí.
4: Ta máa sọ̀rọ̀ fún ẹ àtẹ̀gbọ́n. Ọ̀rọ̀ làgbọ́ ní ṣẹ́gun ilẹ̀ lọ́lọ́run. Ọ̀rọ̀ làgbọ́ ní ṣẹ́gun ilẹ̀ lọ́lọ́run.
5: Ó tún ti dé wọ̀lú o. Bàbá fọ̀rọ̀ làgbà. Jágájágá.
6: jẹ nínú ewé àrùn jẹjẹ ogun fọrọ lagba kó gun ayé rẹ di tànọgá ọmọ ewé nínú ewé olúmọfò níran olúbikin abami ọyẹlẹ tí ń yẹ kú òun àrùn dé ẹ wá wo bí ogun ayé gbé ń wọlẹ bí ẹdùn àrìrà níbi ká fojú kan wò gbé káró gun ayé tí ń jani ní kedere bàbá fọrọ lagba ní ẹ fọrọ lọ ó jẹ kí ká tọjú ẹni nílànà àwọn baba ńlá wa bàbá fọrọ lagba ní ẹ fọrọ lọ ó tún jẹ ká lo ewé àtegbò lọnà àtìgbà lóde bàbá fọrọ lagba ní ẹ fọrọ lọ ó ti ṣeéṣeéṣe ayé rẹ ò lójú ẹyọnú ayé ni wọn ń fẹ ẹbẹ àwọn àgbàlagbà ó tún bá ní ibẹ elédùnmarè fún èyíkéyìí ìpèníjà tàbí ìṣòro ogun ayé tí bá ń bá ní fínra tètè má bọ ìwọ tó jẹ pé bọ ọba ti jàjà sùn lójú àlá eegun ní ilé ọtọ̀tán tòru ogun ayé ní ń fi ọlá pé ó ti ṣiṣẹ́ títí ayé rẹ ò lójú mátara máa bọ̀ wá gbà wòsàn nọmba 17 basic street orin ló pé bus stop ẹgbẹ́ dálẹ́kọ̀ òun ni bàbá wà tó ti ń ṣẹ́gun sẹ́tẹ̀ ogun ayé ti ń kó ni róró ẹ pé bàbá fọ̀rọ̀ làgbà sórí nọmba yìí o 09064833400 ọ̀rọ̀ ogun ayé kankan ò ṣeé mú ní tábẹ́lú ẹni tó mojú ewé tó tún mojú egbò làásàtọ̀.
0: ọkùnrin tẹ̀ ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ yìí ń lọ́gbà ní ojú ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí pa àbí akọ̀wé bàbá mọ́gàjì ilé wọn àná tó gbéṣẹ̀ ọ̀kan lé mọ́gbọ́n ń bàbá wa ó tún wá lọ talẹ̀ mọ̀lẹ́bí over 30 million naira oko da sapo ibe yen ti wa jo wa bi ni oju ara won leyin abalo babo be igbese ti wa waye ni igbese be na bi ni sugbon leyin oro ti won fa oro yi ti igbese ta lo waye waye tesi gbo lenu alagba lowo waju eni te gbo ninu re yi ọkàn tó ní ẹkọ a wàhálà wọlé tọ ìdààmú wọlé tọ ẹsẹ rẹ ó kó tiẹ lórí eré pẹlú alàgbà tó ń gbọrọ lọnà rẹ yìí ọmọ tó tiẹ lórí sùn kábíyèsí lẹdùmarè àgbà mi ṣe gbogbo ẹdá tó ń gbọ agbẹtò fún talẹ ètò ní wọn pé.

tí bàbá tó pa bó sà tí bàbá tó pa bó sà bàbá jẹ́ kó yí wa ó ní ọlọ́run ni ó gbé mi wá sí àyí ní fún nǹkan mi ò bá ti ṣẹlẹ̀ sọ́tàá mi.

0: agboyele ni moju le ja idaba bi aro iki se moju opele se won na ti gbo nipa agbojo nisogun ibile nle baba faro lagba eyin olorun daju se farawe tolorun fun ni imo ijile nipa ba ti se fi wi atebo se to bi yike ya isara arun atari ara to ba nba ni farafira teyin o si lalafia pipe pe lati leyin olorun ti won na ba sakiyesi oniruru ipenija ni wa gwara re matagulu tuku si baba faro lagba ajogunba agbara nbe lowo won pelawon ede oju orun ti won lo leyin odun meje ti ajagbe won ni luoke ti won se pada seriwale asiri si awon baba wa yi atijo nbe lowo won iwo na kan si won lori ise ti omo dede jankari wo ti ko ni loju losan gan arubo orere loniru iru oda won tun ba ni be lohun lori igbega lori ise teda ba nse teyin o si ma tawara wara lai ni ni ipalara iwo na gbera nle ma sose baba foro lagba dagba iwogbe tiri na ri asiri ogun to nja ni atun gbogbo to pa mo kedere tona abayo si n tele leyi osoka baba foro lagba nbe ni number 17 Basi Street ore lo pe bus stop egbeda leko telephone 09064833400 tabi 09083469898 baba foro lagba eku ise ori na se kanakana ori iroko ti fura kiraki agbigbo ori oda ti fura gajigi ra gajigi
1: eje nduwa lere bere kan si meji ni oro tokunrin te n gboro lenu re se lalaye eje aburu nbe nbi wipe mo pa ojo ola awon omo wa danu tokunrin yi fi tako eni to gege bi akowe abi pe baba magaji ana to n ta ile famili ni takuta eje aburu nbe nbe bi se oyaju lawa pe wipe ma ta n baba wa mo le mo yóò gbọ́n bàbá wa gàràgàrà àpèndà rẹ̀ ohun tó bú ọkùnrin yìí kàn kó tó di wípé aláǹfààní àtijọ́ pàdé ẹ̀rí ó sọ létò kan làwọn gbọ́ èmi sì parí ètò tó ń pinlẹ̀ tòsúlọ́gbà wí lára àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí ó pè fipè kó tó di wípé lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta ní máa yọjú sí i ìgbà mórí alàgbà tẹ̀ ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ yìí kò lè kó ọjà yìí ni kò sí ẹni sọrọ kankan jáde mọlẹ nígbà náà kó tó wá dé wípé ìwà tọwọ bọ ìwà mọlẹbí tí wọn pè padà ní àfi ni wọn máa gbé bọ wọn sì wú òkè tó bá gbé dé iṣẹ bẹrẹ lórí rìn ju ayé rẹ tọ àbálọ bábọ bí abádéré o gbogbo ìrò túwò wá ìdẹǹdẹ yìí ẹgbẹ ntọkùnrin náà sọ jáde lẹnu bàbá ní ọlọrun yọ ọtá gbé ọ wá ó ti sọ bóun mò ń sọrọ yìí owó ò

0: tẹ́lẹ̀.
1: Ẹ̀kan kan ló wà ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. A kò wá gbọ́dọ̀ gbọ́dọ̀ méjì kan lẹ́nu ìlú ọwájú sí i. Àwọn kẹ́ẹ̀ tó gbọ́ nọ́mbà bàbá fọ̀rọ̀ màgbà rí nọ́mbà pẹ̀tọ́lọ́ àpòsó rí àpòrọ́ náà báyọ̀ àpèjìdé àpèjẹ́ èèyàn nínú ayé 090-6483-3400 090-6483-3400 090-6483-3400 ní bàbá bá fọ̀rọ̀ làgbà.
2: Bàtí bàbá oṣù bàbá bí èrò ọ pé ìyá wa pẹ̀lú tálà jọ ń jà sí ilẹ̀.
3: Bàbá bí yín dé
2: ìlú. Bàbá bí èrò lọ́wọ́ mi bẹ́ẹ̀ ẹni tí ìyá ní pẹ̀lú ẹnìkan kọ̀ ọjà sílẹ̀ kí làkàyìn ìwọ́ tó wá sí pé bẹ́ẹ̀ ni bàbá bí tálà jọ ń jà sí.
3: Bàbá bí yín dé ìlú.
2: Bàbá bí èrò lọ́wọ́ mi bẹ́ẹ̀ ẹni tí ìyá ní pẹ̀lú ẹnìkan kọ̀ ọjà sílẹ̀ kí làkàyìn ìwọ́ tó wá sí pé bẹ́ẹ̀ ni bàbá ilẹ̀ mọ̀lẹ́bí tí wọ́n ń ta òun ni àwọn pẹ̀lú bọ̀dá wa kan tó jẹ́ àyà àjọ náà làájọ ń fà
3: látọdún
2: díẹ̀ sẹ́yìn.

0: kan ko to ya bi ajo na mo lo para wa si mo le bi ni ipo ni mo si to se yi fun mi ki mo si ni ko mo da won agbalagba mo ni agba ko le lori o ki mo lori ki ni ko ni ko mo ni o mo ta dukia ile ko mo ta ni ta kuta ni tori to ba ta ni ka tu ta mo ta ki na won mo wa go de ba o ta nítorí tó ní ṣe nínú tó fi dìbò gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ sí mi bàbá ìdúpọ̀lẹ́gbẹ́ ọlọ́run ẹni tí ń gbé ní pátápátá iye tó ṣẹlẹ̀ sí ọlọ́run ni tó ṣẹlẹ̀ sí ìgbàgbọ́ bàbá ẹ ṣe nínú.
1: Yẹnẹyẹnẹ kẹ́ni lè ṣe mí pàtàkì lọ́wọ́ olódùmarè àwa dúpẹ́ àwọn bàbá fọ̀rọ̀lọ́gbà ibi wọn bá ṣẹ́ dé. Mo fẹ́ kó o tún kẹ́kọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀ ayé bó ṣẹlẹ̀ arákùnrin tàn wá kọ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. Mátà tán lọ fáàní o báṣà àwọn ọmọ ìsìn wa ló ti gbó fáyà rẹ̀. Ìṣẹ̀lẹ̀ alàgbà yìí ìṣẹ̀lẹ̀ tó ó gbópin díẹ̀ ni. Torí bẹ́ẹ̀ ni ó tún máa ṣòro padà. Èyí ń lọ ni ẹ ń bá rí tẹ́lẹ̀ tó bá tọ̀. Àsọgbọ́kùnrin yóò tún wé ìṣẹ̀mí inú ayé. Ẹni tá ti ń fẹ̀mí pọ̀rọ̀ ikú fún mi. Ẹnì fi ń bọ̀ wípé kìí ṣe nípa ipá tàbí agbára mi lórí àwọn ètò ọlọ́run ló ń bá mi ń ṣe é. Ọlọ́run sì ti lo àwọn onírúurú ọ̀nà fún ìtòsílẹ̀ ogunlọ́gbọ̀n ẹ̀dá tó wà nínú èdè. Àwọn adúpẹ́ lọ́wọ́ ẹni tó lọ́n fi ṣe igi lẹ́yìn ọgbà ètò yìí bá fọ̀rọ̀ làgbà tí wọ́n jẹ́ ọ̀gángan ni tálákẹ́ sọ. Nǹkan ń bẹ nínú ayé òótọ́ lẹ́gìtì sì wà nílẹ̀ Yorùbá wọ́n ọba rìn dédé àyòótọ́ ọba ń bẹ̀ bàbá fọ̀rọ̀ làgbà sí àpínṣe. Gbogbo ẹni tó ń pè lábẹ́ àsùwò nọ́mbà bàbá fọ̀rọ̀ làgbà tẹ́ ń béèrè fún lélẹ́yìn ní tìlẹ́kọ̀ọ́ ni wàá lè sọ pé ìjọba ẹni wọ́n lò àmọ́ látàárọ̀ lọ ẹ máa ń fàní àti bá wọn pàdé láago méje òwúrọ̀ ságo mẹ́fà ìrọ̀lẹ́ ní olú-iléeṣẹ́ wọn tó wà lẹ́kọ̀ọ́ akéte. Kótó di pé wọ́n padà sí ìlú òkè ìwọ́n náà láǹfààní àti rírun kọjá àǹfààní wọn wọ́n wà ní nọmba 17 Passy Street ìrìnàpò bus stop ẹgbẹ́dá lẹ́kọ̀ọ́ akéte. Nọ́mbà bàbá fọ̀rọ̀ làgbà ní 090-6483-3400 egbògi maworo tó jáde láti lè ṣe bàbá fọ̀rọ̀ làgbà. Àwọn ọkùnrin wà fún o ó ń sọkùnrin di akọni ó ń gbà wá kúrò lọ́wọ́ sísun lọ. Àwọn ẹni tó ti lẹ lágọ̀ ara ọkùnrin tó ẹkú dọmọ lábìrin tí ò lè dọmọ. Egbògi maworo ní rìváì gbogbo nǹkan yìí yóò sì tún dá àlàáfíà tuntun tó pé padà sáwọn. Àwọn ibi tó ti bá egbògi yìí pàdé lẹ́kọ̀ọ́ akéte rèé lẹ́yìn náà bá fẹ́ jà lágbàtà àbí fẹ́ rà á. Ẹyin tẹ́ ẹ wà ní kéwù àtagègbè rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ máa lọ sí nọmba 14 Oyèbánjọ́ ní ọf ẹnẹ́bìjù kẹtù Lagos ẹ bèrè.

0: pàdé kó máa bọ́ so ní gbogbo káti ìrìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹni àyà rẹ̀ ó máa jáni ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìtàì kẹ gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì inú àgọ́ rẹ̀ tó bá ti ń ráwọn nǹkan báyìí.
1: a wà ní nọmba ti amoka street délé ara bus stop off abaranjẹ road ikun gbogbo bíi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tún roundabout ẹ̀wọ̀ márùá tó ń lọ sí abaranjẹ road tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ abaranjẹ road ní kẹ́ bèrè ẹlẹ̀ ní délé ara bus stop apá ọ̀tún yẹn lẹ́yà sí number 20 asuri délé ara bus stop off abaranjẹ road nílùú ìkọ̀tún lẹ́kọ̀ọ́.
2: bàbá àgbà tẹni bẹ́ẹ́ lójú ni kẹ́ ẹ máa sọ pé ìkọ̀tún jìnnà ìrẹ̀wẹ̀sì ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná kẹ́ ẹ gbéra fún un báyìí pé ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ́ lójú ní number 2 mọ́kà street délé ara bus stop off abaranjẹ road nílùú ìkọ̀tún. ìkọ̀tún
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
3: 08021-6859 08061-6859
0: ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn ò tàkùbà àwọn mí ò tẹ̀ láwọn ò fẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ mọ́ sọ bẹ́ẹ̀ ẹ mọ́ sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó ọdún ẹ̀ ìjágun ara rẹ̀ ń jọ tọ́jú ẹ̀ tẹ̀bá wa dé mà nínú àlàyé náà má bá a bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójó bá ti dé n ta kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgọ́ ara mo ògùn kò ṣiṣẹ́ ò sí bẹ́ẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
1: a wà ní nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún. ìbánisọ̀rọ̀ wa ní 08068216899 08068216859.
0: ìwọ dá ti ní dogun fún bóyá ọrin wọnkú wọnkú ọrin ọ̀ǹtẹ̀ kòlùbà ẹlòmíì máa pariwo ni ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe ń rìn ni ó máa jókòó. gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ máa rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí ara nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ ń kú abẹ́gbẹ́ kara ń kú tọ́ tètè jáde báyìí kọ́ máa bọ̀ fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewé tegbò.
1: ní nọmba 20 amoka.
0: ẹ wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ máa rẹ́rìn ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́ abẹ́gbẹ́ kara ń kú tọ́ tètè jáde báyìí kọ́ máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewé tegbò.
1: ní nọmba 20 amoka street délé bus stop off abaranjẹ road ìkọ̀tún.
0: lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú fún ìtọ́jú tó péye ọ̀rin wọ́nkú wọ́nkú ọ̀rin ọ̀ǹtẹ̀ kòlùbà àtẹni di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà mi máa ń bọ̀ lọ́kàn báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ kí tiẹ̀ tó bá ti rán pẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra
1: báyìí. délé ara bus stop off abaranjẹ ìkọ̀tún.
3: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08061-6859 08061-6859.
0: gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí dé tán bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìní dogun ni àti ṣègbọ̀nsẹ̀ ni tẹ́lòmíì tí bàbá náà ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀ nílé bá sọ̀rọ̀ nítorí pé lè náwó ságọ̀ rẹ̀ àfi oríṣi kò sí nítorí kó rà fún ìnáwó tí ò ní má fira yín ṣeré àgọ́ ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ mọ́ sọ bẹ́ẹ̀ gbogbo ara lóògùn kò sí ẹni tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ọ̀lù kò sí ẹni tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà ẹ á ti mọ̀ pé àdúrà ti gbà lé ni tó bá ti ń rápẹ̀rẹ̀ pé bóyá ọ̀n rìn bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ á mọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apárò mi ẹgbẹ́ kara àti gbéra gan bábá ní patíyà ìwò ò lè lọ ogun lónìí ogun la ọmọ ní òní járógun à ń gbé ní ṣùgbénìtàn à ń gbé ní ṣùgbénìtàn àmì rí o àti mágidi mọ́pọ̀ ẹ̀ka tó rìn ọlọ́ọ̀dẹ jẹkẹrí ṣùgbọ́n àdúrà lásán ràn jù ká gbé ìgbésẹ̀ ìkọ̀tàn ojú ọlọ́kọ̀tàn ń bẹ lọ gbogbo ọ̀nà tí sọ sí kejì bá fi wà lágọ̀ rẹ tó ń fura sí tètè máa bọ̀ sí.
1: number 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún.
0: lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
3: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
0: ẹ ti kọ́ lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án bá ti di parí kẹ fi máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fi ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewé tegbò tí ó mú kára kébékébé ṣàgbàdéwé márúgbó ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ kìlọ́ ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fewé àtẹ̀gbò sọmara yín lóore ẹ lòmí ò tí ò tọ́jú mọ́tò ẹ̀yin náà ó rí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mọ́tò tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ bàdà bíbí tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀ mọ̀ kó lè tó tójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu wọ́n ń gbádùn tó ìjọ tọ́jú ara ẹ̀ rí tán máa ń sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìn ra àwọn tí wọ́n ti rọ́nà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú gbogbo bíi tí mò ń dé pàdé àná máa ń ṣe fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ nǹkan mí ni gbé kàrá ro mí ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti.
1: ní number 20 amọ

0: àtẹ̀ní bẹ́ẹ̀gì lójú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08082168 59. Àbí kó lọ kàn sí wọn.
1: Bàbá àgbà wà ní ti Amoka Street, Dele Ara bus stop off Abarajẹru, Ikọ̀tún, Lagos State.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá àgbà 08062168 59 08062168 59. Wá ká gbàfojú inú àsì fi tìta wò.
2: Bàbá àgbà àtẹ̀ní bẹ́ẹ̀gì lójú ṣe o. Ó rẹ gbòógì bàbá àgbàdúrà mi gbà.
3: Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Mrs. Abimowo láti iléeṣẹ́ Ambi Jewelries and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni wọ́n fún wa tó ní pé ìrínisí ni ìsọni lọ́jọ̀ bàdẹ̀ ṣe rìn ń koni. Ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ, we have to look good always. We must dazzle. Either marry single. You may never tell what your husband or boyfriend falls for. Wọ́n ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain, leg chain, bold earring likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kò dry. Please don't try to look like anyone but create your own style. Àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí, ẹ lè George, Àsàlá 2, Party, àwọn wà ń bẹ́ẹ̀. Ẹ lè lo wọ́n lọ sí, ẹ lè lo wọ́n lọ sọ́jà. Ẹ lè lo wọ́n lọ sí àwọn shops yín, àwọn store. Ẹ lè lo wọ́n kẹ look good, kẹ máa dazzle. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546. 08023496546. Ẹ̀dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí wa bákan náà lórí nọ́mbà 08023496546. Náwọn jewelries wa ní gold replica tó yẹ pé ẹ máa lò lálòpẹ́ tó ẹ̀tú gara. Ẹ máa rí ewu wọn lóríṣiríṣi Ambi Jewelries and Accessories. Ẹ máa rà lówó péréte, a dẹ̀ máa deliver fún yín lówó péréte. Ẹ lè pe Ambi Jewelries and Accessories 08023496546. 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 02349 6546. Ẹ ṣe gan.
4: Ibi tó lọ́rùn gbìn ọkọ̀ arúgbà bá olóòtú ọfà ara. Bí ọlọ́run kò gbà lọ́wọ́ ògùn ọfà ara. Ní ilé àti ń tàrí lọ́nà àdáàbí. Tí ọwọ́ àfiẹsẹ̀ ẹni ń bẹ̀ tó bó ti yẹ.
5: Ká máa rìn ṣó. Omi ẹni tẹ ẹ̀gún mọ́lẹ̀. Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan. Kálẹ̀ mú tàbí ra ògiri mú. Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu. Wákàjọ sí lọ́nà pápọ̀ 08054-0401. Sọ dáadáa o 08054-0401. Ọfọ ara ò ṣe é dúró wò ìgbọ́ náà ṣú.
6: Ẹni dé ìwòyí gbogbo ẹni tó láǹfààní láti máa gbẹ̀mí ẹ̀yà kan sí lélẹ́yìí tó ní ṣe pẹ̀lú ìlera rẹ̀. Oore tẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé fẹ́lẹ̀ mí tó kó jẹ́ kájọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yìí. Bàbá ẹ̀dákọ̀ bá ń dákọ̀ yí fáwọn aráalé ká mọ̀ pé lóòótọ́ yìí lẹ́wọ̀ kúlò pẹ̀lú mi.
7: Ẹ kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́n lórí ètò yìí bí ti ń lọ lákòókò yìí. Àìrẹ́ fún ọ̀tá méjì o, èmi ni bàbá Akintola ń gbìn olóòtú ọ̀fà. Ẹ̀yẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí tó san ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àṣegbáyé pẹ̀lú àlàáfíà. Pàápàá jùlọ bárọ̀ bá dọ̀rọ̀ wúwo bá a ti lò ó ti ṣe é rí bó ṣe yẹ orí. Báwọn bàbá wa ti kí o tó fi lé àwa náà lọ́wọ́. Bó ṣe jẹ́ pé ayé náà da òyìnbó tó kò dé agbára ewé àti gbòkù. Ó ń ṣiṣẹ́ bí ọ̀nà wà láti ìgbà pípẹ́ wá. Ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ bí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí yé mi.
6: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara. Ṣé ayé àtijọ́ nù fà ara wà bó sì ń wà nísìnyí? Àti pé kí ni ọfà ara gan?
7: Olóòtú ọfà ara nǹkan tó lára pọ̀ ni. Ó ti wà tipẹ́tipẹ́. Orúkọ tí kálífù lójú ó yàtọ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀. Wọ́n wà mọ́ fún lórúkọ mi. Ṣùgbọ́n ẹ dé ń fún aláwọ̀ àpẹẹrẹ tó ṣe pé ó ṣeé ṣe kí a fi fura pé ọfà ara rèé. Àkọ́kọ́ òun ni pé yóò mọ dàbíi pé nǹkan rìn kiri ẹ̀dá èèyàn. Ibi tó bá sì rìn dé ò kì í ṣe pé yóò mọ dùn ó. Ìnira ni ó mọ jẹ́ ń bẹ̀. Nígbà míì òun tó ń bá ní kò ń fẹsẹ̀ tẹlẹ̀. Ṣé ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀rú? Ó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n da ta sí i lára. Nítorí ọfà ara yìí, èyí mọ̀ wọ́nà láti ba inú ẹ̀.

0: tinu ara ni ko wa si bi ti o le rin de ninu ara ba nse yen lowo lowo a ma fe fori a si ma fa koju ni pe ko fe sungba mi ngba mi sire a ma se ni laya ti o mo so ni laya kikiki daya o sa dede mo ja pa e ri ko ba ti ri bayi wahala ti ba nti bi okan ni o fa ara nu ko se ni ti o le se a ma so ko a ma so be a ma so mo di a si mo sagbalagba mi mo joko ko si ni oro fa ara o mo ba wo de se o le wo apa ko si ni wa pelu irorun I ma je karo o ni ba se ni ṣugbọn pẹlu ewe ategbo gbogbo e patapata lo n gbagbe tẹni ti n si seun ti o pada de to lalaafia.
1: Ti ẹ foju kan ta bayi awọn odoju ko inu ara wo ni ka gbodo afisẹyin tegun fisọ.
0: Ẹ jẹ́ n kọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070-344-5626
0: ẹlòmíì àmọ́ fẹ́ báyẹn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù nígbà bá sì gbà láàyè tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀ pé kóun gbéra kóun wá lóko torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù kò lè gbóògùn látòrí tẹlifóònù o ṣe ẹ rí ti jẹ́ kó jẹ́ nǹkan tó burú gbáà ni bí kòkòrò bá wọnú ẹ̀jẹ̀ aṣọ ọmọlúàbí jẹ́ ẹ sì rántí pé sara wá dàbí wáyà tí í múná láti ibì kan síbì kan ni o bí san ò bá ti ṣá ò ní lè rìn gerege bí san ò bá ti ṣí ẹ̀dá ò ní lè gbá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yẹ ogbe bí san ò bá sì ṣí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dún obìnrin èyí ò ní fà tẹ́lòfin mọ́ owó ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọ́dọ̀ fọwọ́ kàn ó sì mọ́ rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan ìwọ̀ tó rẹ́rù ọ̀bà ni ewé àtegbò táwọn bàbá wa lò ti níyàwó kan ní méjì ní mẹ́ta tí wọ́n sì ṣojúṣe bó bá tiẹ̀ lágbára àti níyàwó méjì mẹ́ta ìkan tó ọba nínú ọgbọ́dọ̀ pé ọkọlọkọ òun nílẹ̀ yorùbá tá a wà yìí ọba aládé tó ti lé lẹ́ni àádọ́rin ọdún tó sì níyàwó mẹ́fà tá a sì gbọ́ rí pé kò ṣe déédé ṣé àìlè ṣe déédé ọmọkùnrin nǹkan aburú ni àìlè rìn dáa aburú ni a sì mọ ọfà tí kòkòrò inú ẹ̀jẹ̀ ìbá gbìnà ìyá òun àtọ́ fa ara a mọ jẹ́ kójú ó fẹ́ mọ òru bàìbàì a sì mọ ọfà kí apá kan rí kò mọ ọfẹ́ fọyàn yẹ ẹ́ mo sì wà tó ṣe pẹ́ lòmíì báyìí kò ní rú oorun sùn ọwọ́ rẹ̀ kan ní kọ̀ọ̀kan rí rírí bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ ẹlòmíì sì rí ẹsẹ̀ rẹ̀ kan ní kò rí bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ ẹlòmíì ẹsẹ̀ méjèèjì àtọwọ́ méjèèjì ní kò rí bíi kò ṣẹ́jẹ̀ ń bẹ ṣé ẹ mọ̀ pá àwa gbọdọ̀ dákẹ́ ká mọ owó ríran ìta a sì ṣe lọ́rọ̀ ìwé àtegbò kì í ṣe páṣẹ lọ́rọ̀ ìwé àtegbò wa ibi tá a ti níwé àtegbò náà wà ṣíṣe rẹ̀ àti lílò rẹ̀ ló ṣe pàtàkì nígbà bá ṣàyẹ̀wò tán táyẹ̀wò dúró tá òun ti ń ṣèyàn a wà ṣe kí ni a gbéṣẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá ti lo oògùn bí ẹ ṣe ní òòlù kò ní ṣòro dandan ni kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ bàbá igi tọ́lọ̀ ń gbé olóòtú ọ̀fà ara ìtí ẹ fi ń pè mí lólóòtú ọ̀fà ara nu mọ́ ọ̀bọ̀ báyìí.
2: Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ pé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
0: Ìbẹ̀rù ó kalẹ̀ sí sì mọ́ ọ̀gbá mi láago ọ̀pọ̀ èèyàn ojú àmọ́ ti sọ̀rọ̀ lórí tẹlifóònù nígbà bá sọ̀rọ̀ tí n bá bí ọlọ́ríṣiríṣi ìbéèrè ọ̀rọ̀ ìwọ náà rí pé èrè lolúwa.
2: 070-3144-5626 Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo bíríjì ọba ti ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
0: Àwọn nǹkan tí mú kọ́mọkùnrin ó mọ́ lè gbé pápá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn tí mú kí ọkọ láyọ̀ ọmọ jìjà ilé ìṣọ́ ta kọ́mọkùnrin ó mọ́ lè ṣe bí ọkùnrin àtàwọn tí sọ ní darúgbó kàǹgẹ́kàǹgẹ́ ẹlòmíì wọ́n ń fà á wọ dáńfó wọ́n ń gbé ìgọ̀kadà wọ́n ń gbé ìṣọ̀kalẹ̀ ni bẹ́lòmíì bá gbẹ́sẹ̀ kan wọ́n sẹ̀ bá gbé kejì ni wọ́n fà á ra mọ́ ṣiṣẹ́ kíṣẹ́ lára a sì mọ́ da ìgbésí ayé ọmọkùnrin àtọmọbìnrin láàmú olóòtú ọ̀tẹ́tílẹ̀.
3: Ó dé! Àìjì tọ́lọ́rù ń bì ọkọ̀ arúgbó bàbá olóòtú ọfà ara. Tí ọlọ́run kò bẹ̀rẹ̀ lọ́wọ́ ogun ọfà ara mi.
4: Bí àwọn ti ń jàre lọ́nà àdájì.
3: Tí ọwọ́ àfiyèsọ̀ ní ń bẹ̀tù bó ti yẹ.
4: Ká máa rìn sóṣù òṣó bí ẹni tẹ ẹ̀gún mọ́lẹ̀.
3: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
4: Bàbá rẹ̀ lẹ̀ mú tàbí rà ògiri mú.
3: Àwọn

0: da yeyin won wo ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi ede ara je
1: ye yoju si wa ye o fini fini lona ti da lode ko ti bile la koko
0: ati wa fi ri ate ko to n gbona bi mo na wa ko ju e pe wa ka jo se mo na papo 08054700401 ko da da o 08054700401 o fa ara o se duro wo iwo na ma su
2: baba mu gbo te me lo gba iṣan ara ni isin ọpọlọpọ ẹda lo ti gbiyanju ṣugbọn o gbe gbiyanju won na koso ni nbo si bo lo ti ri baba
3: olotu ọpọlọpọ eyan ti o ba gbiyanju ọgbọ ni won ni aye ikala se kukuru se en ba se
2: ọpọlọpọ ẹda lo ti gbiyanju ṣugbọn o gbe gbiyanju won na koso ni nbo si bo lo ti ri baba
3: olotu ọpọlọpọ eyan ti o ba gbiyanju ọgbọ ni won ni aye ikala se kukuru se en ba se ku ti o se tan aye ikiku se eyan se ti fi debi apere ni so ri be eyan ba da mu loko da mu lodo ori ti o gbe ni ama gba wo re ko ni we lo mi nbo ba lo n fe kirun abo fe gbadua ile ijose o gba ga fun loto ni omo ọdun melo ni o te n gba ga fun bo ba ti e fe te pa nbo si te opa afa ri le eyan te bo ba ti do pa apo n fi gisi keta ise lai ti ipo mo goju ọdun ipo mo adota ọdun nbi wa na re mi ngba to fe wo nu ku ni ayi o ri pe fun ami ni bo le nu moto ki sa imo moto wa ola ni mo fi se ti mo fi ni driver to wa mi asi bo le awa na awo nu ayi ngba de to ni ki ora ile ni dudu mo ni mo le ni dudu o mi ni obuwa ngba bere ise so ri ba na fun ami ni odu si di kene gbongbo oro to ya so po sugbon fe gba wa laye ni won ba bo ba telephone mi won o gbo isan la fi se le aye bi o ba sisan la re deyin abi san o ba se n to ye o se oni to won kan da bi oku gi ti agbe ti se gbe kan ni kokoro ni eja si mo ba san je gbogbo n ti je lomi o mo wo kan ko bi ti bi kurukuru ko boju ojo ara n ti je kokoro mo eje ni elomi si re ji dara je ni ni gbogbo igba ko mo ni oko ko mo bi ipade ko mo le banki yo mo da gbogbo ara je ni belomi ba we bayi wahala ni bi o we na wahala ni awon ti kokoro na eje n se o po ayewo la kokoro si awa na lo gba lo de mo ti ana a fi bere bi aisan lugo si ewe to ba taye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni asa ni o je lubulubu oju ologun ni je be agbo ìṣègùn ìbílẹ̀ ìwé àtegbò àtẹsọ àti ipogi bá a ti ń fàwọn òyìnbó jẹ ń bọ̀ láti bí ogójì ọdún ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ tá a ti wà lẹ́nu ẹ̀ àti gbàwòsàn lọ́dọ̀ wa mọ̀ àwakọ́ elédùn òkè ló fàṣẹ sí ń ta ṣe ṣùgbọ́n ìwádìí iṣẹ́ ìwé àtegbò bí ọtí ìlú gẹ́lẹ́ ewé táwa fúnra wa ralẹ̀ tá a gbè tá a níṣẹ́ mọ́ fowó rà ewé téèyàn fi bí òdìdí éka alẹ̀ kan gbìn lóríṣiríṣi ewé ìta àgbọ̀n sí tí omi ìta àgbọ̀n sínú ibi yẹn ìta àgbọ̀n sí ibi bòjíwà lóríṣiríṣi tó yẹ pé àní mọ̀ ṣe wà káàkiri mọ́ ìta àti ṣe lẹ̀ wà ń bẹ̀ ìwọ ni ọjà rẹ para ọwọ́ àlàáfíà fúnra rẹ bọ́n bá ti lálàáfíà ẹni tí ò tí ì kú ló ní gbókè yín ló ní gbókè ọ̀hún náà nọ́mbà mi rè é
4: 0703145626 07031445626
5: kẹ wá báyìí ni bàbá agitọ́lọ́hún gbé ọkọ̀ arúgbó olóòtú ọfà ara bàbá wà ní lagos abẹ́òkúta expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo mrs filling station ní victory plaza níwájú bridge ẹlẹ́sẹ̀ gbogbo ìjọba ti ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
3: ọfà ara lára ẹ̀dá èèyàn kì í bá ní wàre o ìwọ ni ò ní gbà àgbàrá òjò pé ò ní léwó ẹni tó nílé ni ò ní gbà fún àwọn àpẹẹrẹ tó ọba wá rí tó ọmọ túmọ rẹ tó ọmọ kọ rẹ ìwọ pè mí lórí tẹlifóònù àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù ní èlùbọ́ o.
0: bàbá ẹ kú àtótónu ẹlẹ́kàn bá ń pe fóònù nọmba yìí lẹ́ẹ̀kan ṣiṣẹ́ mọ̀ pé ẹlòmíín ó lè má ráyè ṣùgbọ́n bí wọ́n ti mú fóònù nọmba yìí ẹlòmíín àti ẹ̀ lépe láti mọ pàtó ń gbóná wà gan àti bóòmí àti ẹ̀bá yìí sọ̀rọ̀.
5: bàbá wà ní lagos abẹ́òkúta expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo mrs filling station níwájú bridge ẹlẹ́sẹ̀ gbogbo ìjọba ti ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn 07031445626 gbọ́ mi dáadáa 07031445626 bàbá wà ní lagos abẹ́òkúta expressway ilé epo ọjà bus stop.

0: lẹ́gbẹ́ ilé-ìpò MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
1: Ibẹ̀ ni ó kalẹ̀ sí. Gbọ́ mi dáadáa o.
0: Kẹ jáde wá o. Kẹ wá bá èmi bàbá Agítọ́lọ́run gbé. Ọkọ̀ arúgbó olóòtú ọfà ara. Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé-ìpò ọjà bus stop lẹ́gbẹ́ ilé-ìpò MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀. Gbogbo ìjọba ti ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
1: Ibi gbogbo ní ìṣọ̀kan tó òṣùpá ìdójúmọ́ onílẹ̀ mọ́lọ́tún.
2: 07031445626 07031445626
1: Àmọ̀ retí yín o.
3: Ọ̀rọ̀ ọmọ ti gbọ́ yẹn ẹ̀yin èèyàn ṣe mọ̀ pé oríire yìí fẹ́ kí èèyàn ṣeun báyìí. Ìwọ náà jara rẹ gbà lónìí, àlàáfíà wa kò ní di fíafíà.
4: Ó dé! Bàbá ìdí tọ́lọ́dún ń gbìyàn ọkọ̀ arúgbó bàbá olóòtú ọfà ara.
5: Tí ọlọ́run kò gbà lọ́wọ́ ogun ọfà ara ni iye àlápá ti ń jalè lọ́nà àgbàdì.
6: Tí ọwọ́ àfiyèsọ̀ ẹni ń gbẹ̀kí bó ti yẹ.
7: Ká máa rìn ṣoṣo ṣóbi ẹni jẹ ẹ̀gún mọ́lẹ̀.
8: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
9: Bàbá rẹlẹ̀ mú tàbí ra ògiri mú.
10: Àwọn àgbẹ̀rẹ̀ wọ̀nyí kì í ṣe tó bójú mu
11: gbogbo ẹ
12: Àti wá fi rí àtẹ̀gbò tó ń gbóná bí ìmọ̀nà wá kojú ẹgbẹ̀ wá kájọ ṣe mọ̀nà papọ̀ 08054700401.
13: Dáadáa o 08054700401.
14: Ọfọ ara ò ṣe dúró wò ìwọ náà máa ṣù.
15: Ayé kò tán kò tilẹ̀ kọ̀rọ̀ ò ti tán.
16: Kí n gbèsò bí àdúdàgbà ológun ṣẹ̀ṣẹ̀ ní so bí ẹni fi hàn méjì kanra wọn. Lórí ìkànnì yìí ètò ayé kò tọ́ ni yóò máa fa lọ́rọ̀ ìtanijí. Tó ń rán létí pé ìdájọ́ wà lọ́rùn lórí gbogbo ń tá a bá gbélé ayé ṣe. Látẹnu bàbá wa Mọ́ràkìlú Àkànjẹ́ ọba olómi tútù olùdásílẹ̀ ìjọ Mọ̀rák olómi tútù traditional prayer temple international. Ayé kò tọ́ ìjọ Mọ̀rák olómi tútù traditional prayer temple international ló ṣe onígbọ̀ wẹ́.
15: Ayé kò tọ́ kò tilẹ̀ kọ̀rọ̀
17: Bọ́lọ́mbà ni ó yẹ ni Bọ́lọ́mbà ni ó yẹ ni Bọ́lọ́mbà ni ó yẹ yàn. Borí mi bá ni ó yẹ mi Bọ́lọ́mbà ni ó yẹ ni Bọ́lọ́mbà ni ó yẹ yàn. Ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la Bọ́lọ́mbà ni ó yẹ ni. Borí mi bá ni ó yẹ mi Bọ́lọ́mbà ni ó yẹ ni Bọ́lọ́mbà ni ó yẹ yàn. Bẹ̀dá mi bá ní ó yẹ mi Bọ́lọ́run bá ní ó yẹ ni Bọ́lọ́run bá ní ó yẹ yàn. Ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la Bọ́lọ́run bá ní ó yẹ ni. Mo ya orin olórin kankan ni. Òun náà ni mo fi júbà lọ́wọ́ Ọlọ́run Olódùmarè lẹ́yìn. Ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la Bọ́lọ́run bá ní ó yẹ ni. Mo ya orin kankan ni. Òun náà ni mo fi júbà lọ́wọ́ Ọlọ́run Olódùmarè lónìí. Ọba tó rán mi. Ọba tó dúró tì mí tó sì rán mọ́ṣẹ́ fàyà tí a rán ni bá ni débẹ̀ ọba ọ̀run. Nítorí pé ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn wọ́ ọ̀la òní ìsọjọ́ ọ̀rọ̀. Tọ́lọ́dúbalẹ̀ bá ní gbó tó ní tọ́ tó ní kó yẹ mí tí mo sì ṣe iṣẹ́ tìbílẹ̀ yìí débi èrè. Màá mọ̀ rọ̀rọ̀ sọ o. Màá wí Àkànní Mọ́ràkìyọ̀ màá sì rí ń sọ. Olódùmarè ọba Ọlọ́run ìwọ ni mò ń sìn ìwọ náà ni sì máa sìn. Pé ọ mo sì ń yàn ọ mo sì ń gbọ́rọ̀ sí ọ níwájú ní orúkọ sun oníkì onímọ̀ ẹni dẹ kì í sú amawo mọ́rò ọ̀wáyanrìn wáyanrìn kó. Ọ̀lẹ́dẹ́bẹ́ kò bó kan abiyamọ anasẹ̀ mọ́ka egbèlẹ́mùsí egbèlẹ́yìn anítí ẹ̀tàn egbèlẹ́yìn ni àǹdálóró egbèlẹ́yìn ọmọ òrukàn ọ̀sùn èyẹ nímọ̀ abiyamọ ti sunkún gbé. Jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ni tọ̀sùn òjẹ́rìbì ti ń tòṣà. Ọlọ́run lódù ó yàn mí níṣẹ́ tó lẹ́gẹ́ ṣùgbọ́n ó ṣe nírọ̀rùn fún mi bó ti kàn yẹ pé jojúmọ́ oyin ayé ń gbìyànjú láti fi ṣe iṣẹ́ ìrànṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ààbò mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀wọ̀ sùúrù níní àti dídúró tì nígbà tí ọba ṣẹ́ nìkankan mọ́. Ọlọ́run lódùmarè oṣù mo dúpẹ́ ọgbà ẹ̀yìn aráàlú tẹ́ ń bẹ pẹ̀lú mi. Mo dúpẹ́ ọgbà ẹ̀yìn iléeṣẹ́ rédíò tí mo ti ń gbóhùnsáfẹ́fẹ́ tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ fún àdúró tì yín ní kọ̀kọ̀ àti ní gbangba. Àdúró tì yín tó ju ti a yá lọ. Àdúró tì iléeṣẹ́ rédíò yìí tó ti ọmọ lọ. Àdúró tì

0: ilese radio itoju ti ebi abira lo olodumare ti leyin fun mi lati le se nkan ti mo ni passion fun lati le soro sita lati ti kaye gbo mi lona irorun e si ko mi e je ki soro e si je ki siwi mo dupe lowo ri mi ateleda mi duro ti na iyen lo fa to je pe ki se gbogbo ni mo soro ti o mo ba yin leru nitori pe awon eyan be pelu mi emi lai wa mi wa asi wure fun mi asadua won den appreciate awon oro lala etin tenu mi jade sara deti eto je oro asiri tutu nipa ibi ti awon alagbara mo si lati duoko sinu okunkun ki won si ma tafa sinu ara aye ti o mowo mese bo ti je pe opolopo lo ha sinu ogun bo ti je pe opolopo eyan nla nba to ha sinu ogun dile bo ti je pe opolopo nla nba to saya fe bo ti je opolopo nla nba to soko ni bo je pe opolopo nla to so mo odogba bo je pe opolopo nla nba to sese gbe sibe sibe awon kan asiri kan be ti aye man ti an fi man so yan mo nkan ti igbesi aye yan yo si polu iru awon kan won yi ogun eran iru awon kan yi be yan pa mo luse tutu o le mo gbo afi ka so kale ni ona ta gba gugi ati di lati gugi ati di lati so beyan ba gogi lati di to si gbeyanju ati so bi ewe eyan le da lapa o le da lese o le da ni gbogbo wo lo wo lo nitori eleye ru ba mi mo si tesi waju mo lagbawi fun gbogbo eyin eyan taye ni lara mo si je mo si gba lati je balogun ati babogun fun gbogbo eyin taye nja logun ayiri ogun nu emi ati ogunku ti so ni dogbarin le ti so ni deyin ti si mu ki ti aye yin ko da bi igbesi aye to pejo to koda lori apata ti o lapa ni ale yi mo fe tu asiri bi kan fun yin o wa ka kiri aye sugba ikan de to tobi ju ninu iti mo lale yi arin meji okun lo wa o si to ni inu osa sugbon bi to wa ni nosa ibi to jan rere ni nitori na lale yi okunrin obirin gbogbo eyin te n gbo mi mo fe ba yin soro lale yi nipa ibi abami kan ti a n pe ni ogun mo n ba soro lale yi nipa ogun aye saje wa ma o
1: dupe o ki le fe o le fe ba ara o
0: ejo ma bi mi baba kan ni bere baba aye
1: baba aye ko to le nso pe yin e ko lo mi tutu
0: exactly an gogo ni
1: odu ni won won ise imo fo loko
0: adam se le so die nipa baba yin fun mi
1: oji se eledumare ni won lana tese bi to ti denu bi eledumare tin gbowo won sise iyanu fun gbogbo ara ilu
0: lati bi baba o ti wa fe dele odo ni
1: e wa wo lokara to to so ko yin e ko mo ko lara ran ko saju mo
2: abele mi tutu bi si mi ba fun ori lita gidi mi dupe fun dumare fun se yaku to se gbogbo ojo abemeta saturday atojo aku sunday ni baba wa maraki ni abele mi tutu ya so to fun gbogbo eni to ba fe ri won laarin ago mewo awo si mefa ero ko 6 pm
1: e ma gba tagi
2: fun ba kokko te ba wa ile adura miraki olomi tutu ma pe ya temple international igba to brown so wa ni number 7a oba olomi tutu ja so pe totoro street off toyin street ore meji bus stop lagos ibadan expressway bi ba fo ni pe logo 0803 914 7266 ati 0807 877 4484 Lilia Dura Miracle Mututu Traditional Prayer Temple International Olodum Adeda Lanke Pe
3: Bonka, olóòtọ́ ló sọ̀ wọ́n gbogbo bí lo ti dé gbogbo ọ̀nà ló ti tọ̀ níṣẹ́ ló ń bọ́ pàdé olóòtọ́ sì ń bẹ lórílẹ̀ ṣùgbọ́n sọ̀ wọ́n ni ìdí èyí tí gbogbo àwọn tó ti ayé kò tọ́ ṣe fọpẹ́ fẹ́lẹ́ tìbàdì ọba dẹ́dà tó rọ́ lọ́rá kí ìlú àkànní ọbọlọ́mí tútù kò yìí nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbìyànjú bàbá ayé kò tọ́ wò kó wá fọpẹ́ fẹ́lẹ́ tìbàdì tó ń gbọ́ ọlọ́mí tútù ṣiṣẹ́ ìyanu nílànà ẹ̀sìn ìbílẹ̀ gbogbo ajé Monday ìṣẹ́gun Tuesday ọjọ́ Wednesday lẹ́mọ bá bàbá pàdé nínú Ìbàdàn ní ọbọlọ́mí tútù compound kìlómítà ti Ìbàdàn Lagos Expressway ládojú kò yára sí Flower Mill Bolúwájú Ìbàdàn láàrin aago mẹ́sàn-án mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé àìkú sunday ní ìbàfò branch
4: number 7a ọba olómi tútù house
3: ó jẹ́ sekotoro street off toyin street ọ̀rẹ́ méjì bus stop lagos ibadan expressway ìbàfò lẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. fìgbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yóò kò tọ́ lónìí ó ké olódùbàlẹ̀ ló ń rọ́bọ olómi tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 03-914-7266 tàbí 08-787-4484 nílé àdúrà mùràkì olómi tútù tẹ́lẹ̀ temple international olódùmarè ọba dẹ́dà lá
0: ọgbun ọgbun ni koto giriwo to je da tolodumare eyin o ni ọgbun koto ti enikan ko gbe koto to gbera re nipase agbara agbara tabi nipase ile to dari laarin bi kan awon alagba awon agba ti a npe ni awon agba monile monile awon agba ti sale ipe ki won

0: le nso pe yin e apolo mi tutu
1: exactly awon gogun ni
0: oju ni won won ise imo foloko
1: ejo madam e le so die ni pa baba yin fun mi
0: oji se eledumare ni won lana tese bile ni don ti denu bi eledumare tin gbowo won sise iyanu fun gbogbo ara ilu
1: e lati bi da yin sin bawo se wa fe dele odo yin
0: e wa won lo kada to to so kun e ko mo kan lara won ko saju mo to ni
1: abele mi tutu bi fun mi ba fun eni leta video ni dupe fun eledumare fun se iyanu to gbo baba yin ko to se gbogbo ojo abele ta saturday atojo aiku sunday ni baba wa moraki ya kan ni abele mi tutu ja so to fun gbogbo eni to ba fe ri won laarin aje mewa won si me fine won 10 a.m. to 6 p.m.
0: e ma gba tag
1: fun ba ko te ba wa ile adura moraki eni tutu traditional prayer temple international ida the bronze so wa ni
0: number 7a obo olemi tutu house
1: seja so pe totoro street off toyin street ore meji bus stop lagos ibadan express road bi ba fo ni pe logo 0803 914 7266 ati 0807 877 4484 Ile adura moraki olemi tutu traditional prayer temple international olodi mari obade danila nke pe Lonka, olóòótọ́ ló sọ̀ wọ́n. Gbogbo bí lo ti dé, gbogbo ọ̀nà ló ti tọ̀. Níṣẹ́ ló ń gbóni lọ pàdé. Olóòótọ́ sì ń bẹ lórílẹ̀, ṣùgbọ́n sọ̀ wọ́n ni. Ìdí èyí tí gbogbo àwọn tó ti fojú gan ni bàbá ayé kò tọ́ ṣe fi ọpẹ́ fẹ́ lẹ́tùbàdì ọba dẹ́dà. Tọ́lá lọ́wọ́ kí ìlú Àkànní ọbọ̀lọ́bí tútù sí wa lásìkò yìí ní ìlànà ẹ̀sìn ìbílẹ̀. Gbìyànjú bàbá ayé kò tọ́ wò kó wá fọpẹ́ fẹ́ lẹ́tùbàdì tó ń gbọ́ ọbọ̀lọ́bí tútù ṣiṣẹ́ ìyanu ní ìlànà ẹ̀sìn ìbílẹ̀. Gbogbo ajé Monday, Ìṣẹ́gun Tuesday, àtọjọ́ Wednesday lẹ́mọ bàbá pàdé nílùú Ìbàdàn ní ọbọ̀lọ́bí tútù compound kilomita 128 Ìbàdàn Lagos Expressway ládojúkọ Yanati Flower Mill Bolúwájú Ìbàdàn láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta Sátidé àtọjọ́ Àìkú Sunday ní Ìbàfò branch
0: number 7a ọba olómi tútù house
1: ó jẹ́sẹ́ pé totoro street off toyin street ọ̀rẹ́ méjì bus stop Lagos Ìbàdàn Expressway Ìbàfò láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. ìgbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá ayé kò tọ́ lónìí ó gbà pé olódùbàlẹ̀ ló rán ọba olómi tútù láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 0803 914 7266 tàbí 0807 877 4484 Wílí àdúrà Moraki olómi tútù traditional prayer temple international olódùmarè ọba dẹ́dà là ń ké pé.
2: Ayé kò tán o, o tilẹ̀ kọ̀rọ̀ o, o ti tán ara sọ.
3: Nítorí eléyìí, ọ̀gbun bẹ́ẹ̀ táyé ń jó yàn sí, ẹ tí bá sì ju sìsì náà gbun kéré náà. Ìyẹn ni pé ẹ ti sọ̀rọ̀ bá tágbọn èèyàn mọ̀ pé ń tí ń ṣe ọ̀dà ṣùgbọ́n tóun ò ríra rẹ̀ bẹ́ẹ̀ ń tí ń ṣe ń tí ọ̀dà inú ọ̀gbun ló wà. Nítorí pọ́kàn rẹ̀ ò ní ṣiṣẹ́ mọ́. Wọ́n ti capture rẹ̀ lọ́pọ̀lọ́, wọ́n ti capture rẹ̀ níye, wọ́n ti capture làákàí rẹ̀, wọ́n ti capture gbogbo èèyàn sọmọnìyàn rẹ̀, wọ́n ti capture ojú tì, wọ́n ti capture àròjinlẹ̀, gbogbo nǹkan iná máa ń gbà lára èèyàn tí wọ́n bá ti jìyàn sínú ọ̀gbun. Tó bá ti rí pé ò lè dá ronú fún ọ̀nà àbáyọ, tó bá ti rí pé ọmọ tó kàn fún àtijọ́ jáde nínú ìṣòro, ó possible kó ṣe pé ó ti wà nínú ọ̀gbun àìnísàlẹ̀, ọ̀gbun tí ò ní tán mọ́, èyí ni máa ń fa ìṣòro fìkanràn kan. Téèyàn jáde kúrò ní ìṣòro kan tẹ́pẹ́ bí ṣe ń jáde lánàá yóò sì tún wọnú mi lónìí. Jojúmọ́ logun, jojúmọ́ ẹkún, jojúmọ́ àdánù, jojúmọ́ mọ̀sánwónù, jojúmọ́ owó mi yọ, jojúmọ́ ọsibítù, jojúmọ́ kẹ́míìsì. Nítorí pé kò lálàáfíà, gbogbo ẹjí bá ti ń lè gbèsè ayé torí bẹ̀ tó lé léle tí ò lọ, ayé ti fi sínú ọ̀gbun ni. Ó ti gbìyànjú nígbà tó jẹ́ pé o ti sá kúrò nílùú rẹ̀, o ti lọ sí ìlú míì lọ ṣiṣẹ́, ìlú míì ló wà tó ti ń ṣiṣẹ́, ìlú míì ló wà báyìí, ọ sálé, oníjẹ lọ gbìyànjú ìlú míì, ọ̀tọ̀ níṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀, o ti chẹ́ǹjẹ̀, oníjẹ lọ ṣiṣẹ́ míì, ṣùgbọ́n gbogbo ẹ̀ bákan náà, òun náà ló ń já sí, ojú kan náà ni gbòdò adágún. Ó ti gbìyànjú, ó ti fọkọ rẹ̀ lẹ́gbà tó wà lóyún. O ti lọ fẹ́ lòmíì, o tún ti fẹ́ lòmíì, ọwọ́ adìyẹ alárìn kiri, kìí ṣe tó wù ọ́, ṣùgbọ́n nítorí tó bímọ, ajẹ́pọ̀ wà nínú ọ̀gbun, ọ̀gbun àìnísàlẹ̀, wọ́n sì máa ṣe léyìí títí tí, tí ọlọ́jọ́ fi báyàn nínú ọ̀gbun tí ó fi kú, tàbí tí menopause ó fi dé, tàbí tí ó kàn fi ní rìn mọ́ láti ṣiṣẹ́. Ìyẹn ni wípé ẹni tó wáyé gẹ́gẹ́ bí olówó, tó jẹ́ olú látòdì ọ̀run, tó jẹ́ aláyànmọ́ dáadáa láti òdì ọ̀run, tí àwọn ẹgbẹ́ rẹ̀ wúre fún ọ kó tó kúrò nísàlẹ̀ odò, tàbí kó tó kúrò nínú igbó tó fi wálé ayé, ṣùgbọ́n ògbélé ayé ayé mọ gidi gan wọ́n jọ sínú ọ̀gbun. Ìyẹn mi pé ojú oorun lásán ló kù, àlá lásán ló dà láti níláre. Ṣùgbọ́n mo sọ fún yín pé gbàkigbà tó bá tí kò nírètí, ẹ̀yin èèyàn ẹ má rora yín pin mọ́, bóyá máa tiẹ̀ mo fi ní para mi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì wà sọ́dọ̀ wa, wa náà ti rò pé káwọn para wọn. Àti òfin Ọlọ́run ò lẹ́tọ̀ àti para rẹ, àti òfin orílẹ̀-èdè ò lẹ́tọ̀ àti gbẹ̀mí ara rẹ, ó jẹ ìyàmọ́yà ni. Nítorí eléyìí kìí ṣe kó para rẹ ló kàn, àsìkò ti tó fún ọ láti dìde. Mọ́ gbà wípé bó ṣe yàn ni láti mọ́ lòwó lọ para wọn. Àti òfin Ọlọ́run ò lẹ́tọ̀ àti para rẹ, orílẹ̀-èdè ò lẹ́tọ̀ àti gbẹ̀mí ara rẹ, ó jẹ ìyàmọ́yà ni. Nítorí eléyìí

Mama Juba, I was sitting beside me, beside you, Juba.

gbogbo ala n gbọ rédíò lójoojúmọ ẹni tí ò ní tẹsán lé orí rédíò. Wọ́n pariwo orin lọ́pẹ́ ìkà òpè orin lọ́pẹ́ ìkà òpè orin lọ́pẹ́ ìkà òpè etí ẹ̀dá òde di àgbọ̀n náà. Ìbò sí orin ló pé àwọn ìkà òpè ó ti bẹ́ta tí ń bọ̀ sétí. Ìbò sí orin ló pé ariwo ìkà òpè ó ti bẹ́ta tí ń sétí. Korégbò lóore láyé kíkà kàkà nílẹ̀ yìí ó ti rí sojú. Korégbò lóore láyé kíkà kàkà nílẹ̀ yìí ó ti bẹ́ta tí rí sojú. Kí ló dé tọ́ ọmọ ẹ̀dá wá fẹ́yà létí pa torí àtúbọ̀tán kásáṣe bó ṣe.

sókè. Tó wá ṣe bí ẹni tiro. Tó tún péjọ pẹ̀lú wọn, tó tún sọ̀rọ̀ wa. Tó sọ pé kò lè lọ, kò lè lọ, kò lè lọ. Ó tún bá wọn sọ bẹ́ẹ̀.

ọ̀nà tí èyí wọn ni ṣàìdì òṣùpá ń gba amẹ́ríkà kò yé wọn náà ni wípé bẹ́yàn gba amẹ́ríkà tó máa wọ ọbẹ̀ ló ń kárí ohùn gbogbo ìlànà tó máa wọ ọbẹ̀ ló lọ́gán gbogbo jamani tó máa wọ

0: 92.9.
1: 1, 2, 3.
0: Bond FM 92.9.
1: 1, 2, 3, 4.

amarillo, amarillo, amarillo.

Nigeria jẹ́ olóòtú. Ẹni tí ó ṣe é fọkàn tán, àti tó ti sọ ìdùnnú.